0: a ń wá inú ìwé mímọ́ a sì ń fẹ́ pe arábìnrin kan ẹni tí ó jẹ́ màmá ẹni tí ó tó màmá fún wa bí ó bá sọ nípa ti ara a fẹ́ pè ó pé kí ó ka àkọ́sórí a kàn yọwọ́ sí a ní ìwọ dìde kí ó kà á a kì í sọ pé ìwọ fún ẹni tí ó dàbí màmá wa kò bójúmu bẹ́ẹ̀ tàbí kí a sọ wípé lágbájá kí a la orúkọ ọmọ lórí ẹni tí ó tó bàbá fún wa ẹni tí ó tó màmá fún wa tàbí ẹni tí ó tó gbà wá síbi iṣẹ́ ó yẹ kí ìrẹ̀lẹ̀ tàbí ìbọ̀wọ̀ kí ó wà jésù kọ́ wa ní nǹkan wọ̀nyí ó ní àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ nítorí ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa ó yẹ kí a máa tẹríba fún ara wa ó yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn ọlọ́run nínú pétérù kìíní orí kẹta yẹ kí n kúnkún kà á fún ọ láti ẹsẹ̀ ìkíní nítorí ó ṣe pàtàkì púpọ̀ ẹsẹ̀ ìkẹrin la ń lọ ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé ó máa ń ṣeni láàánú ó sì máa ń bani lọ́kàn jẹ́ bí a bá rí aya tí ó sọ wípé òun ti di àtúnbí wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ a gan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀ ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà ẹni tí kì í ṣe onígbàgbọ́ ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀ ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀ ìgbà mìíràn ó ṣeé ṣe kí o ṣe ọkọ rẹ ètí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì ètí ò bá fi ní ìtẹríba ètí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí o ní ìwà ìrẹ̀lẹ̀ ohun tí ó ṣe ni wípé o mọ̀ wípé inú ọkọ ò dùn ṣùgbọ́n o mọ irú irun dídì tí ọkọ tí o máa ń fẹ́ ètí ò bá fi sọ lẹ́nu wípé ọkọ dáríjì mi ó lọ dirun tàbí o mọ irú aṣọ tí ọkọ fẹ́ràn ó lọ wọrú aṣọ yìí ó rò wípé irun dídì aṣọ wíwọ̀ àti èyí tó ṣe tó ti fi ṣe ọ̀ṣọ́ tí ọkọ ń fẹ́ ó rò wípé èyí ni yóò múnú ọkọ dùn nítòótọ́ ni ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó ní ìmọ́tótó ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìyàwó dáradára kí o wọ aṣọ tí yóò tẹ lọ́rùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń fẹ́ nǹkan mìíràn ó ń fẹ́ kí a ní ìrẹ̀lẹ̀ wípé yóò máa sọ nínú ọkàn rẹ̀ wípé o mọrun dì lóòótọ́ ṣùgbọ́n ìwà ò dáa nítòótọ́ ni o mọ aṣọ ọwọ̀ ṣùgbọ́n ìwà rẹ̀ ń kọ́ wọ ẹsẹ̀ kẹrin nísinsìnyí ṣùgbọ́n kí o jẹ́ ti ẹni tí o farasinlé ọkàn nínú ọ̀ṣọ́ àìdibàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí títù èyí tí í ṣe iyebíye níwájú ọlọ́run ó ń sọ fún wa wípé ohun kan wà tí ó ju irun dídì lọ ohun kan wà tí ó ju aṣọ wíwọ̀ lọ ohun kan wà tí ó ju ọ̀ṣọ́ nínú ayé lọ ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ̀mí ìwà tútù èyí ni ó ṣe iyebíye níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni ọlọ́run béè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó ń fẹ́ kí a gbé nǹkan wọ̀nyí wọ̀ ó ń fẹ́ kí a hu àwọn nǹkan wọ̀nyí ní ìwà tó ń wò ó ní ìkọ̀ọ̀kan láti Kólósè orí kẹta láti ẹsẹ̀ kejìlá sí ìkẹtàlá ẹgbẹ́ ọkàn ìyọnúwọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inu titu ipamora o ye ki a ma fara da fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora ki o ma se wi pe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wi pe o ye ki a ma fara da fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se amo wi pe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa eni o mu wa lo si ikori keji ife christiani wo ese kerinla ati bori gbogbo nkan won yi egbe ifewo ti se amore iwa pipe egbe ifewo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki ye ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le o ni imo imo a ma fe sugbon ife ni gbe niro o nso fun a wi pe bi a ba ni ife ife yo gbe wa ro iba je ninu ijo iba je ninu ile iba je ni ibe ise ni bi kibi ti a ba wa ife wa ti a nfi han yo ma gbe awon elomiran ro bi won ti re subu ife wa ni yo gbe won dide bi won ti le dabi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe ni ro ye ki a wo ori kerinla ese ikini e ma le pa ife ki e si ma fi itara safere ebon ti se ti emi sugbon ki e kunkun ma so tele ohun ti a fe fi han nihin nisinsin ni ti ife e ma le pa ife eni pe pelu iyawo wa ki a ma le pa ife pelu oko wa ki a ma le pa ife bi a ba fe se ohun kan bi a ba fe soro kan bi a ba fe ba oko wa tabi iyawo wa se nkan kan ki a be lo wa pe nje eyi mu ife lowo bi ko ba si ife ninu re bi o ba je pe ohun ti o fa ija ni ohun ti o mu ki ife wa ki o diku si ara wa ni ki a ma se ki a ri we pe a n le pa ife ni ori ikerindinlogun ese ikerinla ori ikerindinlogun ese ikerinla e ma fi ife se gbogbo nkan yin ohun gbogbo ti a fe se ki o wa ni ti ife se aran enikan lowo ni ki a je ki o wa nipa ti ife igba miran a ma n se beni pe aran eniyan lowo sugbon awon elomiran tan ma n lo si ile enikeji won ah mo ni ki wa ran yin lowo ni o mo ni ki wa ran yin lowo ni o sugbon iranlowo ti won fun wa yi igba miran iranlowo olofofo ni won fe wo awon nkan ti a ni ninu ile awon wahala ti a ni ninu ile awon nkan miran ti o dabi eni po je wahala fun wa bi won ti wa ran wa lo boya won ba gbalẹ ni won ba foso won ba se ohunkohun bi won ti n jade ni won so pe ah odo lagbaja ni mo ti n bo ara ile e o mo we pe lagbaja nkan to n la koja nsin ko se fenu so o mo ise ma ti bo lowo e eh so ki n gbo be ni ki lo se o mo lagbaja kokun ise o le duro lowo e ko si bo se le se o n gbadura o n ka bibeli o ti n ko ni leko bibeli sugbon lagbaja eh ko le shanfani ah ba de ti ah lagbaja e ba oni nkan o mo ni ki wa ran lowo ni ose ti o koja mo ba yin gbalẹ mo ba n se se mo tun le wa ni ose ti o n bo olofofo ni ru eni yi gbogbo nkan ta ba n se ki o wa nipa ti ife bi a ba ri wi pe enikeni ti a lo ran lowo enikeni boya o je adari idapo ju ile ni o je arabinrin ni oluwa arakunrin ni oluwa a mo wahala ti o ni gege bi a ti so wi pe ki se wi pe ki a je agbenuso won esu ki a bere si ni tan nkan ti awon elomiran se tabi wahala won ki a bere si ni tan kale o ye ki a mo wi pe oro ti ko ba mu ife lowo a ki so wi pe e ma se e ma fi ife se gbogbo nkan yin nitori be o ye ki ife ki o wa ninu oro wa ninu ise wa ati ninu ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa. Nínú Tesalonica kejì orí kìíní ẹsẹ̀ kẹta, iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ará àní gẹ́gẹ́ bí ó ti yẹ, nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀. Ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa. Bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá. Bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn, kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ, àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa. Bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí, báwo ni a ṣe lè fi ìfẹ́ yìí, báwo ni a ṣe lè fi hàn? Jẹ́ kí a wo Pétérò lákọ̀ọ́kọ́, kí a tún lọ wo Kọ́rìntì kìíní. Pétérò kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ, ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín, nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín. Ìfẹ́ tí a ń sọ níhìn-ín kì í ṣe ìfẹ́ kó fẹ́, nítorí bí o bá ń gbọ́ nípa ìfẹ́ tí ó gbóná, ó lè máa yà ọ́ lẹ́nu, kì í ṣe ìfẹ́ ti inú ayé. Ó ń sọ nípa ìfẹ́ tí ó gbóná nípa ti ẹ̀mí láàrin ara wa. Ó sì ń sọ wípé irú ìfẹ́ bẹ́ẹ̀ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, a máa bò ó mọ́lẹ̀ láàrin ara wa. Ó ṣeéṣe bóyá ẹnìkan ṣe ọ̀rọ̀ sọ sí wa kí ó sọ pé arábìnrin dáríjì mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ìfẹ́ tí a ní yóò bo àṣìṣe bẹ́ẹ̀, yóò bò ó mọ́lẹ̀. Ó ṣeéṣe bóyá ẹni tí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní wa inú ìwé mímọ́ ni ó ṣe àṣìṣe, ó ṣe ọ̀rọ̀ sọ. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ kan wà nínú Máàkù, a sì mọ̀ wípé kò sí nínú Máàkù, wípé inú Ìṣẹ́ àwọn Àpọ́sítélì ni ọ̀rọ̀ náà wà. Èyí kì í ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ máa sọ wípé wọ́n gbọ́n wọn sórí àga wàásù, wọn kúnkún mọ̀rọ̀ sọ, wọn kúnkún lè ṣe nǹkan yìí. Àlùfáà wa, olùṣọ́ àgùntàn wa, ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rabi wọ̀nyí, nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù. Ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bò ó mọ́lẹ̀. Tàbí ìwọ tí o jẹ́ aya nínú ilé, ó ṣeéṣe ọkọ bóyá ó yẹ kí ó fi 20 náírà sílẹ̀, ó fi 18 sílẹ̀, kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé 18 tó fi sílẹ̀ kò tó nǹkan, kò ní lè ra nǹkan kan wá láti ọjà. Bí o bá sì ti rí ìyá rẹ, kí o máa sọ fún yín pé ìyá, nǹkan tí mo ń dojúkọ rárá. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, a máa bò ó mọ́lẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ, tàbí ara nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn. Rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn-ín deeper life, tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò Ọlọ́run fún wa níhìn-ín rere, Ọlọ́run ṣàánú fún wa, Ọlọ́run ṣe wá ní olóríire, wo bí ìjọ ṣe rí, wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí, ìjọ dáradára ni, ṣùgbọ́n ó ṣeéṣe kí a ṣe ara wa, kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn-ín, kí o wá gbé lọ sí CMS, kí o wá sọ wípé nínú ìjọ tí mo wà, wọ́n ṣẹ̀ mí, báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀? Tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka Bíbélì, kí o sọ wípé lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì, lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà, lóòótọ́ la sọ pé a di àtúnbí, ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ Ọlọ́run, tí a sọ pé a di àtúnbí, nǹkan tán ṣe fún mi, n ò lè gbàgbé títí láé. Ó ń sọ fún ẹni tí kò sí nínú ìjọba Ọlọ́run, ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn, ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ará nínú Olúwa sí àwọn tí wọ́n wà ní òde. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo korinti kini ori ketala lati ese ikerin o nso fun wa nipa ife a ma mu suru ife a ma mu suru boya ro we pe o ye ki o je adari ṣugbọn won ti so di adari mu suru bi o ba ni ife olorun ati ife ijo ife a ma mu suru boya o ti gbe yawo ni o si feran aye are ṣugbọn mo o ti de iya nso fun awon ebi abi nso fun we pe o ju obirin sile ko le bimo o ife a ma mu suru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o tin reti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki ife ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon a ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele boya nkan kan sele o si mo kilo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni a ti n gbo ni okere we pe eni ti o je alakoso wa tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boya o dese agbere ni o boya o se ti boya o ji owo ijo ni o amo kilo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o nsoro si o nsoro we pe boya o jale boya o se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se asododo bi atile da eni kan duro eyi ki se we pe yo mo ki inu re dun we pe o dara be we kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo si asododo a ma yo ninu otito a ma farada on gbogbo a ma gba on gbogbo a ma reti on gbogbo a ma fayaran on gbogbo nitori be ohun ti olorun so fun ani we pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati we pe ki a ri daju we pe a n dupe ninu gbogbo ohunkohun wahala ti a le ni abi nkan kan ti o le ma sele ki a ri we pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbesi aye wa bi a ba ti di atunbi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbesi aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je
1: tiwa yẹ ki a gbadura dada le oni bi a ba ti ni igbada ki a je ki awon iwa kristiani wonyi ki o je o ni igbesi aye wa bi a ba si ti ni igbada ki a so fun olorun wo pe ki o gba kan wa la ki o sanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbesi aye wa ki olorun ki o yo won kuro ki o se fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbesi aye wa je ki a gbadura dara dara ki a si gbadura pelu igbagbo o daju wo pe olorun yo se
2: DCLM Radio, the spiritual welfare is our concern.
3: Eje ki agbadura. Baba wa ti nbe le orun. Adupe lowo yin lopolopo. We pe loni ni a tun wa si waju yin. Ni akoko isoji ati ise iyanu yi. Adupe we pe o yi pada. Adupe pe we pe oro yin ko yi pada. Adupe wo pe anu yin ore ofe ati agbara yin ko yi pada wo pe sibe sibe loni bi a ba wa oju yin a o ri bi a ba nfe ore lati odo yin e o se fun wa adupe wo pe e ka wa ye si eni ti o wa se waju yin lati wa gbo oro olorun lati wa mura wa sile fun ipada bo Jesu Christi e gba pe ati yin wa ni oruko Jesu loni be ati wa adura wa ni wepe e o ba wa soro gege bi baba si omo e o se wa loju lati je ki a ri ipese atorun wa te ti pese fun wa ni akoko ti a wa yi adupe e gba pe ati yin wa ki e si gbo adura wa nitori wepe a gbadura ni oruko Jesu Christi oluwa wa loni mo gbagbo wepe o ti gbo lati enu adari wa nipa imura sile ti a nse ati awon imura sile ti o ye ki a tun se nitori ipade ti o nbo ni waju wa wepe ni akoko ajinde ani ipago awon eniyan mimo nitori be gege bi ati so fun o ye ki o ma gbaradi o ye ki o ma mura sile ki o ba le je alabapin ninu awon ebun orun ati ninu awon ipese atoke wa ti olorun yo ya lo wa ni akoko ipago yi ati so wipe ni ojobo ni ose ti nbo eyi ni ojo alamisi gege bi ojo oni ni ose ti nbo titi di ojo aje eyi ni ojo Monday ni ojo ikejidinlogbon osu yi titi di ojo kini osu ti nbo ni a o fi ni ipago yi mo si mo we pe awon adari wa yo ti so fun ibi ti ipago ti re yo wa pelu awon eniyan olorun nitori be ke a ma se jafara ke a mura sile ke a ma se ri enikan ti yo rin irin ajo ni akoko yi nitori o je akoko ti olorun fe bokun wa ti o nfe mu aini nipa ti emi igbesi aye wa ti o fe mu kuro ti o nfe pese wa sile fun bibo Jesu nitori gege bi ati nfoju sona ati gege bi ati nse akiyesi.

sílẹ̀ láti bùkún wa kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí ọlọ́run fẹ́ ṣe fún wa lónìí nítorí tí àkókò wa ti lọ wọn ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè ọlọ́run ní àkókò ìyàn ìpèsè ọlọ́run ní àkókò ìyàn bí a bá ń sọ nípa èèyàn tàbí nípa ọ̀dá mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí wọ́n wà ní ayé nígbà àjàkálẹ̀ ogun àjàkáyé ti ìkejì ní ọdún díẹ̀ sẹ́yìn níbi 50 ọdún sẹ́yìn a ó rí wípé ní àkókò náà èèyàn àti ọ̀dá ó mú ní ilẹ̀ wa iyọ̀ ó ṣòro láti rí oúnjẹ ó ṣòro láti rí tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ebi ni ó pa wọ́n kú tàbí àwọn àrùn mìíràn ni ó fi ara wọn ṣe ibùgbé tí ó jẹ́ kí wọn kí ó fi ilẹ̀ bora bí a bá ń sọ nípa èèyàn ó jẹ́ àkókò tí ó burú jọjọ tí a ń gbàdúrà wípé kí ọlọ́run kí ó má jẹ́ kí a máa rí irú ìgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé nínú ọ̀rọ̀ ọlọ́run àkókò èèyàn wà àti wípé nínú àkókò èèyàn yìí ọlọ́run máa ń pèsè fún àwọn ènìyàn tirẹ̀ jẹ́ kí a wo Amosi orí kẹjọ láti ẹsẹ̀ ìkọkànlá Amosi orí kẹjọ bí o bá ti ń ṣí ìwé Danieli bí o bá tẹ̀síwájú ó rí ìwé Hosea bí o bá tẹ̀síwájú láti ìwé Hosea ó rí Joeli bí o bá sì tẹ̀síwájú láti Joeli ó rí Amosi Amosi orí kẹjọ láti ẹsẹ̀ ìkọkànlá kíyè sí ọjọ́ náà dé tí ni Olúwa Ọlọ́run wí èmi ó ran èèyàn wá sí ilẹ̀ náà kì í ṣe èèyàn oúnjẹ tàbí òǹgbẹ fún omi ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa níhìn-ín lè a ti sọ láti ẹnu wòlíì Ọlọ́run ó sọ wípé báyìí ni Olúwa wí wípé èèyàn ń bọ̀ ní ilẹ̀ náà Ọlọ́run rán Amosi láti sọ fún àwọn ara Israẹli ó ń sọ fún ọ wípé àkókò èèyàn dé pàtàkì ó ń sọ fún àwọn ara Samaria ní àkókò náà wípé èmi ó ràn èèyàn wá sí ilẹ̀ náà ṣùgbọ́n ó sọ fún wa ó ní kì í ṣe èèyàn nípa ti oúnjẹ jíjẹ tàbí kì í ṣe ti òǹgbẹ nípa omi mímu ó ní ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa ó ṣeéṣe kí ó má jọ ọ́ lójú ó ṣeéṣe kí o má mọ bí ó ṣe ṣe pàtàkì tó wípé ọlọ́run ń sọ nípa èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa ìgbà tí a ń sọ nípa gbígbọ́ ọ̀rọ̀ Olúwa ó pín sí ipa méjì ìkíní àti fún àwọn ọmọ Ísíráẹlì ní ọ̀rọ̀ Olúwa tí a kọ sílẹ̀ a sì ti rán àwọn ọmọ Léfì àti àwọn àlùfáà àti rán ọ sí wọn láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí a kọ sílẹ̀ yìí nípa ìmísí ẹ̀mí Ọlọ́run Ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé ní ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì tí ó jẹ́ wípé ìmísí tí ó yẹ àwọn ọmọ Léfì ìmísí tí ó yẹ àwọn àlùfáà láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn kí ó ba lè tù wọ́n lára kí ó ba lè yí wọn padà kí ó ba lè jẹ́ kí wọn kí ó ní ìgbàgbọ́ wípé ìmísí àtọ̀run wá yìí a kì yóò fún ọmọ Léfì àti wípé wọn kì yóò lè gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe ní yẹ tí ń ṣe ní pé ìkejì ni wípé Ọlọ́run rán àwọn wòlíì sí àwọn ọmọ Ísíráẹlì ó sì máa ń fún wọn ní ọ̀rọ̀ tí ó wá láti ẹnu Olúwa ó máa ń fún àwọn ọmọ Ísíráẹlì ṣùgbọ́n Ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé tí ọ̀rọ̀ tí ó ń wá tààrà láti ẹnu Olúwa wá sí ọkàn wá sí ìṣípayá àwọn wòlíì wọ̀nyí kí a ba lè fún àwọn ọmọ Ísíráẹlì wípé ìgbà kan yóò dé tí wọn kì yóò ní irú àǹfààní bẹ́ẹ̀ wípé yóò jẹ́ ìgbà èèyàn èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa ní irú àkókò bẹ́ẹ̀ òkùnkùn.

0: yóò bolẹ̀ biribiri. Ní irú àkókò bẹ́ẹ̀, agbára àti bọ́lọ́wọ́ èṣù kì yóò sí. Ní irú àkókò bẹ́ẹ̀, àti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run láti mọ bí a ti gbàdúrà yóò ṣòro jọjọ. Ní irú ìgbà bẹ́ẹ̀, ìtùnú láti òkè wá tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa mú wá kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn náà. Ní irú ìgbà náà tí ìyàn ọ̀rọ̀ Ọlọ́run bí ó bá wà kì yóò lè sí ìrètí nínú Ọlọ́run, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run ní fini lọ́kànbalẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ní fini ní ìtùnú, ọ̀rọ̀ Ọlọ́run ní fúnni ní ìrètí, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ bí a ti gbàdúrà, ọ̀rọ̀ Ọlọ́run ní fún wa ní ìgbàgbọ́, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé bàbá wa ń bẹ lé ọ̀run, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé èṣù lágbára lórí àwọn ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé Ọlọ́run ń pèsè ààyè kan sílẹ̀ fún wa, wípé ní ìgbà tí àkókò bá tó yóò mú wa lọ sí ọ̀dọ̀ ara òun ti kára rẹ̀. Ọlọ́run wa ń sọ fún wa wípé ìgbà ń bọ̀. Ní àkókò ayé àwọn ọmọ Ísíráẹlì tí ó jẹ́ wípé òkùnkùn yóò bolẹ̀ biribiri, nítorí wípé ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yóò wà láàrin wọn. Wò ó láti ẹsẹ̀ kejìlá, wọn ó sì máa rìn kiri láti òkùnkùn dé òkùnkùn àti láti àríwá, ṣe gáfárà fún mi, wọn ó sì máa rìn kiri láti òkun dé òkun àti láti àríwá àní títí dé Gabasi. Wọn ó sáré síwá sẹ́yìn láti wá ọ̀rọ̀ Olúwa, wọn kì yóò sì rí i. Lé ọjọ́ náà, lé àwọn arẹwà wúndíá àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò dákú fún òǹgbẹ. Èyí ni a sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé àkókò ìyàn ó ń bọ̀ láàrin wọn. Ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Olúwa. Kí ni ṣe tí Ọlọ́run sọ bẹ́ẹ̀? Kí ló mú irú àkókò bẹ́ẹ̀ wá sí ìgbésí ayé wọn? Ó ṣe ní láàánú wípé àfọwọ́fà àwọn ọmọ Ísíráẹlì tàbí àwọn ará Samaria ni ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó fi dé bá wọn. Ó jẹ́ mọ̀ ní ayé tí a wà lónìí, bí ìyàn bá wà níbikíbi, ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àwọn abúlé tàbí ìletò tàbí ní ìlú tàbí ní àwọn ilé ìsìn tí a ti kọ́ kalẹ̀, ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà níbẹ̀, wọ́n jẹ́ àfọwọ́fà àwọn ènìyàn olùgbé ìlú náà. Jẹ́ kí a wo Amosi orí keje. Amosi orí keje láti ẹsẹ̀ ìkejìlá, Amasiah sọ fún Amosi pẹ̀lú pé ìwọ ríran lọ, sá lọ sí ilẹ̀ Júdà, sì máa jẹun níbẹ̀, sì máa sọ tẹ́lẹ̀ níbẹ̀, ṣùgbọ́n má ṣe sọ tẹ́lẹ̀ mọ́ ní Bẹ́tẹ́lì, nítorí ibi mímọ́ ọba ni, ààfin ọba sì ni. Ṣé o rí ohun tí mo fi sọ wípé ìyàn ọ̀rọ̀ Ọlọ́run tí ó mú láàrin wọn, tàbí tí a ń sọ wípé yóò mú láàrin wọn, ó jẹ́ àfọwọ́fà wọn? Ohun tí a rí ni wípé ìkan nínú àwọn ìjòyè ó pe Amosi, ó sọ fún yín pé kí ó kúrò ní ìlú, nítorí wípé ọba ń gbé níhìn-ín, àti nítorí wípé ààfin ọba ó wà níhìn-ín, àti wípé ibi mímọ́, èyí ni ibi ilé ìsìn èyí tí ọba máa ń lọ, ó wà níhìn-ín. Nítorí bẹ́ẹ̀, wọn ò fẹ́ kí ó máa sọ̀rọ̀ tí ó ti máa ń sọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń sọ wípé a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́bi, a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́jọ́, wípé a ní láti ronúpìwàdà. Wọ́n sọ wípé àwọn ò fẹ́ gbọ́ irú ìwàásù bẹ́ẹ̀. Bí ó bá ka gbogbo ìwé Amosi, ó rí wípé ohun tí Amosi tí ó ń tẹnumọ́ ni wípé fún ìrékọjá mẹ́fà àti ẹ̀ṣẹ̀ ńlá tàbí méje, wípé nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ lórí àwọn ènìyàn náà. Nǹkan tí ó ń sọ fún ọ ni wípé wọ́n láti ronúpìwàdà. Bí wọ́n bá fẹ́ rí ojú Ọlọ́run, wọ́n fẹ́ ojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run, wọ́n fẹ́ ẹ̀mí sí láti òkè wá, wọ́n fẹ́ àlàáfíà àti àánú láti ọ̀dọ̀ Olúwa, wípé wọ́n láti ronúpìwàdà. Ṣùgbọ́n Amasiah wá ń sọ fún Amosi wípé ó tó gẹ́ẹ́, ìrònúpìwàdà ti pọ̀ jù, wípé kí a ṣe àtúnṣe ó ti pọ̀ jù, kí a máa ké pe Olúwa wípé kí ó sọ wá di mímọ́, kí ó yí ọkàn wa padà ó ti pọ̀ jù, wípé kí ó sá lọ sí Bẹ́tẹ́lì, kí ó sá lọ sí ibòmíràn, nítorí pé ààfin ọba wà níhìn-ín. Ǹjẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ni ó rí lónìí? Wípé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn, ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ẹlẹ́yàmẹ̀yà ni a ti rí wípé wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa, won a ko eti ikun si oro olorun bakan na ni a ri wi pe bi won ti se ni akoko awon ti amosi be ni won se loni eyi ni iyan fi de iyan gbigbo oro oluwa ninu timothy keji ori kerin timothy keji ori kerin ese iketa ati ese ikerin nitori pe igba yo de ti won ki yo le gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti etirin won o lo ko olukojo fun ara won ninu ife ko fe ara won won o si yi eti won pada kuro ninu otito won o si yi pada si itan asan bi o ba je eni ti o tin lo si ile ise kan tele tele ki o to wa si hin o ri wi pe ohun ti a so yi ni a ri ni opolopo ile isin wi pe igba yi o de igba na si ti de tan ti won ki yi o le gba eko ti o ye koro opolopo ninu awon ile isin ni a ti ri awon igbimo alabe sekele ti a ri wi pe won ma so fun oni waso wi pe bi aban waso pe ki a ma ko birin jo a oni le dawo apo alufa o bi aban waso okokan aya kan awon olokiki eniyan won ki o le wa si ile isin wa bi aban waso we pe ki a se atunse owo ti a ti ji tele tele ti a ti fi kole ti a ti fi ra moto we pe ki a tun pada lo si bi ti a ti ji awon won yi ile ise ti a ti ko dukia won wi pe ki a tun lo se atunse bi a ba nso be awon awon oloselu won ki o le wa si ile isin wa bi a ba nso wi pe ki a ma se oso aye ki a ma rin irin aye bi a ba wa so eko ti o ye koro lati inu oro olorun wi pe awon gbajumo obirin won ki o le wa si ile isin wa nitori be won ma so fun bishop won ma so fun awon alufa won ma so fun awon alori oniwasu won wi pe ki won ki o menu duro nipa ti oro irunupo oda nipa oro atunse nipa oro gbegbekele Jesu Christi fun igbala won ma so wi pe bi a ba nso pe ki awon eniyan ki o ma se je egbe awo bi a ba nso be awon eniyan ti o se pataki won ki o le wa si ile isin wa eni won fi pa awon oniwasu won lenu mo eni o fi je wi pe ni opolopo ile isin ni ayika wa nihin bi o ba lo sibe ati gbo oro olorun ti o ye koro o soro popo nitori pe igba yi o de ti won ki yi o le gba eko ti o ye koro bi ati le wasu re fun won won ki o le gba se o mo we pe nihin olorun ni o pese fun wa olorun ni o foju anu wo wa ti o je ki a le duro lori eko ti o ye koro ti a fi n so fun gbogbo eniyan we pe gbogbo eniyan le o sa ti se ti o si ti kuna ogo olorun gbogbo eniyan ibase olola ibase olokiki ibase ijoye ibase mekunu wi pe ninu agbara ti wa ise ododo ti wa wi pe ko sese lati ri oju oluwa bi a ba fe ni igbala bi a ba fe ni idariji bi a ba fe di omo olorun ani lati je wese wa ki a ko sile ki a si gba Jesu Christ eni ti o ku fun wa ni ori igi agbelebo ki a gba gbo eko ti o ye koro niyi sugbon opolopo ile isin ni o ti soro lati waasu igbala nipasẹ itutu Jesu Christi tabi ki a ma waasu nipa isodi mimo wi pe nigba ti a ba ti ni igbala ani lo siwaju olowa ki olorun ki o we okan wa mo ki olorun fun ara re ki o mu gbongbo ese ti o wa ninu wa ki o yo kuro eda adamu ti o wa ninu wa ki o fa tu ki o fa jade wi pe ki o le so wa di mimo awa ti a ti je eni egbin eni eleri tele tele ninu ironu wa ninu ilepa wa ninu okan wa ninu emi wa ki eje Jesu Christi ti weni mo titi de inu ki o we wa mo tinu tinu ki a ba le funju egbon wu lo ni opolopo ile isin ni o ti soro lati waasu nipa isodi mimo be ni asiranti pe Jesu ni eje pipe mimo bi baba yin ti nbe le orun bi o ti je pipe bi o ti je mimo nitori be igba ti de fun opolopo ile isin ti won ko gba eko ti o ye koro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn wọ́n lọ kó olùkọ́jọ fún ara wọn nípa ìfẹ́kùfẹ́ẹ́ ara wọn ẹsẹ̀ ìkẹrin wọ́n ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọ́n ó sì yí padà sí ìtàn asán èyí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí a ń bá pàdé èyí ni a fi sọ wípé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ti dé ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti sọ fún ọ ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí fún ti àkókò àjínde ó jẹ́ ìgbà ìpèsè láti òkè wá ó jẹ́ ìgbà tí ọlọ́run yóò máa yí ọ̀pọ̀lọpọ̀ ọkàn padà ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè dé àtúnbí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè gbàdúrà àgbàyọrí láti lè ní oore ọ̀fẹ́ ìdánilójú nínú ọkàn wọn wípé wọ́n jẹ́ ti ọlọ́run ó jẹ́ ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ onínàkúnàá lọ́kùnrin lóbìnrin yóò lè padà wálé ó jẹ́ ìgbà tí a ó darí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ó jẹ́ ìgbà tí a ó kọ orúkọ wọn ní ìwé ìyè lé ọ̀run ó jẹ́ ìgbà tí ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iná àtọ̀runwá yóò jó gbogbo ohun tí ó wà nínú ọkàn tí kò jẹ́ ìfẹ́ ọlọ́run yóò jó wọn kúrò ó jẹ́ ìgbà tí a ó da ẹ̀mí ọlọ́run sí orí àwọn tí a ti sọ di mímọ́ ó jẹ́ ìgbà tí a ó lè gbàdúrà tí àwọn àìní wa nípa ti ẹ̀mí àìní wa nípa ti ara tí ọlọ́run fún ara rẹ̀ yóò pèsè fún wa láti ọ̀run wá àwọn tí ó bá gba ọlọ́run gbọ́ yóò máa fojú sọ́nà fún irú àkókò bẹ́ẹ̀ tí ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí orí àwọn ènìyàn rẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ wípé bí èèyàn tilẹ̀ wà káàkiri àgbáyé káàkiri orílẹ̀-èdè káàkiri àwọn ilé ìsìn káàkiri ní ìdílé kọ̀ọ̀kan ọlọ́run ó ti pèsè fún àwọn ènìyàn tirẹ̀ ìpèsè ọlọ́run ni a sì ń jẹ́ kí ó di mọ̀ fún ọ wípé ní ìgbà ìpàgọ́ àjọ tí a fẹ́ ṣe ní àkókò àjínde yìí ọlọ́run fún ara rẹ̀ ó fẹ́ farahàn wá mo sì gbàdúrà wípé fún ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbọ́ mi lónìí ọlọ́run yóò farahàn wá ní orúkọ jésù ọlọ́run yóò pèsè ní kíkún fún àìní wa nípa ti ẹ̀mí ní orúkọ jésù wò ó láti àwọn ọba kejì orí keje àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní nígbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí li olúwa wí ní ìwòyí ọ̀la li a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè samaria yẹ kí a dúró níbẹ̀ èèyàn ti mú ní àkókò Elisha ní samaria ní israeli èèyàn yìí ó sì ti kó ìyà ọ̀pọ̀lọpọ̀ bá wọn wo orí kẹfà àwọn ọba kejì ẹsẹ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n èèyàn ńlá kan sì mú ní samaria sì kíyè sí i wọ́n dò tì í tó bẹ́ẹ̀ tí a fi ń ta orí kẹ́tẹ́kẹ́tẹ́ kan ní ọgọ́rùn-ún ìwọ̀n fàdákà àti ìdámẹ́rin òṣùwọ̀n káàbò ìmí ẹyẹlé ní ìwọ̀n fàdákà márùn-ún nǹkan tí ó dé bá wọn yìí ó jẹ́ nǹkan tí wọn kò ronú wípé ó lè dé bá ọmọ ísírẹ́lì àwọn ará samaria ṣùgbọ́n ó dé bá wọn èèyàn mú ní ilẹ̀ náà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tí kò kọ̀ wọ́n sílẹ̀ pátápátá ẹni tí ó rán wòlíì rẹ̀ sí wọn èyí ni a fi rí kà nínú orí keje ẹsẹ̀ ìkíní nígbà náà ní àkókò èèyàn náà ní àkókò ọ̀dá tí ó dé bá wọn ní àkókò àìríjẹ àìrímú tí ó dé bá wọn ní àkókò ìpọ́njú àkókò ìṣẹ́níṣẹ́ tí ó dé bá wọn ní ìgbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ohun tí ó yẹ kí ó dùn mọ́ ọ nínú ni wípé bí òkùnkùn tilẹ̀ ṣú bí a bá lè gbọ́ ọ̀rọ̀ olúwa ìmọ́lẹ̀ yóò dé bí ebi tilẹ̀ ń pa wá bí a bá lè gbọ́ ọ̀rọ̀ olúwa oúnjẹ yóò wà fún wa bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù ti mú kí a ṣubú ó ti mú kí a padà sẹ́yìn bí a bá lè gbọ́ ọ̀rọ̀ láti ẹnu olúwa ó dájú wípé a ó bùkún wa níhìn-ín ni a sọ wípé gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí lè olúwa wí ní ìwòyí ọ̀la ni a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè samaria àwọn ẹlòmíràn wọn ò mọ ìyàtọ̀ láàrin wòlíì àti ọmọ léfì
1: àwọn ẹlòmíràn wọn mọ ìyàtọ̀ láàrin ọmọ Lefi àti ọmọ Israeli. Àwọn ẹlòmíràn wọn mọ ìyàtọ̀ láàrin ọmọ Israeli àti àwọn ará Jebusi, àwọn kẹfẹ̀rí. Bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ kan láti ẹnu ẹnìkan, wọn kì í rò wípé ta ló ń sọ̀rọ̀. Ṣé ó jẹ́ wòlíì Ọlọ́run? Ṣé ó jẹ́ ọmọ Lefi èyí tí a ti fi àmì òróró yàn sọ́tọ̀, èyí tí a fi ẹ̀mí Ọlọ́run fún láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn? Tàbí ó jẹ́ ọmọ Ísírẹ́lì, àwọn tí a ti fún ní májẹ̀mú Ọlọ́run? Tàbí ó jẹ́ kẹfẹ̀rí ará Jebusi? Níhìn-ín ni wòlíì Ọlọ́run. Elisha, ẹni tí ó jẹ́ wípé ìlọ́po méjì ẹ̀mí àti agbára Elijah ni ó wà ní ìgbésí ayé rẹ̀, tí ó sì wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa, mo jẹ́ sọ fún ọ. Bí o bá rí ènìyàn bí Elisha, ẹni tí ó kún fún ìmọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún òye ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún ìlọ́po méjì tàbí ìlọ́po méje agbára tí ó wà lórí àwọn ẹlòmíràn, bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá tọ̀ ọ́ wá, bí ó bá sọ wípé gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa, ó yẹ kí o fi ìyàtọ̀ sí wòlíì tàbí ọmọ Lefi. Ó yẹ kí o mọ ìyàtọ̀ tí ó wà láàrin aṣojú Ọlọ́run àti kẹfẹ̀rí. Àwọn ẹlòmíràn wọn ò mọ̀ wípé Ọlọ́run ó dá wa lọ́lá nínú ìjọ wa níhìn-ín. Gbà tí o bá rí tí mo dúró níwájú rẹ, tí mo ń sọ fún ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó yẹ kí o mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin èmi àti ọmọ Lefi, ìyàtọ̀ wà láàrin èmi àti àwọn onígbàgbọ́ mìíràn tí o bá pàdé, ìyàtọ̀ wà láàrin èmi àti àwọn kẹfẹ̀rí. Mo ń sọ fún ọ wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti ẹnu Olúwa, wípé nínú ìpàgọ́ àjínde tí ó ń bọ̀, Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé rẹ. Bí ọ̀rọ̀ tí mo sọ fún ọ yìí, bí o bá gbà á láti ẹnu Olúwa, bí o bá mọ̀ wípé kì í ṣe ọmọ Lefi ní sọ̀rọ̀, bí o bá mọ̀ wípé kì í ṣe ènìyàn lásán-làsàn ní sọ̀rọ̀ fún ọ, wípé ẹni tí ó mọ inú Ọlọ́run, ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run, ẹni tí ó ní ìmọ́lẹ̀ láti òkè wá, ẹni tí a ṣí lójú, ẹni tí a jẹ́ kí ó ní ìṣípayá láti ọ̀run wá, òun ni ó ń bá ọ sọ̀rọ̀, wípé kí o gbọ́, wípé kí o má ṣe rin ìrìn àjò, wípé kí o má ṣe lọ sí ibikíbi, wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé rẹ. Mo sì gbàgbọ́, mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́, wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, bí o bá jẹ́ ẹni tí ó gbàgbọ́, bí o bá farabalẹ̀, bí o bá wá, Ọlọ́run yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Mo ń sọ nípa iṣẹ́ ìyanu tí a tún bí, iṣẹ́ ìyanu tí ó re ọ̀fẹ́ àkúnwó sílẹ̀ ní ìgbésí ayé rẹ, iṣẹ́ ìyanu tí ìsọdi mímọ́, iṣẹ́ ìyanu tí ìfẹ́ agbára ẹ̀mí Ọlọ́run kún ni, iṣẹ́ ìyanu tí àdúrà rẹ tí Ọlọ́run yóò gbà àti ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn tí Ọlọ́run yóò ṣe fún ọ. Wò ó, níhìn ni a rí ẹnìkan tí kò gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Àwọn tí ò gbàgbọ́ ni wọ́n máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àgálámàṣà, tí wọ́n máa ń sọ wípé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ kí a ba lè lọ sí ìpàgọ́ àjọ, bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ. Mi ò gbàgbọ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Yẹ kí a wo ìbátan irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ ṣáájú tiwọn ní ẹsẹ̀ ìkejì. Nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn Ọlọ́run lé ohùn, ó sì wípé kíyè sí i, bí Olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run nǹkan yìí, a lè rí bẹ́ẹ̀. Òun sì wípé kíyè sí i, ìwọ ò fi ojú rẹ rí i, ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀. Àdúrà mi ni wípé irú ohùn tí ó fọ̀ sí ìjòyè yìí, kí irú ohùn bẹ́ẹ̀ kí ó má ṣe fọ̀ sí wa láéláé ní orúkọ Jésù. Ṣùgbọ́n rántí o, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó ṣe kó pa á. Àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ kí ó kú ní àìtó ọjọ́. Àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ wípé ìyàn náà ni ó bá lọ. Nígbà tí ìpèsè Ọlọ́run dé, nígbà tí Ọlọ́run tí ó bójú wo àwọn ènìyàn rẹ̀, tí ó rán ìpèsè sí wọn, ó ṣe ni láàánú wípé aláìgbàgbọ́ yìí kò lè jẹ nínú rẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi àìgbàgbọ́ hàn nírú ìpàgọ́ àjínde tí ó ń bọ̀ yìí. Wọ́n máa ń sọ wípé àwọn ò gbàgbọ́ wípé ìpàgọ́ yìí yóò yàtọ̀ sí èyí tí a ti ní láti ẹ̀yìn wá, tàbí yóò yàtọ̀ sí àwọn ìsìn tí a ti ní láti ọjọ́ Àìkú, ọjọ́ Ajé àti ọjọ́bọ̀. Wọn kì í lè fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run wípé Ọlọ́run tí ó ti ṣe ìlérí yóò múṣẹ. Nítorí bẹ́ẹ̀, yẹ kí ó yí ọ, má ṣe wà nínú ẹgbẹ́ àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n wà nínú ẹgbẹ́ àwọn tí ó gba Ọlọ́run gbọ́. Ní ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ kẹjọ, bí o bá délé kí o lọ kà á, ó rí wípé àwọn adẹ́tẹ̀ ni ó kọ́kọ́ jẹ́ alábàápín ìpèsè Ọlọ́run. Má ṣe jẹ́ kí ó yà ọ́ lẹ́nu, nítorí wípé èyí ni a ti sọ fún wa wípé alábòkun fún ni àwọn òtòṣì lé ẹ̀mí, nítorí pé tiwọn ni ìjọba Ọlọ́run. Àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ènìyàn, àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ẹni ńlá, gẹ́gẹ́ bí olóyè, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n, gẹ́gẹ́ bí àwọn tí ọba lè farati, àwọn ni wọ́n kọ́kọ́ ṣe alábàápín nínú ẹ̀bùn àtọ̀runwá tí a fún àwọn ará Samaria ní àkókò yìí. Bẹ́ẹ̀ náà ni bí ìwọ pàápàá, bí o bá lè jẹ́ òtòṣì ní ẹ̀mí, bí o bá lè jẹ́ ẹni tí ó sẹríba, bí o bá lè jẹ́ ẹni tí ó gbọ́ ti Ọlọ́run, bí o bá lè jẹ́ ẹni tí ó fara ti Ọlọ́run, tí o sì jẹ́ ẹni ìrẹ̀lẹ̀ tí o sọ wípé bí wọ́n ti sọ fún wa, bẹ́ẹ̀ ni èmi náà yóò ṣe. Tí o jẹ́ ẹni tí ń gbéraga, tí o jẹ́ ẹni tí ń jiyàn, tí o jẹ́ ẹni tí ń sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀, bí o bá lè jẹ́ òtòṣèlú ẹ̀mí, ó rí wípé Ọlọ́run yóò bùkún ọ lọ́pọ̀lọpọ̀. Ní ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí, ó ní ẹ sáà wo ìpè yín ara, bí o ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọgbọ́n ènìyàn nípa ti ara, kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára, kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá lé àpè, ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn wèrè, àwọn òtòṣìlé ẹ̀mí lé ayé yìí láti fi dààmú àwọn ọlọgbọ́n. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn tí ó lé agbára. Ohun tí a ń sọ ni wípé tí o bá jẹ́ ẹni tí ó rẹlẹ̀ ní ìwà, ní èrò, ní ìṣe, bí o bá jẹ́ elétí ọmọ tí ń tètè gbọ́ràn, tí ò gbéraga sí ọ̀rọ̀ Ọlọ́run, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, tí a ti sọ láti ẹnu ènìyàn Ọlọ́run, ó dájú wípé a ó bùkún ọ. Ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn-án, àwọn ọba kejì, orí keje ẹsẹ̀ ìkẹsàn-án, nígbà náà ni wọ́n wí fún ara wọn pé àwa kò ṣe rere, òní yìí ọjọ́ ìhìn rere ni, àwa sì dákẹ́. Bí àwa bá dúró títí di àfẹ̀mọ́júmọ́, èyà yóò jẹ wá. Ǹjẹ́ nísinsìnyí, ẹ wá, ẹ jẹ́ kí a lọ sọ fún àwọn ará ilé ọba. Àwọn adẹ́tẹ̀ mẹ́rin wọ̀nyí, nígbà tí wọ́n rí àwọn ìkógun, àwọn aṣọ, àwọn agbádá, àwọn oúnjẹ, wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹun, wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan wọ̀nyí, wọ́n fẹ́ jẹ́ kí ó jẹ́ tiwọn nìkan. Nígbà yìí ni ẹ̀mí Ọlọ́run rán wọn létí wípé a nìkan jọ pọ́n kò ṣe dáradára, wípé ó yẹ kí wọn kí ó lọ sọ fún àwọn ẹlòmíràn. Èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé wa lọ́wọ́, wípé bí àkókò ìpàdé yìí ti ń bọ̀, ó yẹ kí a sọ fún àwọn aládùúgbò wa, ó yẹ kí a sọ fún àwọn ẹbí wa, ó yẹ kí a sọ fún àwọn tí a bá pàdé lọ́jà, ó yẹ kí a sọ fún àwọn tí a bá pàdé ní ibùdókọ̀, ó yẹ kí a sọ fún àwọn tí a bá pàdé ní òpópónà, wípé àkókò ìpèsè láti ọ̀run wá, ìgbàlà látòkè wá, ìdáríjì ẹ̀ṣẹ̀, ìsọdi mímọ́, ìfẹ́ agbára ẹ̀mí Ọlọ́run kún ni. Àkókò tí Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, àkókò náà ń bọ̀, wípé ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wọn àti àwa pẹ̀lú kí a péjọ pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o dìde dúró nísinsìnyí, kí o sọ fún Ọlọ́run wípé ó di agbẹnusọ fún Ọlọ́run, ó sì sọ fún àwọn ẹlòmíràn. Ó ṣeéṣe kí a ti fún wa ní ìwé kéékèèké ní ọwọ́ wa, bí a bá sì fún wa ní ìwé kankan ní ọwọ́ wa, kí a mú ìwé kan, kí a bẹ̀rẹ̀ sí ní kọ àwọn tí a fẹ́ sọ fún, àwọn tí a fẹ́ fi tó létí, àwọn tí a fẹ́ pè wá. Nítorí àkókò èèyàn ni a wà yìí, àkókò ọ̀dá ni a wà yìí. Sọ fún àwọn ẹlòmíràn wípé Ọlọ́run fẹ́ bùkún wọn, sọ fún àwọn ẹlòmíràn wípé a ń retí wọn, sọ fún àwọn ẹlòmíràn wípé àkókò ìpèsè láti ọ̀run wá, ó ti dé. Ní àkókò ìpàgọ́ yìí, sọ rántí ní èyí tí ó kọjá, àwọn tí o lè sọ fún tàbí àwọn tí o sọ fún tí wọn ò wá, lọ sọ fún wọn ní àkókò yìí wípé Ọlọ́run ń retí wọn. Ìgbà ìtura, ìgbà ìpèsè, ìgbà àánú, ìgbà ìbùkún, ó tún ti dé. Nítorí bẹ́ẹ̀, yẹ kí a sọ fún wọn. àwọn tí a bá ń sọ fún bí wọ́n ti ń gbà bí wọ́n ti ń wá bẹ́ẹ̀ ni ìràwọ̀ kọ̀ọ̀kan yóò máa wà ní adé wa nígbà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n bá gbàdúrà àgbàyọrí sí ìgbàlà nígbà tí a bá mú wọn wá tí a gbàdúrà pẹ̀lú wọn tí a rí i wípé wọ́n gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn yóò mú kí ìràwọ̀ kí ó wà nínú adé wa yóò mú kí àwọn ìlérí tí ọlọ́run ṣe fún wa yóò jẹ́ kí ó di mímú ṣẹ yóò sì jẹ́ kí èrè wa lọ́run kí ó máa pọ̀ ju bẹ́ẹ̀ lọ gbàdúrà kí ó sọ fún ọlọ́run wípé ó sọ fún àwọn ẹlòmíràn kí wọ́n ba lè wá láti jẹ́ alábàápín nínú àwọn nǹkan tí ọlọ́run pèsè fún wa ní àkókò tí ń bọ̀ yìí
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa, tí yóò fún yín ní inú dídùn, tí ó sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélẹ̀ ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì orí kẹtàléníàádóje. Orin Dáfídì orí kẹtàléníàádóje. Òkan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta. Kíyèsí. Ó ti dára ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ ó dàbí òróró ìkunra iyebíye lé orí àní tí ó ṣàn dé irùngbọ̀n irùngbọ̀n Aaroni tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀ bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní èyí láéláé lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú olówa ìṣọ̀kan láàrin àwọn ará nínú olówa bí a ti péjọ lónìí nínú ìjọ kan náà bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébó ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀ kí a tún wà ní ìṣọ̀kan bí a ti ń jọ́sìn papọ̀ kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè ó sì jọba láàrin wa gẹ́gẹ́ bí ará nínú olúwa ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí ọlọ́run fẹ́ àti wípé bí ọlọ́run bá ń gbé inú wa tí ọlọ́run sì wà láàrin wa ó dájú wípé ọlọ́run tí kì í ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdùrùdù Ọlọ́run tí kìí fọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́ tí kìí fọ́n wọn ká ó dájú wípé Ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́ tí a pe ẹlòmíràn náà tí a pè ní onígbàgbọ́ bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹni mọ́ ti yí ni padà bí ó bá ti wẹ àwọn wọ̀nyí mọ́ tí ó sì ti yí wọn padà ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́ wọn kì í ṣe àlejò sí ara wọn mọ́ ṣùgbọ́n wọn jẹ́ ará nínú olúwa nítorí wípé a ti gba ọkàn wọn là àwọn tí ó ti jìnà sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yálà nípa ìbí yálà níbi tí wọ́n ti jáde wá àwọn tí ó jẹ́ pé bóyá àwọn kan wá láti ìlà oòrùn àwọn mìíràn wá láti ìwọ oòrùn nígbà tí oore ọ̀fẹ́ tí gbanilà nígbà tí ó bá ti wọ inú ẹni kọ̀ọ̀kan wọn ohun tí a máa rí ni wípé ó máa ń so wọ́n ṣọ̀kan papọ̀. nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè gbé nínú ìfẹ́ ọlọ́run àti nínú ìdàpọ̀ ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́. Ìṣọ̀kan jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó sì jẹ́ ìbùkún tí ó jẹ́ wípé àwọn tí ó wà nínú ayé yìí wọn kò rí, nítorí ohun tí a rí nínú ayé ni ìjà, ohun tí a rí nínú ayé ni ìṣọ̀tá, ohun tí a rí nínú ayé ni wípé a máa ń rí ìyapa láàrin aládùúgbò sí aládùúgbò, a máa ń rí ìkọ̀sílẹ̀ láàrin ọkọ sí aya, a máa ń rí wípé ọmọ pàápàá á di àsúta, kò ní ní ìrẹ́pọ̀ tàbí ìṣọ̀kan pẹ̀lú àwọn òbí. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí ìbànújẹ́ kí ó pọ̀ nínú ayé. Ṣùgbọ́n bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a bá ti gba ọmọ aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé, tí ó sì wà nínú ọkàn wa, tí ó ń tọ́ wa, tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ, ìrìn tí a ń rìn, ohun tí a ń ṣe àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn, a ó rí wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ìṣọ̀kan pẹ̀lú Kristi, ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará. Lónìí bí a ti ń wo ọ̀rọ̀ yìí, ó yẹ kí a wo kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará, kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará, ará nínú Olúwa, kí ló sì máa ń fa èyí kejì, kí ló máa ń fa ìyapa ìṣọ̀tá láàrin àwọn tí wọ́n jọ ń gbé papọ̀, tàbí kí a kún sọ wípé láàrin àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run. Ìkẹta, kí ni àwọn ìbùkún tí ó rọ̀ mọ́ ìṣọ̀kan láàrin wa? Ìkíní, kí a wo ìdí tàbí àwọn èrèdí fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Kí a wo orin Dáfídì níbi tí a ti kà, orí kẹtàléní àádóje ókan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta. Kí a wo ẹsẹ̀ ìkíní, kíyèsí, ó ti dára ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Bí Dáfídì, bí ó ti rí àwọn ènìyàn Ọlọ́run tí ó rí wípé wọ́n wà ní ìṣọ̀kan papọ̀, tí ó sì mọ àwọn èrè tí yóò bá àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, ó wò wọ́n báyìí, ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Jẹ́ kí n ṣe àlàyé fún ọ kí o lè mọ èrèdí tí Dáfídì tí ó fi sọ báyìí, nítorí àwọn tí ó ti ka Bíbélì dáadára tí wọ́n sì lóye bí Bíbélì ti rí, wọ́n jẹ́ kí a mọ̀ wípé Dáfídì ló kọ orin yìí tí à ń kà lónìí. Ṣé o mọ̀ wípé Dáfídì ó mọ ìtàn àwọn ọmọ Ísíráẹ̀lì? Ìtàn ọmọ Ísíráẹ̀lì ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ábráhámù. Ṣé o rántí wípé nínú ìdílé Ábráhámù pàápàá àìní ìṣọ̀kan ó farahàn? Ṣé o rántí wípé Ágáì àti Sáràì wọ́n ní wàhálà, àìní ìṣọ̀kan ó farahàn? Ṣé o rántí wípé Ábráhámù àti Lọ́ọ̀tì pàápàá àìní ìṣọ̀kan ó tún farahàn? Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Íjíbítì, tí a sì sọ fún Mósè wípé kí ó dá wọn sílẹ̀, ṣe ò rántí wípé nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì méjì tí wọ́n ń jà, ni Mósè ń sọ wípé ṣe bí ara nìyí, èé ṣe tí ẹ fi ń jà? Níhìn ni a tún rí gbólóhùn tí ọkùnrin yìí tí ó pè sí Mósè, èyí tún sọ fún wa wípé wọ́n àìwà bí Ọlọ́run àti àìní ìṣọ̀kan ó farahàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí Mósè tún padà wá láti ibi Midiani tí ó ti sá lọ, tí ó wá láti dá wọn sílẹ̀, láti tú wọn sílẹ̀, ìgbà tó ṣe àtú wọn sílẹ̀, bí o bá wo ìrìn àjò wọn nínú aginjù, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìkùnsínú máa ń jáde wá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àìní ìṣọ̀kan ni ó máa ń farahàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Kenani, ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní yan ọba, ìgbà tí wọ́n yan Saulu ọba àkọ́kọ́, a rí àwọn kan tí wọ́n pè ní ọmọ Beliali, wọ́n ní àwọn ògbà, àwọn ògbà kí irú ẹni báyìí kí ó jọba, gbà tó yá ariwo pé ọba Saulu ó papòdà. Àwa yan Dáfídì, gbà tí a kọ́kọ́ yan Dáfídì ó tó ìwọ̀n bí ọdún méje ààbọ̀, tí ó jẹ́ wípé àwọn kan wọ́n gba Dáfídì, àwọn kan wọn kò gba Dáfídì, ṣùgbọ́n gbà tó wá yá ni ariwo pé Ọlọ́run mí sí gbogbo wọn pátápátá, ni ariwo pé àti ẹ̀yà ìkíní ikeji iketa gbogbo awon eya mejila ni won po osokan papo ti won gba Davidi o wa je ki tesoju ki o wa fun ijoba Davidi ni hin ni Davidi wa so wepe ah o ti dara to iba se wepe irepo idapo ati isokan yi o ti wa tele tele ohun ti iba se se fun wa lati gbe se itesiwaju ti enikokan wa iba ti ni ati awon ere ti enikokan iba ti je anfani re o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi aba so pe ohun kan dara o se se ki o na ki o ma dun je ki n se apere fun o bi omo ba n se aisan bi aba so wi pe ah omo yi ihoro agbemi ti a fe fun o yi o dara o nitori wi pe yo je ki ara re le ni kia kia omo o se se ki omo ki o da lohun pe eh o se se o dara sugbon ko dun o ma n ba ni lenu je se o mo wi pe o to ni omo yi so ohun yi dara sugbon ko dun o tun se se ni ona miran ki a ri wi pe omo yi o n je awon nkan aladun a si ri pe awon nkan aladun ti omo yi n je o ma n beyin je o ma n ba nkan je ninu ago ara a wa n so fun omo yi pe ah ki lo n je ohun to n je o dara eh o ni toto ni o dara sugbon o dun nkan ti mo n so fun ni pe o se se ki awon nkan kan dara sugbon ki won ki o ma dun o si se se ki nkan kan ki o dun sugbon ki o ma dara sugbon Davidi n so pe eyi ti a n so nipa re loni irepo idapo awon eniyan mimo ki se wipe o dara nikan soso o tun dun bakan na o ni kiyesi o ti dara to bi a ba so pe nkan dara bi a ba so pe o ti dara to eyi je wipe o dara to je pe ko si ibi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a o ti e ka nkan miran eyi ti a kaye mo ro wipe o ye ki o to awon baba wa ma n so fun a wipe aboro to fun omo luabi ni aya ati oko bi a ba ro nkan yi ki a so wipe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo ki enikeni ki o ma ri arin won a le so wipe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni irepo ki enikeni ki o ma ri arin won a le so ninu ijo wipe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni irepo ki a jo ma gbe ni isokan ki enikeni ki o ma ri arin wa ki esu ki o ma le ri arin wa ki awon emi okunkun ki won ki o ma le ri arin wa sugbon o se ni laanu awon eniyan won ko mo wipe ohun ti a n soro nipa re yi wipe o dara pupo o si dun pupo iba se pe won ni oye iba se pe ati la won loju iba se pe won je ki emi olorun ki o ba won soro wo mo wipe ohun ti a ni lati se ti a ni lati la kaka fun ohun ti a ni lati se a pon ohun gbogbo ti a le se ki a se ni wipe ki a wa ni irepo ki a si wa ni isokan je ki n ti e bi o lere kan awon wo ni Davidi n so wipe yo wa ni isokan tabi irepo o ni awon ara awon wo ni a n pe ni ara awa ti a gbo ede Yoruba bi a ba so wipe ara ile mi ti ki ba se wipe a n lo ede yi ni agalamasa bi ki ba se wipe a n fi sefe wipe ara ile o tun ti de o bi ki ba se be bi o ba je pe ni toto ni a n so pe ara ile mi o je wipe eni ti a ni isokan papo nitori boya jade lati inu iya kan na boya a ri wipe eje kan na ni o wa ninu ara wa tabi ni ede wa wipe ah o ri la oju e ni o mo wipe omo lagbaja ni ah emi na ro be wipe ara ile ni ah eni ti a pe ni ara ni ninu oluwa ni eni ti a ti fi eje Jesu Kristi so di omo olorun eni ti o wa ninu ese tele tele eni ti o n gbe ninu ese tele tele sugbon ti o ti ba Jesu pade ti o ti ronu kuada ti o ti gba Jesu Kristi gbọ gẹgẹ bi oluwa ati olugbala iru eni be o ti di ara ninu oluwa nitori o ti di ibatan fun Jesu Kristi ye ki a wo Matthew ori kejila lati ese ikejidini aadota ese ikeji dini adota shugbon o dahun o si wi fun eni ti o so fun pe tani iya mi ati tani awon arakunrin mi o si na owo re si awon omo ehin re o wi pe ewo iya mi ati awon arakunrin mi e ni awon ara ninu olowa o awon ti o ti gba Jesu Christi gbo awon ti o ti di omo leyin Jesu Christi nitori enikeni ti o ba nse ife baba mi ti nbe le orun ohun na li arakunrin mi ati arabirin mi ati iya mi awon wonyi ni molebi fun Jesu Christi nitori wipe won ti gba gbo eyi ni ife baba wipe ki agba Jesu Christi omo re nikan soso wipe ki agba gbo eyi ni ife baba wipe ki a ronu pada awon ise wa ki agba Jesu gege bi olugbala nitori wipe olorun ti ran Jesu gege bi odo agutan olorun ti o ku ese ara aye lo oni enikeni ti nse ife baba mi ti nbe le orun je kin bi o ni ibere kan se eni ti o gba Jesu Christi gbo se o nse ife baba ti nbe le orun o se se kiro eni be ki o fun awon alagbe lowo o se se kiru eni be ki o ma gbadura le marun lojojumo sugbon ko gba Jesu Christi gbo omo bibi olorun kan soso ko gba Jesu Christi gbo odo agutan olorun ti o ku ese araye lo ko gba Jesu Christi gbo eni ti olorun so nipa re we pe wo eni ti inu mi dun si gidigidi eni ti o gba Jesu Christi gbo eni ti a o ti fi eje Jesu Christi we eni ti a o ti so domo olorun nipa eje Jesu Christi eje tutu iru eni be ko se ife olorun sugbon eni ti o tun ba ni waju Jesu eni ti o wole fun Jesu eni ti o ko ese sile eni ti o ko iborisa sile eni ti o ko awon nkan aye won yi ti o kan won sile ti o ro mo Jesu Christi gege bi oluwa gege bi olugbala gege bi oludani sile kuro ninu ase iru eni be ni an so fo nse ife olorun iru eni be papa ari we pe awon oro ti Jesu Christi so nipa bi o se ye ki a gbe papo bi o se ye ki a jeun ohun ti o ye ki a se ibi ti o ye ki a lo awon iwewe awon nkan ti o ti so sile tele tele we pe o ye ki awon omo eyin ki won ki o ma se iru eni ti o ba nse nkan be o ni aso we pe o nse ife baba mi ti nbe le orun o ni awon wonyi le arakunrin mi ati arabirin mi je ki n tun laaye o daada ninu Korinti keji ori kefa ese iketadinlogun nitori naa e jade kuro laarin won ke si ya ara yin soto le Oluwa wi ke ma si se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si ma je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi awon wonyi ni ara ninu Oluwa o awon ti o ti ko ese sile awon ti o ti bo Olorun dore nipa kiko ese won sile awon ti a ti fi eje Jesu Christi wenu awon ti a ti gba awon ti a ti gba won la awon ti a ti koruko won ni iwe iye Olorun awon wonyi ni ara se ranti ohun ti a ka ni akoko oni o ti dara to o si ti dun to fun awon ara ini awon ti o ti ba Jesu Christi pade awon ara ninu Oluwa lati wa ni irepo lati wa ni isokan ni inu ijo wa nihin ni ati man temo wa leti wipe bi abati di omo Olorun wipe a ki tun ma ni iyapa laarin ara wa ke a ma so wipe lagbaja Ibo ni o nitori be mi o le ba Ibo se tabi ke a ma so pe lagbaja Hausa ni o mo oke okun lo dagba si bo baba iru eni be se nkan o ti mo wipe iwo na eni towo egun ju ti e lo eni ti sibi e to gun ju ti e lo lejo mu gari ninu awo kan na o pari fun e a ki gba awon eniyan laye ninu ijo wa nihin lati ma lo iru ede be nitori kini nitori wipe ko se nkankan ko ja mo nkankan iba je ila orun tabi iwo orun tabi gusu tabi ariwa ni enikeni ti wa bi abati di omo Olorun adi ebi ninu Olorun ninu Galatia ori keta ese ikeji din logbon ko le si Jew tabi eleni eru tabi ominira okunrin tabi obinrin nitori pe okan ni gbogbo yin je ninu Christi Jesu aso fun wa wipe iba je Jew tabi eleni awon wonyi ni won wa ni akoko ti Paul eni o fi nko si won wipe bi abari enikan ninu ijo ti o je Jew bi abari enikan ninu ijo ti o je eleni bi e ba ri enikan ninu ijo ti o ti ariwa tabi gusu tabi oke okun ti o wa lati ibe ke a ma se ma da enikeni ya soto ke a mo wepe ko si ju tabi eleni eru tabi ominira ke a ro wepe lagbaja awon kurun ti ni ṣugbọn emi eni to gba jumo ni mi nitori be mi o ni nkan kan se pelu lagbaja o ni ki a ma tun ma lo eru ede be bi a ba ti di omo olorun o ni ki a ma si fi iyato si okunrin tabi obirin awon elomiran o ma nse ni lanu o si ma ya wa lenu bi o ba se se boya won ri obirin kan ni o nse ifilo won ma sun bi o ba to won ani femi sile se bi obirin lo nsoro ninu igbagbo wa ki so be ninu ile esin ti a ti mo olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wi pe bibeli ni o sakoso wa akoso oro enu wa akoso ise wa ohun gbogbo ti a nse wi pe bibeli ni o topase wa a ki soru oro be nitori oni ko si okunrin tabi obirin o oni yala oti bi wa ni obi oti ton wa ni oni gbogbo yin eje ara ninu oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa o korinti kini ori kini ese ikewa korinti kini ori kini ese ikewa mo se beyin ara awon ara lo nba soro ko sese fun awon ti o mo oluwa awon ti won ki se ani oluwa ko sese fun won lati wa ni irepo ko sese fun won lati wa ni isokan o ni mo beyin ara le oruko oluwa oluwa wa Jesu Christi ki gbogbo yin ma soro ohun kan na fi esi daradara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo olorun wi pe ninu ijo wa ni ijo jemo ati o wa ninu ijo yoruba ati o wa ninu ijo ti awon elede gesi ohun kan na la ma nso bi o ba je ni ti o ti fi esi daradara o ri wi pe bi a ba fe ko eko bibeli ni ojo aje eyi ti a n sọ ni ede gẹẹsi eyi naa ohun kan naa la n sọ ni ede yoruba bi o ba wa ni ti ọjọbọ ti o jẹ ọjọ isọji ati iṣẹ iyanu ṣomọ ohun kan naa la ma n sọ kii ṣe wipe ki a fun awọn ti elede gẹẹsi ni ẹkọ kan ki a fun awọn elede yoruba ni ẹkọ miiran ẹkọ kan naa ni gbogbo wa ni a n gbe yẹwo bi o tilẹ jẹ wipe a ti pin ara wa ni ẹlẹkun jẹkun o ri wipe lati ekun kan si omiran ohun kan na la nko ni ki se wipe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan nibi kan ki a tun ko won ni nkan miran o ni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la nso ki se wipe igba ti emi igba ti mo wa si dipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la nso o ni ki eya pa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni a n gbe yewo ni a joko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu oluwa nitori wipe a je omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma n fa iyapa laarin awon elomiran o ye ki a fiyesi awon nkan won ni daradara ki a koko wo boya a ri arabirin abi arakun arabirin won je meji won ti iloko won je omidan won jo n gbe ninu ile kan na a ri wipe gbọn mi si omi o to o ma n sele laarin won ni igbakugba ki lo ma n fa iru nkan bee tabi o je wipe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo n se ise egbena gbena emi na n se ise egbena gbena gba ti a jo wa lototo a ri wipe awon ise ko lo ko jagara ko lo dede a wa so wipe gba to a jo je arakunrin kan na to si je wipe ise kan na la jo n se a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wipe ojojumo sa ni won ma n pari ija fun wa wipe lagbaja tun ti de o tun ti ko ise de mi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta je arakunrin kan na bo je aranso papo ni tabi o lagbara lati gba shop ti e loto tibi na o si lagbara lati gba ile itaja tire loto a so wipe ka jo gba ile itaja yi iba de wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata a wa ri we pe ede wa oyera o dabi ni pe ona wa apapo a si so wi pe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo ngbele obirin si obirin ti won jo ngbele ki a so ti oko ati aya ki lo de ti a so wi pe iwo ni jesu emi na ni jesu okan ni jesu iyawo ni jesu sugbon irepo isokan kosi ninu ile gungungun ni bi ti bi tin lo e ka ro e ka ro ki lo de e jire ni ah mo jire omo olorun ojojumo lo jire ki lo de se ori pe mi o jire ni oju mi ni abi ori ibanuje loju mi ni bawo la se soro si awa be awa ti a je omo olorun kini de ti alaafia ati ife ati irepo ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri we pe awa ti a ti di omo olorun igba miran tin ba nka kiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabirin kan o nlo mo si be lowo adari ekun pe ah arabirin to nlo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ro ko ja fafa ni olorun ewo lo nse ninu isin awon onigbagbo se idapoje lo wa ni ah won ni o pe ta tin ba soro sugbon ede ti e oye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe onkohun nitori wipe o ro wipe ohun ni ohun mojo laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma nfa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo ye ki a wo won ni kokan ninu Genesis ori keta dini ogoji Genesis ori keta dini ogoji lati ese keta Israeli si fe Josefu ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si ile alaafia nihi ni a ri idile jo idile Jacobu awon omo re mejejila ni a ri wipe won ni wahala ohun ti o si fa wahala yi ni ojusaju ti o wa laarin Jacobu baba ati Josefu ikan ninu awon omo ni ki se nitooto ni Josefu je eni ti eni rere nitooto ni Josefu la ri wipe eni ti o je bi eni ta le pe ni omo Olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo toku sugbon ki se nitori eyi ni Jacobu baba re ni o fi ran nkan fun ti o fi yato si awon toku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je we pe enikan o ti ni omo merin gbogbo awon omo merin wonyi ni won je obirin o ti ngbadura o ti ngbawe o ti ngba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro Olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti ndagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo nbere yi o wa di pe awon omo birin mererin isaju won ja mo nkankan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba tin je awon omo marun won ti je won bi ohun tin je won atun pe omokunrin yi ani wajoko ti mi nbi atun je ran a po si lenu ani nitori be ma so fawon to ku o sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fawon to ku ani nitoto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ah ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo mo adura ti mo gba ki to bi omokunrin yen enikeni to afe na lo la awon omobirin to je to mutele nitori be eyi okunrin o gbodo fo onkon to ba se je kin de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be ni kan o ma n fa iyapa ninu ebi je kin tun se apejuwe miran fun o se se boya omokunrin kan o sese gbeyawo mama ti e o wa joko ti ninu ile bi o ba tin bo lati bi ise ani mama nko iyawo ni ohun tun ti e wa pade e loju ona ohun to n bomi fun e pe ko mu omi gba to se de lati bi ise o ti e ki ohun mama lo n bere

lẹ ya àwọn ọ̀rẹ́ ní ipa. Bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa, tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́, ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run. Bí ọkọ bá ti dé, a ní káàbọ̀, etí ẹ̀ mélòó méjì ni, kí ló fi ń gbọ́ ọ̀rọ̀? Bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ̀ máa ń ṣe, àti nǹkan tó máa ń sọ, àti gbogbo ìrégbè tó máa ń wí, nígbà tó o bá sinlé, wà á rí pé obìnrin yìí kì í ṣe èèyàn rere o. Gbogbo nǹkan wọ̀nyí ni ìwọ gbìn sínú, o mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́, tàbí a sọ̀rọ̀ kẹ́lẹ́, o máa ń pínyà ìyàwó àti ọkọ ni. O ṣe sọ wípé mẹnu ẹ̀ mẹnu, mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ̀ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà, ó wọ́n sọ fún ọ wípé etí ẹ̀ mélòó. Bí o bá mọ nǹkan tí ọkọ rẹ̀ ń ṣe níbi iṣẹ́, ó ní àwọn ojú mi níta o. Bó bá gbẹ́kẹ̀lé ọkùnrin yìí tí wọ́n sọ pé dípà dípà dípà ló ń lọ, wípé kò ṣeé gbẹ́kẹ̀lé o, nítorí pé ní ojoojúmọ́ obìnrin kan wà níbi iṣẹ́ wa, wọ́n máa ń jọ jẹun lórí tábìlì kan náà. Àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́. Bí o bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn láàyè, tí o sọ fún un wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi, panu rẹ mọ́. Bí o bá ṣe bẹ́ẹ̀, irú ẹni yìí yóò pín ìwà ti ọkọ rẹ, yóò pín yín níyà. Ó ní nítorí a sọ̀rọ̀ kẹ́lẹ́yà àwọn ọ̀rẹ́ nípa. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ̀rọ̀, kí a má gba àwọn asọ̀rọ̀ kẹ́lẹ́ àfi ọ̀rọ̀ kẹ́lẹ́ banijẹ́, kí a má gba wọn láàyè láti máa sọ̀rọ̀ ọkọ, láti máa sọ̀rọ̀ ìyàwó wa. Bákan náà ni nínú ìjọ, bóyá ẹnìkan òun tiẹ̀ kì í rí ohun rere nípa ẹnikẹ́ni, ojoojúmọ́ ṣá, a ní adarí mo fẹ́ rí yín o, adarí ṣẹ́ gbàgbé mo fẹ́ rí yín o. Bó bá sì béè lọ́wọ́ arábìnrin pé kí lẹ tiẹ̀ ń rí adarí fún lójoojúmọ́, tekutẹyẹ ló ń sọ, bó gbọ́ ti bí, kò tí ì mọ̀ bóyá nǹkan tó ń gbọ́ ojú òtítọ́ ni àbí kò jẹ́ òtítọ́ ni. A ní mo tún ti gbé mi ìdé o, mo tún gbọ́ pé lágbájá ilé lágbájá ló ń sùn, mo tún ti gbọ́ o lágbájá ní aago mọ́kànlá òru àná ló tó kúrò nílé tẹmẹdù, ojoojúmọ́ ṣá ló ń rí nǹkan sọ. Ṣé o kì í dúró sílé tiẹ̀, àbí o kì í gbàdúrà, àbí o kì í ka bíbélì, àbí ẹ̀mí Ọlọ́run kì í gún ẹni kẹ́sẹ́ wípé kí o fi ẹnu mẹ́nu pé èyí nì náà tó. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé irú àwọn tí ó ń gbọ́ teku sọ fẹ́ yẹ, àwọn tó máa ń dalé oníléru ni, àwọn tó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn mímọ́ àwọn ọmọ Ọlọ́run ni. Yẹ kí a wo ìwé òwe orí 17 ẹsẹ̀ ìkẹsàn-án, ìwé òwe orí 17 ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ó wá ìfẹ́, ṣùgbọ́n ẹni tí ó tún ọ̀ràn kú sílẹ̀ ó ya ọ̀rẹ́ nípa. Ohun tí a ń sọ ni wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya, ọmọ kan sì ń bá wa gbénú ilé, ọmọ tó ń bá wa gbénú ilé yìí ó jẹ́ ọmọ tó lọ́jọ́ lórí, ó jẹ́ ọmọ tí ó gbọ́n díẹ̀, ó sì mọ kí ló ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya. Bí ọkọ bá tilẹ̀ fẹ́ gbàgbé àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀, àwọn nǹkan tá a ti dáríjì láàrin ọkọ àti aya, gbà tí bóyá ń sọ̀rọ̀ míì ni ọmọ ìyá kan tó fa nǹkan ìjáde ni, a tún sọ wípé nísìnyí ó wá ń ṣe bẹ́ẹ̀ ni pé o fẹ́ràn ọkọ, nísìnyí ó wá ń ṣe bẹ́ẹ̀ ni pé o ń wá ń jẹ, nísìnyí ó wá ń ṣe bẹ́ẹ̀ ni pé o ṣe féfé, èyí tó ṣe lọ́sẹ̀ tó kọjá ńkọ́ bọ́n tiẹ̀ ti parí ẹ̀, ṣùgbọ́n o rántí èèyàn burúkú ni ẹ̀kẹ́ amọ̀ ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tó tún wú àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀, òkú ọ̀sẹ̀ méjì, òkú ọjọ́ 15 ó tún hu jáde, irú ẹni bẹ́ẹ̀ ó máa ń dá ìjà sílẹ̀ ni, irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ya ọ̀rẹ́ nípa. Tàbí bóyá inú gbogbo a ti ń dùn, bóyá ẹnìkan jẹ́ apẹ̀yìndà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ti padà wá sínú ìjọ, inú gbogbo wa ń dùn, à ń yọ̀, à ń sọ pé a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Arákùnrin lágbájá wípé ìyapa èdè àìyedè ó bẹ́ sílẹ̀ láàrin wọn. Nǹkan tí ó sì mú kí ìyapa àti èdè àìyedè yìí bẹ́ sílẹ̀ ni wípé wọ́n jẹ́ àwọn tí ó máa ń sọ wípé bí kò bá dìgbà tí Paul wàásù, àwọn ò ní ṣe nǹkan tó yẹ kí wọ́n kí ó ṣe. Àwọn ẹlòmíràn sì sọ wípé èmi ò tiẹ̀ gbádùn ìwàásù Paul, ṣùgbọ́n Apollo olóhùn iyọ̀ òun ni mo gbádùn rẹ̀. Ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù, tó bá ti jẹ́ Apollo ló ń sọ̀rọ̀ ni, bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi. Èmi a sì sọ pé àti Paul àti Apollo kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn. Ọjọ́ wo làwọn yẹn mọ Kristi?

àrùn ọjọ́ pípẹ́ pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ, nínú ẹ̀jẹ̀ ni pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ, bó jẹ́ ọgbẹ́ ẹnu, bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà. Ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ? Ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú, tàbí o mú ọmọ kan wá, o mú ẹnìkan wá tí ó di tí kò gbọ́ràn, ṣé o gbàgbọ́ wípé láṣálẹ̀ yìí Ọlọ́run lè ṣe èyí? Ó ní bí o bá gbàgbọ́, o ó rí ògo Ọlọ́run. Bí a ó ti gbàdúrà, mo fẹ́ kí o máa fi ọkàn ìgbàgbọ́, kí o máa fi bá àdúrà náà lọ. Nítorí wípé ohun tó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó dájú wípé yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ní àìpẹ́ yìí ni mo wà ní ìlú Pọ́tá. Ní bí a ti gbàdúrà ni àwọn tí ó ti fọ́jú, àwọn tí ó ti dití, àwọn tí ó ti yarọ. Bí a ṣe ń ṣe àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ló lè fọ́jú kúrò lójú wọn. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ló jẹ́ kí àwọn tí ó ti yarọ tẹ́lẹ̀, kí wọn kí ó sì bẹ̀rẹ̀ sí ní rìn. Bí Ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀, ohun tí mo ń sọ kì í ṣe ohun tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́, ohun tí ó ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá ni. Bí a ti parí níbẹ̀ ni mo kọjá sí ìlú Kàlàba, sí àwọn ìlú mìíràn kí n tó dé Kàlàba. Bí Ọlọ́run ti mú ike ẹ̀yìn kúrò, ló mú gẹ̀gẹ̀ ọrùn, ló mú kúrò. Bí Ọlọ́run ti mú àwọn oníwárápá tí ó mú wọn gba ìdáǹdè, bẹ́ẹ̀ ni ó tún mú àwọn asínwín ni ó mú wọn gba ìdáǹdè. Bí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ní oṣù tó kọjá yìí, mélòó mélòó àwa tí a wà níhìn, tí a fẹ́ gba ìfọwọ́kàn agbára tóbi jù ní ìgbésí ayé wa. Mo gbàgbọ́ wípé àkókò tirẹ nìyí. Bí a ó ti gbàdúrà, lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti gbọ́ àmì tí ó kẹ́yìn, àwọn ohun tó lè ṣe rí kò bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n. Bí o bá lè rìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kò dìde kò bẹ̀rẹ̀ sí ní rìn. Bí o bá fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí o lajú láti ríran. Bí ohun kan bá wú sí ọ ní àgọ́ ara, bóyá ní ìtàn ló wú sí ni, tàbí ẹsẹ̀ ló wú sí, tàbí ọrùn ló wú sí, gẹ́rẹ́ tí a bá ti gbàdúrà ni kí o yí ara rẹ wò. Ókè hallelujah, ó yin Ọlọ́run lógo. Nítorí wípé Ọlọ́run ṣetán nísinsìnyí láti mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa, ohun tí a fẹ́ kí o ṣe ni wípé kí o fọwọ́ kan ara rẹ. Ibikíbi tí o bá ní ohun tí ó wú sí ní àgọ́ ara rẹ, ibikíbi tí o bá ní ìrora sí, ibikíbi tí o bá dàbí ẹni wípé ibẹ̀ ni ìṣú ti ń fìtínà rẹ, tí ó ti ń bá ọjà, kí o gbé ọwọ́ le, kí o sì jẹ́ kí a gbàdúrà. Nítorí wípé àkókò náà tó, mo ní àkókò náà tó, tí Ọlọ́run fúnra rẹ̀ tí ó dábírà ní ìgbésí ayé rẹ. Fi ọwọ́ lé ara rẹ níbi tí àìsàn náà ti ń ṣe ọ́, kí o sì gbàgbọ́ bí a ti ń gbàdúrà. Rántí wípé lẹ́yìn àdúrà, o ní láti yí ara rẹ wò. Bí o ti ń yí ara rẹ wò, o rí iṣẹ́ ìyanu Ọlọ́run lára rẹ lórúkọ Jésù. Bí o sì ti ń rí iṣẹ́ ìyanu náà, ló máa ké hallelujah, ló máa yin Ọlọ́run lógo, ni a ó sì máa pàtẹ́wọ́ tí a ó máa yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ. Ẹ̀díjú kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, ẹni tí kò sí kò ṣeé ṣe pẹ̀lú rẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́. A mọ̀ wípé àwọn ẹ̀rí tí a ti gbọ́, bí ẹ ti ń la ojú afọ́jú, bí ẹ ti ń mú arọ dìde láti rìn, bí ẹ ti ń mú àrùn, bóyá àrùn wèrè ni tàbí àrùn wárápá, bí ẹ ti ń mú kúrò, àwọn ẹ̀rí wọ̀nyí tí a ti gbọ́, tí ẹ ti ṣe ní ibòmíràn, a mọ̀ wípé àṣálẹ̀ yìí ni ọjọ́ tiwa. Wípé ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run, a kì í káàbọ̀ láàrin wa. Ní gbọ̀ngàn kọ̀ọ̀kan, a ń bẹ̀ yín nísìnyí wípé ìbá jẹ́ ọkùnrin, ìbá jẹ́ obìnrin, ìbá jẹ́ ọmọdé, ìbá jẹ́ àgbà, wípé ọwọ́ agbára àtòkè wá, kí ẹ fi kan ẹnì kọ̀ọ̀kan wọn lórúkọ Jésù. Níhìn ni a mọ̀ wípé kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́, a sì ń bèrè wípé ẹ ó ṣe ju bí a ti ń bèrè lórúkọ Jésù. Nísinsìnyí mo gbàdúrà fún àwọn tí ó ní ohunkóhun tí ó wú ní àgọ́ ara wọn, yálà ìpákẹ́ ni, tàbí gẹ̀gẹ̀ ọrùn, tàbí ẹsẹ̀ tí ó dàbí ti erin, tàbí inú tí ó wú. Ìwọ ohun tí ó wú ní àgọ́ ara wọn, mo pàṣẹ fún ọ, jáde.

lorúkọ Jésù. O láǹfààní láti wà níbẹ̀ nígbà tí mo bá gbàdúrà. Nítorí bẹ́ẹ̀, nítorí orúkọ Jésù, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run, mo pàṣẹ fún àwọn nǹkan tó wù ní lọ́rùn ni, lábíyá ni, níkùn ni, lẹ́sẹ̀ ni, lábẹ́ ara ni, mo pàṣẹ fún yín, ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run, mo ń gbàdúrà fún àwọn tí ó ní ẹ̀jẹ̀ ríru, àwọn tí ó ní ikọ́ fe. Mo ń gbàdúrà nísinsìnyí pé ikọ́ fe yìí, ikọ́ tó fẹ́ pa wọ́n, mo gbàdúrà wípé ẹ ó jáde lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ríru, ẹ̀jẹ̀ gbogbóná, mo gbàdúrà wípé kí Jésù kí ó fọwọ́ kàn yín, kí àwọn àìsàn, àwọn àrùn wọ̀nyí, kí wọn kí ó pòórá lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn tí ó ní àrùn wárápá àti wèrè ní ìgbésí ayé wọn. Ìwọ ẹ̀mí kẹ̀mí tí ó ń dá àwọn ènìyàn wọ̀nyí lóró, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, nítorí wípé ò ní agbára láti jọba síbẹ̀, láti jókòó síbẹ̀, nígbà tí a bá ń dárúkọ Jésù. Ìwọ ẹ̀mí kẹ̀mí, ẹ̀mí èṣù, ẹ̀mí wárápá, ẹ̀mí ìsinwín, mo gbàdúrà ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí ń jó bí iná nínú orí, nínú ọpọlọ, nínú àgọ́ ara, nínú ẹ̀jẹ̀, nínú egungun, nínú iṣan, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, àìsàn káìsàn tó bá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, ní ikùn ni, ní ẹ̀yìn ni, nínú egungun ni, nínú etí ni, nínú ọpọlọ ni, mo gbàdúrà pé nísinsìnyí ọwọ́ ìwòsàn yín, ọwọ́ agbára yín, kí ó balẹ̀ wọn, kí ẹ lé àwọn àrùn wọn jáde lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n lójú, wọn ò ríran, nítorí wípé èṣù sọ wọ́n sínú òkùnkùn. Ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí mo ń gbàdúrà wípé ọwọ́ Jésù, ọwọ́ ìwòsàn Jésù, ọwọ́ àánú Jésù, ọwọ́ agbára Jésù, kí ó kan ojú afọ́jú nísinsìnyí, ìwọ ojú fífọ́ gba ìríran lórúkọ Jésù. Gbogbo ìdìjú tí èṣù fi dì ọ́ lójú, mo tú wọn kúrò ní agbára Ọlọ́run, pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ kúrò lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá jẹ́ tí ó mú ìfọ́jú yìí wá, mo gbàdúrà pé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí a ó mú wọn kúrò lórúkọ Jésù. Bí a ó ṣe parí àdúrà tí ẹ ó máa lajú, ẹ gba ìríran lórúkọ Jésù. Ìwọ tí ó wà níbẹ̀ tí ó jẹ́ wípé etí di, ò sì gbọ́ràn, mo ń gbàdúrà wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó bẹ owó nísinsìnyí, kí ọwọ́ Jésù kí ó kan etí rẹ, ìdítí kí ó kúrò, àìlèsọ̀rọ̀ kí ó kúrò. Mo gbàdúrà wípé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí etí tí ó di ẹ̀là ní orúkọ Jésù. Ahọ́n tí a dè tí kò lè sọ̀rọ̀, ẹ gba ìtúsílẹ̀, kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórúkọ Jésù. Ǹjẹ́ mo gbàdúrà fún àwọn tí ó yarọ, bí ó bá jẹ́ wípé a bí ọ gẹ́gẹ́ bí arọ, àbí ó jẹ́ pé nígbà tí àìsàn kọlù ọ ni odi ẹni tí ó yarọ, lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń gbàdúrà wípé kí agbára Ọlọ́run kí ó balẹ̀ ọ nísinsìnyí, nínú iṣan, nínú ìkọ̀rọ̀ ara rẹ, nínú egungun àti nínú ọpọlọ, kí àgọ́ ara rẹ kí ó gba ìmúláradá lórúkọ Jésù. Ìwọ tí ó yarọ, mo ń gbàdúrà wípé kí ọwọ́ Jésù, ọwọ́ tí tu ní sílẹ̀, ọwọ́ tí dani ní ìdè, kí ó kàn nísinsìnyí dìde kí ó rìn lórúkọ Jésù. Gbogbo àrùn, gbogbo àìsàn tí ó wà ní àgọ́ ara wọn, èyí tó sákàkiri, èyí tó fa apamọ́ níbikíbi, èyí tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tí àwọn oníṣègùn sọ wípé kò sí àbáyọ, kò sí ìwòsàn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí lójú kan náà, bí a bá ti dárúkọ Jésù, àìsàn ò lágbára mọ́, àrùn ò lágbára mọ́, iṣẹ́ ò lágbára mọ́, ẹ kúrò lórúkọ Jésù. Àwọn ègún ìdílé, àwọn ègún láti ọ̀dọ̀ àwọn arúgbó ilé, àwọn ègún tí ó jẹ́ wípé àwọn ayé ni wọ́n fi lé ọ lára, mo gbàdúrà wípé nísinsìnyí àwọn ègún wọ̀nyí kí wọ́n kí ó kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, ẹ̀yin ni Ọlọ́run alágbára. Ẹ sọ wípé bí a bá ti ń ké pè ilẹ̀ ó máa dáhùn, ẹni kí a tilẹ̀ tó parí àdúrà, ẹ ó fún wa ní ìbéèrè wa. Ǹjẹ́ nítorí náà ni mo ṣe ń bèrè wípé gbogbo àwọn tí a ti gbàdúrà fún, yálà adarúkọ wọn níkọ̀ọ̀kan àbí ọ̀darúkọ níkọ̀ọ̀kan, àwọn tí ó ní àìsàn, àrùn, ègún ní ìgbésí ayé wọn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Kí wọn kí ó gba ìwòsàn wọn, kí wọn kí ó gba ìdáǹdè ìtúsílẹ̀ wọn,
eshanu foni kaluku loruko Jesu. Eje ki owo iyanu, owo agbara, owo iwosan, owo idande ki o kan eni kokan nisisin loruko Jesu. Adupe upe ti gbo ti wa, adupe upe ti se fun wa, adupe upe ti fun ni ise iyanu. A o si ri ami re ni igbesi aye wa ni oruko Jesu Kristi Oluwa wa. Nisisin oni lati ye ara re wo ki o wo ohun ti Olorun ti se. Bi o ba si ti ri wepe ohun ti o wu si o lara tele tele wepe ati le won jade won o si nibe mo, o ma kigbe hallelujah, a o si ma yo pelu re. Bi ba ri wepe aisan kan ti o wa ni ago ara re tele tele ko si nibe mo, o ye ki o ke hallelujah ki a si yo pelu re. Andro de o ye ara re wo nitori wepe

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

bí ó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin kò lí èrè lọ́dọ̀ bàbá yín ti ń bẹ lé ọ̀run. Àwọn ẹlòmíràn iṣẹ́ wọn ó kún fún kárími, ó kún fún ìgbéraga, ó kún fún ojúsàájú, ó kún fún àgàbàgebè, ó kún fún ìgbéraga. Àwọn ẹlòmíràn tí wọ́n rò wípé wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run, ohun tí a máa ń rí ni wípé kárími ó pọ̀ nínú ohun tí wọ́n ń ṣe. Bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn wà nítòsí, adarí wà nítòsí, tàbí ẹlòmíràn wà nítòsí, wọ́n tẹpámọ́ṣẹ́. Ó dàbí àwọn ènìyàn ẹlẹ́ran ara tí wọn ò ní ìgbàlà. Ìgbà mìíràn ó ṣeéṣe wọn wà nínú iṣẹ́ ìjọba. Kí ọ̀gá ibi iṣẹ́ kí ó tó máa ṣe àbójútó, kí ó tó máa ṣe àyẹ̀wò gbogbo nǹkan, kí ó tó máa káàkiri, wọn a káwọ́ jọ, wọn ò ní ṣiṣẹ́, wọn a jókòó, wọn a káwọ́ gbéra. Ṣùgbọ́n bí wọ́n bá ti rí pé ọ̀gá ń bọ̀, àwọn ẹrú wa dìde, wọn a bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní èrè. Àwọn ẹlòmíràn wọn máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ. Gbogbo ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ojúṣe, wọn ò ní ṣe é. Ṣùgbọ́n bí wọ́n bá rí wípé ẹnìkan ń bọ̀, alábòjútó kan ń bọ̀, wọn a bẹ̀rẹ̀ sí ní dìde, iṣẹ́ kárími nìyí. O mọ̀ wípé nígbà tí ẹni yìí tí ò sí níbẹ̀, Jésù wà níbẹ̀, Ọlọ́run wà níbẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa nínú Olúwa kí ó jẹ́ kárími. Kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa kí ó jẹ́ fún ojúsàájú ènìyàn. Ẹlòmíràn, bí wọ́n bá wà ní àwọn nìkan ṣoṣo, wọn kì í ṣe iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe, ṣùgbọ́n ojúsàájú ó ti pọ̀ fún wọn. Bí wọ́n bá ti rí pé ẹnìkan ń bọ̀, bí wọ́n bá rí wípé ẹnìkan tí ó máa sọ wípé ẹ kò ṣe Olúwa o, Ọlọ́run á sọ agbára yín di ọ̀tun o. Bí wọ́n bá ti rí pé ẹnìkan tí ó máa sọ̀rọ̀ fún wọn, ọ̀rọ̀ ṣírí fún wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe iṣẹ́ tí a ń ṣe nípa ìfẹ́ Ọlọ́run. Ó yẹ kí iṣẹ́ wa kí ó jẹ́ iṣẹ́ tí ó wà láìsí àgàbàgebè, láìsí ìgbéraga, láìsí ojúsàájú, láìsí wípé a ń fẹ́, a fẹ́ gbé ara wa sókè, tàbí iṣẹ́ tí ó jẹ́ wípé ènìyàn lè á fi hàn, tàbí iṣẹ́ tí ó jẹ́ pé aṣọ la fẹ́ fi hàn. Bí a ṣe ní ọ̀ṣọ́ ayé tó la fẹ́ fi hàn, kò yẹ kí iṣẹ́ wa kí ó rí bẹ́ẹ̀. Ó yẹ kí ó jẹ́ iṣẹ́ tí a ṣe pẹ̀lú ẹ̀mí òtítọ́, pẹ̀lú ọkàn òtítọ́, iṣẹ́ tí a ṣe sí Olúwa àti sí ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé èrè pọ̀ fún wa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Nínú ìwé ìfihàn orí 22, ìfihàn orí 22 ẹsẹ̀ 12, kíyè sí, èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi, láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Jésù Kristì ń bọ̀, èrè rẹ̀ sì ń bẹ lé ọwọ́ rẹ̀, láti san fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí a ṣe fún ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Ó yẹ kí a dìde dúró nísinsìnyí, kí a bá Olúwa sọ̀rọ̀, kí a sọ fún un wípé a fẹ́ ṣe iṣẹ́ tí ó lérè, iṣẹ́ ìjìrì ọkàn. Àwọn òkú ọkàn ẹ̀ṣẹ̀ wọ́n pọ̀ nítòsí wa. Ó yẹ kí a dìde, ó yẹ kí a jí nínú oorun wa, ó yẹ kí a lọ bá wọn sọ̀rọ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ti kú fún wọn, ó sì ń fẹ́ kí a sọ fún wọn wípé òun ni Olùgbàlà. Dìde dúró kí o gbàdúrà, kí o fi àkókò rẹ fún Ọlọ́run, kí o fi ohun ìní rẹ fún Ọlọ́run, kí o fi àwọn tálẹ́ǹtì tí Ọlọ́run ti fún ọ, kí o fi fún Ọlọ́run, kí o rí wípé o ṣe iṣẹ́ tí ó lérè, kí o sì rí wípé èso tí iṣẹ́ yìí ń so ní ìgbésí ayé rẹ, ó jẹ́ èso ìwà òdodo. Kí o sì máa rìn déédéé, kí o rí wípé o ti kúrò nínú ẹ̀ṣẹ̀, o ń gbé ìgbésí ayé ọ̀tún nínú Kristì, o sì rí wípé ohun gbogbo tí o ń ṣe, ó ń fa ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ wá sí ọ̀dọ̀ Olùgbàlà, kí o bá lè dáríjì wọ́n. Kí o ní ìrètí nínú Ọlọ́run wípé ní tòótọ́ yóò fún ọ ní èrè tí ó tọ́, tí ó sì yẹ ní àkókò rẹ̀. Gbàdúrà sọ fún Ọlọ́run. Bí o bá ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú iṣẹ́ Olúwa, sọ fún Ọlọ́run wípé àkókò tó láti jí àti láti jáfáfá nínú iṣẹ́ Olúwa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípò ẹ̀kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22, Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbàtí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn oúnjẹ, wọ́n mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kíkó omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, a mú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, a mú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun. A ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀, ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúrasílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé

Àlàyé ìkíní àǹfààní àìlẹ́gbẹ́ tí aya Lọ́ọ̀tì ní. Ìkejì àìgbọ́ràn àti àìgbàgbọ́ aya Lọ́ọ̀tì. Ìkẹta àdánù ayérayé fún aya Lọ́ọ̀tì. Kí o lè yé wa dáradára, àwọn àǹfààní aláìlẹ́gbẹ́, àwọn àǹfààní aláìlóǹkà tí aya Lọ́ọ̀tì tí ó ní, síbẹ̀síbẹ̀ tí kò mú àwọn àǹfààní wọ̀nyí lò, ṣùgbọ́n tí ó di ẹni ìparun, tí ó di ẹni ìgbé, tí ó di ẹni tí ó ń lo ayérayé ní ọ̀run àpáàdì. A máa wo ìwé mímọ́ láti Genesis 12, kí a lè rí wípé bí àwa náà bí a ti ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà, bẹ́ẹ̀ ni òun náà ni ó ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà àti láti sá kúrò nínú ìparun Sodomu àti Gomorrah, ṣùgbọ́n kò mú àǹfààní náà lò. Genesis 12:4 níhìn-ín ni a ti ń wò ó. Nígbà tí a pe Abrahamu, tí Abrahamu sì ṣe ìgbọràn sí Ọlọ́run, tí ó sì jáde, ṣùgbọ́n kí a wo àwọn tí ó bá jáde. Ẹsẹ̀ ìkẹrin, bẹ́ẹ̀ ni Abrahamu lọ bí Olúwa ti sọ fún ọ, Lọ́ọ̀tì sì bá a lọ. Abrahamu sì jẹ́ ẹni 85 ọdún nígbà tí ó jáde ní Harani. Èyí sọ fún wa wípé Lọ́ọ̀tì wà pẹ̀lú rẹ̀, àwọn ìdílé Lọ́ọ̀tì sì wà níbẹ̀ pẹ̀lú. Ní ẹsẹ̀ ìkarùn-ún, Abrahamu sì mú Sarai aya rẹ̀ àti Lọ́ọ̀tì ọmọkùnrin rẹ̀ àti gbogbo ìní wọn tí wọ́n kójọ, ènìyàn gbogbo. Lára àwọn ènìyàn gbogbo wọ̀nyí ni aya Lọ́ọ̀tì wà pẹ̀lú, tí wọ́n rí ní Harani. Wọ́n sì jáde láti lọ sí ilẹ̀ Kenani. Ní ilẹ̀ Kenani ni wọ́n sì wá sí. Abrahamu sì la ilẹ̀ náà kọjá lọ sí ibi tí à ń pè ní Shekemu, sí igbó More. Àwọn ará Kenani sì wà ní ilẹ̀ náà ní ìgbà náà. Olúwa sì fi ara hàn fún Abrahamu, ó sì wí pé irú ọmọ rẹ ni èmi ó fi ilẹ̀ yìí fún. Níbẹ̀ ni ó sì tẹ́ pẹpẹ fún Olúwa, ó sì fi ara hàn. Níhìn a rí wípé Abrahamu ó jẹ́ ẹni tí ó sin Ọlọ́run, ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ó yé wa ni wípé bí ó ti tẹ pẹpẹ, bí ó ti ń gbàdúrà, bí ó ti ń sin Ọlọ́run alààyè, Lọ́ọ̀tì àti aya rẹ̀ pẹ̀lú wọn wà níbẹ̀. A ti lè sọ fún wa wípé nígbà kan wọ́n kó Lọ́ọ̀tì àti àwọn aya rẹ̀ àti àwọn ènìyàn rẹ̀ àti ohun gbogbo tí ó wà nínú Sodomu àkó wọn lẹ́rú. Èyí Abrahamu yìí kan náà ló tún lọ láti jẹ́ ìrànwọ́ láti kó wọn padà ní oko ẹrú tí a kó wọn lọ. Nínú Genesis 12:16, bí a ti ń kà á, kí o máa fi ọkàn bá a lọ, kí o sì mọ àwọn àǹfààní tí aya Lọ́ọ̀tì ní ṣùgbọ́n tí kò múlò. Nínú Genesis 12:16, ó sì gba gbogbo ẹrù náà, ó sì gba Lọ́ọ̀tì arákùnrin rẹ̀ padà pẹ̀lú ẹrù rẹ̀ àti àwọn obìnrin pẹ̀lú. Láàrin àwọn obìnrin wọ̀nyí ni aya Lọ́ọ̀tì àti àwọn ènìyàn. Ní àkókò yìí nínú ẹsẹ̀ 12, Melkisedeki ọba Sodomu sì mú oúnjẹ àti ọtí wáìnì jáde tọ̀ ọ́ wá, òun a sì máa ṣe àlùfáà Ọlọ́run ọba ògo tàbí ọ̀gá ògo. Níhìn-ín ni a ń sọ fún wa wípé nígbà tí Melkisedeki tí ó pàdé Abrahamu tó sì fún ní oúnjẹ àti ọtí wáìnì, aya Lọ́ọ̀tì yìí kan náà ó wà níbẹ̀, ó rí ohun gbogbo tí à ń ṣe. Bí kò bá tilẹ̀ sí níbẹ̀, ó yẹ kí ọkọ Lọ́ọ̀tì yìí kí ó ròyìn fún àwọn tí ojú òun rí àti àwọn tí wọ́n bá pàdé, àti bí Melkisedeki ẹni tí a dá ní ìrísí, ní àwòrán, ní àpẹẹrẹ ọmọ Ọlọ́run, ọmọ aládé àlàáfíà. Nítorí pé a pe Melkisedeki fún rẹ̀ ní ọba Salemu, èyí jẹ́ ọba àlàáfíà tí ó ń ṣe àpẹẹrẹ, tí ó ń dúró fún ọmọ aládé àlàáfíà Jésù Kristi. Nínú Genesis 12:19, àwọn áńgẹ́lì méje sì wá sí Sodomu ní àṣálẹ́. Lọ́ọ̀tì sì jókòó ní ẹnu bodè Sodomu. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojúbolẹ̀. Níhìn-ín ni a rí àwọn áńgẹ́lì méjì tí ó wá sí Sodomu. Wọ́n ní iṣẹ́ kan tí a rán wọn, èyí ni láti pa Sodomu òun Gomorrah run, ṣùgbọ́n gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí

farahàn Ọlọ́run fún Lọ́ọ̀tì àti ará ilé rẹ̀. Ó jẹ́ kí Lọ́ọ̀tì kí ó rí wọn, ó sì gbà wọ́n wọlé nínú ẹsẹ̀ ìkẹta, ó sì rọ̀ wọ́n gidigidi, wọ́n sì yàtọ̀, wọ́n sì wọ inú ilé rẹ̀, ó sì ṣe àsè fún wọn, ó sì dé àkàrà aláìwo fún wọn, wọ́n sì jẹ. Èyí jẹ́ kí ó yé wa wípé aya Lọ́ọ̀tì yìí pẹ̀lú ó jẹ́ ìrànwọ́ láti wá oúnjẹ, láti se oúnjẹ fún àwọn áńgẹ́lì wọ̀nyí, wọ́n sì jẹ. Wo irú àǹfààní tí obìnrin yìí ní kí wọ́n tó sùn ní ọjọ́ náà. Bí o bá jẹ ẹni tí ń ka Bíbélì, ó mọ̀ wípé àwọn ará ìlú náà wọ́n dé, wọ́n sọ wípé wọ́n fẹ́ mọ àwọn ọkùnrin méjì wọ̀nyí, ṣùgbọ́n wọ́n fa Lọ́ọ̀tì wọlé níbi tí wọ́n ti ní àríyànjiyàn, wọ́n sì bo ìfojúlu àwọn ará Sodomu. Iṣẹ́ ìyanu yìí ni aya Lọ́ọ̀tì rí. Níkẹyìn ni a sọ fún wa wípé àwọn áńgẹ́lì wọ́n dì wọ́n lọ́wọ́ mú, wọ́n di Lọ́ọ̀tì lọ́wọ́ mú, wọ́n di aya rẹ̀ lọ́wọ́ mú, àti àwọn obìnrin wọn méjèèjì wípé kí wọn kí ó jáde, kí wọn kí ó sì sá àsálà fún ẹ̀mí wọn. Bí a bá fẹ́ sọ ní ìkọ̀ọ̀kan, ó yẹ kí a mọ àwọn àǹfààní tí ó wà fún aya Lọ́ọ̀tì. Ìkíní, ó jẹ́ ohun tí a ti mẹ́nuba, ṣùgbọ́n kí a wò ní ìkọ̀ọ̀kan. Aya Lọ́ọ̀tì jẹ́ ẹni tí ó mọ Ábrahamu. Ábrahamu ni a pè ní ọ̀rẹ́ Ọlọ́run àti bàbá ìgbàgbọ́. Ó sì rí bí Ábrahamu ti tẹ́ pẹpẹ tí ó ń sin Ọlọ́run alààyè. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò mú ìpinnu. Bí ó tilẹ̀ rí ẹni tí ń sin Ọlọ́run, bí ó tilẹ̀ rí ẹni tí ó ti kọ àwọn òrìṣà sílẹ̀ tí ó ń sin Ọlọ́run alààyè, ìpinnu kan kò sí nínú rẹ̀ wípé bí Ábrahamu bí ó ti ń ṣe, òun náà pàápàá òun fẹ́ ṣe bẹ́ẹ̀. A sọ wípé ní ìkejì, nígbà tí Melkisedeki ọba àlàáfíà tí ó ní àfijọ pẹ̀lú ọmọ aládé àlàáfíà, nígbà tí ó pàdé Ábrahamu tí ó fún ní oúnjẹ àti ọtí wáìnì, èyí jẹ́ àpẹẹrẹ pé Jésù ó fún wa ní ara rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ láti gbà wàhálà. Èyí sì jẹ́ àpẹẹrẹ ohun tí ìjọ máa ń ṣe lónìí wípé a máa ń jẹ oúnjẹ fún ìrántí ara Jésù Kristì tí a bò fún ẹnì kọ̀ọ̀kan wa. A sì máa ń mu wáìnì pẹ̀lú ní àkókò oúnjẹ alẹ́ Olúwa láti ṣe ìrántí ikú Jésù. Èyí ni aya Lọ́ọ̀tì yìí rí, ó wà níbẹ̀ nígbà tí gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀, síbẹ̀síbẹ̀ kò fi ara rẹ̀ fún Ọlọ́run. Ìkẹta, ó rí àwọn áńgẹ́lì. Àwọn áńgẹ́lì méjì wọ̀nyí wọ́n tilẹ̀ lo òru ọjọ́ kan nínú ilé wọn, ó sì gbọ́ ẹ̀kọ́ àti ìkìlọ̀ lẹ́nu wọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣègbé. Ìkẹrin, ó mọ̀ dájú wípé ọ̀run rere ń bẹ nítorí àwọn àlejò tí wọ́n gbà lálẹ́ náà. Èyí jẹ́ àwọn áńgẹ́lì wọ̀nyí wọn kì í ṣe ará ilé àwọn Ábrahamu tàbí Lọ́ọ̀tì, wọn kì í sì gbé Sodomu tàbí Gomorra, wọn ò sí ní ilé ayé, ṣùgbọ́n láti ọ̀run lè àti rán wọn wá. Àwọn àlejò láti ọ̀run wọ̀nyí wọ́n sì bẹ̀ wọ́n wò, wọ́n sì sọ fún wọn wípé òjò iná, òjò ìdájọ́ yóò rọ̀ sórí Sodomu òun Gomorra. Síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò tají nínú oorun ẹ̀mí tí ó ń sùn láti ní ìgbàlà Ọlọ́run. Ìkarùn-ún, ó rí iṣẹ́ àmì, ó rí iṣẹ́ ìyanu tí àwọn áńgẹ́lì wọ̀nyí ṣe ní Sodomu. Kò ṣaláìmọ̀ pé Ọlọ́run rán wọn láti mú ìdájọ́ wá sórí àwọn ẹlẹ́ṣẹ̀ nínú Sodomu. Ìkẹfà, ó gbọ́ ìwàásù Lọ́ọ̀tì nígbà tí Lọ́ọ̀tì jáde lọ, tí ó ń sọ fún àwọn ará ilé rẹ̀ wípé ẹ jáde, nítorí wípé Olúwa sọ pé òun yóò pa ẹbí yìí run. Ìkeje, àwọn áńgẹ́lì Ọlọ́run wọ̀nyí wọ́n dì í lọ́wọ́ mú láti fà á jáde kúrò nínú ìparun. Síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò mú ìpinnu láti lè jẹ́ ti Ọlọ́run àti láti lè ṣe ohun tí ó yẹ láti ṣe. Ìkẹjọ, Olúwa ṣàánú fún un, ó sì fi ọ̀nà ìgbàlà hàn án. Síbẹ̀ obìnrin yìí ṣègbé, ṣùgbọ́n kì í ṣe ẹ̀bi Ọlọ́run, ẹ̀bi tirẹ̀ ni. Èyí ni a pè ní àfọwọ́fà ẹrù ọmọ láńké, wípé òun fara rẹ̀ ló fọwọ́ fà á tí ó fi ṣègbé, ṣùgbọ́n kì í ṣe aya Lọ́ọ̀tì nìkan. A rí wípé àmọ́ Ísíráẹlì pẹ̀lú irú ìhà bẹ́ẹ̀ ni wọ́n kọ sí àwọn àǹfààní tí wọ́n ní. Nínú Aísáyà ni a ti ń ka orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin. Aísáyà orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin, níhìn-ín ni Ọlọ́run ti rán àwọn ọmọ Ísíráẹlì tí wípé òun ti ṣe ohun gbogbo tí ó yẹ kí òun kí ó ṣe láti jẹ́ ìrànwọ́ fún wọn àti láti rí wípé wọ́n ní ìgbàlà láti jẹ́ kí wọ́n so èso tí ó yẹ. Aísáyà orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin, ó ní kí ni àbá ṣe sí ọgbà àjàrà. Èyí ni àwọn ọmọ ilé Ísíráẹlì, kí ni àbá ṣe sí ọgbà àjàrà mi tí èmi kò tí ì ṣe nínú rẹ̀. Nígbà tí mo wò pé ìbá so èso
ise ti o fi nso eso kikan ni yin ni atire we pe olorun o npe awon israeli won ni nija we pe won ti se on gbogbo ti o ye ki a se ki won ki o le ni alaafia ki won ki o le ni iye ki won ki o le ni igbala olorun oni sugbon kaka ki won ki o so eso to dara eso kikan ni won so ninu johanu orike dogo johanu orike dogo ni jesu ni o ti nfi esun yi kan na kan awon mo israeli ni akoko tire johanu orike dogo ese ikeji le logun iba se pe emi ko ti wa ki nsi ti ba won soro won iba ti li ese sugbon nisisiyi won di alai riwi fun ese won eyi so fun awe pe jesu se ohun to ye ko se o wa su o se ise iyanu o mu alaisan larada o mu ki awon aditi ki won ki o gboran o si je ki aji awon oku dide sugbon sibe sibe pelu ohun gbogbo ti jesu se laarin won ni ariwe pe won o ko be ara si ihirere won o si nani eborun ti jesu oluwa ti o mu to won wa eyi ni ari ninu ayaloti eyi ni olorun fun ara re ti o fi si enu jesu oluwa wa we pe awa ti a wa nisisiyi ti igbeyin aye deba we pe o ye ki a ranti ayaloti ki adanu ati jamba ti o deba ki o ma ba deba eni kokan wa loroko jesu nisisiyi an lo si ipa keji ti a pe ni aigboran ati aigbagbo ayaloti nitori a so fun won ohun ti o ye ki won ki o se a so fun won iru imurasile ti won ni lati murasile a so fun won iru ona ti o ye ki won rin ki won ki o le ri iye iye ainipekan sugbon o se ni laanu we pe obirin yi o gbo sugbon ko gba o mo ona sugbon ko gba ona igbala ti atoka si fun ti a si pese sile fun ebi re ninu Genesis le ati nka le kan si lati ese ike dogun Genesis ori kokan de logun ese ike dogun nigbati oye si nla nigba na le awon angeli na le loti ni re wipe dide mo aya re ati awon obirin re mejeji ti o wa nihi ki iwo ki o ma ba parun ki o ma ba run ninu iya ise ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu le owo ati owo aya re ati owo omobirin re mejeji je oluwa sa shanu fun won si mu jade won si fi seyin odi ilu o si se nigbati won mu won jade seyin odi tan li o wipe sa sala fun emi re ma se wo ehin re ma se wo ehin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo sori oke e ki iwo ki o ma ba segbe nihin ni a ri ikilo ati ona abayo ti a pese fun loti aya re ati awon omo meji ti o wa lodo won sugbon kini a ri ti obirin ise ni ipa akoko ese ikerindinlogbon Genesis ori kokandinlogun ipa akoko ese ikerindinlogbon sugbon aya re boju wo ehin leyin re eyi ni ikilo ti a ti fun won wipe won ko gbodo boju wo ehin sugbon nihin aya re boju wo ehin leyin re kini awon nkan ti a ri ti o se kopa obirin yi kini awon nkan ti a ri ti o gba igbala lowo re kini awon nkan ti a ri ti o je wipe bi o ti le je wipe o ti jade kuro ninu Sodomu ohun Gomora sibe ko de ibi ti a pese sile fun won ohun mefa lari ikini aigboran bi a ba fe de ilu orun bi a ba fe gba Jesu joba bi a ba fe mo igba ti yo de tabi ki a wa ni imurasile ani lati gboran nitori wipe ohun ti o se kopa obirin yi ni aigboran ikeji ni aigbagbo ati so fun won sugbon okan re ko gbagbo ninu ohun ti olorun so ninu ohun ti a so lati enu awon angeli ko ya wa lenu nigba naa bi o ba se se fun obirin yi lati sa igboran
si oro ti angeli so ko ya wa lenu wi pe awon elomiran won ma nse aigboran si oro ti won gbo loni iketa ni aikanisi bi o ba je wi pe aya loti o ka awon angeli won yi si o daju wi pe yo mu oro won yi ti a ti so fun yo mu si okan re ikerin aiberu olorun nitori wi pe o mo awon angeli ti aran won yi won je awon iranse olorun asi so fun won wi pe ki won ki o pa sodomu on gomoranun awon angeli ti so fun wi pe olorun ni o ran wa idajo ti de iparun ti de opin ti de fun awon sodomu ati gomora sugbon sibe sibe ari wi pe obirin yi ko nani ko si beru nitori wi pe o sa igboran si ohun ti a so wi pe ki o ma se ikarun aife ni pe ni a man so fun wi pe aife ni pe ni ni o mu ki ara oko so ibante wolo eyi ni wi pe bi obirin yi bi o ba ni nkankan lokan wi pe awon ti o soro won ju eniyan lo awon ti o soro iranse latoke wa iranse latorun wa ni ati wi pe won le lowo mu won si pa won jade won so fun wi pe ki won ki o jade sugbon aife ni pe ni ki a ma fi oju wo awon eniyan binti ki a si ma foju wo eko tabi ikilo ti a n po wa ki a ma foju wo bi eni wi pe ko je nkankan ohun lo se ko pa obirin yi ikefa ni aini ipinu bi o ba je wi pe obirin yi ni ipinu lati ko ese sile lati ko ise gboguru sile lati ko sodomu ati gomora sile ajalu ti o deba ibama ti deba ni igba na bi awon kan won yi ba wa ninu aye wa awa na eyi ni aigboran aigbagbo aikanisi aiberu olorun aife ni pe ni tabi aini ipinu bi won ba wa ninu igbesi aye wa o ma nfa ipada seyin fun eni to ba so wi pe ohun ti je omo olorun bi iru eni be bi o ba sora bi abere ba bo lowo adete adete eyi je wi pe bi iru eni be ba pada seyin ati pada wa si ona olorun o se se ki o le ki o soro jojo fun iru eni be nitori be ni a se nki wa nilo we pe o ye ki a sora ki ohun ti o de ba obirin yi ki o ma de ba eni kokan ninu wa ki ti le lo de ti obirin yi ti o fi boju wo eyin Jesu so fun wa ninu Matthew ori kefa ese ikokan le logun Matthew ori kefa ese ikokanlelogun oni nitori nibi ti isura yin ba gbe wa nibe li okan yin yo gbe wa pelu nibi ti ohun ti o n dun wa lokan e to ma n po loro eni ohun ti o wa ninu okan wa nibi ti o ba wa ibe ni okan wa yo wa pelu bi obirin yi bi o ba ti ronu olorun o ronu isin olorun bi o ba je wi pe o n ronu eko ti a ko ati ikilo ti a fun bi o ba n ronu ti o n wo oke nibi ti a fe ki won ki o lo ibama ti segbe pelu awon ara sodomu ohun gomora eyi ni majemu titun bi o fi n ki wa ni ilo ninu galatia ori keji galatia ori keji lati ese ikejidinlogun galatia ori keji ese ikejidinlogun nitori pe bi mo ba tun gbe ohun won ni ti mo ti wo palẹ ro mo so ara mo fi ara mi han bi arufin awon nkan ti a ti ko sile nigba ti a ba Jesu pade ati ko aye sile ati ko awon ife ko fe inu re ati ko sile awon itanje itan inu re ati ko sile awon ansoro le ti o wa ninu aye ati ko sile awon ki a to ma ba awon ajagile gbosogun ka ma sare to won lo ki a fe ran lowo lodo awon eleran ara ati ko awon nkan won sile awon iwoso aye ijeun aye ikobirejo aye ati ko gbo kan won sile o ni bi aba to pada si awon nkan ti a ti ko sile aso ara wa di elese aso ara wa di apeyida aso ara wa di arufin adura mi ni wo pe eni kokan wa ti o ti fi ese le ona ijoba olorun a o ni pada seyin loruko Jesu ninu eberu ori kewa ese ikejidinlogoji eberu ori kewa ese ikejidinlogoji sugbon olododo ni yoyi nipa igbagbo le a ti fi gba wahala nipa igbagbo le a fi so wa di mimo
nipa igbagbo le afin wo wa san nipa igbagbo la n tuwa sile ti an fun ani idande nipa igbagbo ni an ri wa bonu emi mimo bi igba ti a baptisi wa ninu emi mimo nipa igbagbo ni an gbe igbesi aye asegun igbe aye to bori ese to se bori esu oni sugbon olododo yo ye nipa igbagbo sugbon bi o ba fa seyin okan mi ko ni inu didun si eyi ni olorun fi han aya lochi we pe bi enikeni ba boju weyin bi enikeni ba yi pada kuro ninu ona otito ona rere ona igbala ona iwa mimo ti a ti fi ese le oni oni inu didun si iru eni be ninu peteru keji ori keji lati ese ogun peteru keji ori keji lati ese ogun nitori leyin ti won ba ti yo tan kuro ninu iri aye nipa mimo olowa ati olugbala wa Jesu Kristi bi won ba si tun fi ara ko ti a si segun won igbehin won aburuju ti isaju lo o so nipa awa ti ati ni igbala ti a ti bọ kuro ninu iri idoti ese ti o wa ninu aye ti a ti wena mo pelu eje Jesu oni bi a ba tun boju weyin bi a ba tun yi pada bi a ba tun ti pada sinu nkan ti a ti ko sile tele awa ti a ti ni igbala nigba ipago ajinde tabi a ti ni igbala saju ipago ajinde oni bi a ba boju weyin lati ko ebi waje atunde arofin ade elese oni igbeyin ru awon be yo buruju ti saju lo ninu ese ikokanlelogun nitori ibasan fun won ki won ki o ma mo ona ododo ju leyin ti won mo tan ki won ki o yi pada kuro ninu ofin mimo ti a fi fun won owe otito ni se si won lara we pe aja to pada si ebi ara re ati elede si ti a ti we mo sinu afo ninu ere olorun oni se wa ni elede ati aja loroko Jesu nitori we pe bi enikeni ba pada seyin ni bibeli fi we aja ti o pada sinu ebi re nje bi iru eni be bi o ba ku siru ipo be nibo ni yo ti lo ayiraye ifihan ori ikejilelogun ifihan ori ikejilelogun ese ikeedogun nitori li ode le awon ajagbe wa bi o ba pada sinu ese iwo ti o ti mo ona igbala iwo ti ati dari ese reji iwo ti o ti so wipe to njewo Jesu lolowa bi o ba pada sinu ebi re bi o ba pada sinu eri idoti ese ti ati mo jade tele oni iru eni be o je bi aja o si so fun awe pe nitori li ode le awon ajagbe wa ati awon osho ati awon agbere ati awon apaniyan ati awon aborisha ati olukuluko eni ti o feran eke ti o si n bora eke nitori be a n so fun awe pe a ni lati je omo olorun nitooto ohun ti o je ki obirin yi ki o pada ki o boju weyin ni wepe okan re wa ninu awon afefe yeye igbadun sodomu ati gomora loro kan o feran aye nitori aso fun wa eni ti o ba fe je ore aye yo je ota olorun ninu Jacobu ori kerin ese ikerin Jacobu ori kerin ese ikerin eyin panṣaga okunrin ati panṣaga obirin e ko mo pe ibare aye isota olorun ni nitori na enikeni ti o ba fe lati je ore aye di ota olorun bi o ba si je ota olorun o ye ki o mo we pe nigbati Jesu ba de o ko ni le ba lo nitori awon ti o je omo olorun awon ti o rin ninu iwa mimo ni Jesu n pada bo wa lati ko lo rele ninu Johanu kini ori keji Johanu kini ori keji lati ese ikeedogun e ma se feran aye tabi ohun ti n be ninu aye bi enikeni ba feran aye ife ti baba ko si ninu re nitori ohun gbogbo ti n be le aye ife ko fe ara ife ko fe oju ati irira aye ki se ti baba bi ko se ti aye aye si n koja lo ati ife ko fe re sugbon eni ti o ba n se ife olorun ni yo duro lai
láé. Nítorí bẹ́ẹ̀ àpẹẹrẹ ohun tí a rí nípa tí obìnrin yìí ni wọ́n pé ó ní ìfẹ́ ayé nínú ọkàn rẹ̀, ṣùgbọ́n a ń kí wọn nílò wípé kí a ṣọ́ra. Nítorí bẹ́ẹ̀nìyàn lọ́lá lọ́lá tọ́lá rẹ̀ ń ṣàn rẹ́rẹ́ bí omi, tó pàtàkì nípò bí òṣùpá ń jọba láàrin ìràwọ̀, tó ń lògbà bí ẹni pé ohun tí kò ní òṣùwọ̀n ni, tó wo kòkò máyé bí ajá wo mégogo ẹran, tó ń jayé àjẹfẹ̀yìntì. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìgbà ò lọ bí òréré, ọjọ́ kan ń bọ̀ tí ẹlẹ́mìí yóò béèrè, tí a ó sì farahàn níwájú ìtẹ́ ìdájọ́. Ǹjẹ́ ẹni tí ó bá fẹ́ ayé yóò bá ayé kọjá lọ? Ẹni tí ó bá fẹ́ ayé gẹ́gẹ́ bí Dema tàbí gẹ́gẹ́ bí aya Lọ́ọ̀tì, a ń sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ yóò bá ayé parẹ́. Ìdájọ́ tí ó sì wà fún irú àwọn bẹ́ẹ̀ ni ìdájọ́ tí ó wá bá aya Lọ́ọ̀tì. Nítorí wípé ìwọ tí o jẹ́ Kìrìsìtẹ́nì, bí o bá bá ayé rẹ, ó di bí òbu iyọ̀ tí a ó dànù, tí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ àwọn aráyé. Ó ní bí o bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, kí o kọ ayé àti ìfẹ́kúfẹ̀ẹ́ inú rẹ̀ sílẹ̀. Àwọn ènìyàn wa máa ń sọ fún wa wípé aláṣọ àlà kì í lọ sísọ elépo. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti fọ aṣọ rẹ mọ́, tí o sì jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, ibi àwọn ohun ìdọ̀tí ayé, èérí ayé, ìjẹkújẹ ayé, ìmùkímọ̀ ayé àti ìfẹ́kúfẹ̀ tí ó wà nínú ayé, bí ó máa jẹ́ wípé nítòótọ́ ni o ní aṣọ àlà tí o mọ̀ wípé a ò gbọdọ̀ bàjẹ́, a ò gbọdọ̀ fi sínú èérí, o yẹ kí o ṣọ́ra nínú àwọn nǹkan tí ó wà nínú ayé kí o má bàa bá ayé lọ. Kí ni èrè tàbí kí ni àdánù tí ó bá aya Lọ́ọ̀tì? Ẹ jẹ́ kí a wo Jẹ́nẹ́sìsì orí ìkọkàndínlógún, láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ni a ti ń wo ohun tí ó bá aya Lọ́ọ̀tì. Jẹ́nẹ́sìsì orí ìkọkàndínlógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀ ọ̀wọ́n iyọ̀. Níhìn-ín ni a ti rí ìdájọ́ tí ó dé bá obìnrin yìí. Èyí ni Jésù fi ń tẹnu mọ́ wípé nínú Luke orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, wípé ẹ rántí aya Lọ́ọ̀tì. Lákọ̀ọ́kọ́, èyí jẹ́ kí a mọ̀ wípé ìtàn tí a kà nínú Jẹ́nẹ́sìsì ó jẹ́ ìtàn òtítọ́, ó jẹ́ ohun tí ó ṣẹlẹ̀. Nítorí wípé bí kì í bá ṣe wípé ìtàn tó ṣẹlẹ̀, kì í ṣe ohun tí Jésù yóò fi máa kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ rántí aya Lọ́ọ̀tì. Ìkejì ni wípé obìnrin yìí ó jẹ́ ẹni tí ó ní àǹfààní ìgbàlà, àǹfààní wípé kí ó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, ṣùgbọ́n kò mú àǹfààní yìí lò. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ṣe ń sọ láti ẹnu Jésù wípé àwa tí a ní àǹfààní, àwọn tí ó ti jẹ́ ọmọ ẹ̀yìn, àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù, àwọn tí ó ti rán níṣẹ́ láti lọ wàásù ìhìnrere, àwọn tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè Lọ́run, wípé kì í ṣe pé àbọ̀ ayérayé lẹ́ẹ̀kan bí a bá ti ní ìgbàlà, ó dájú wípé ọmọ Ọlọ́run yóò máa jẹ ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ lọ títí ó ní rárá. Ó ní kí a ṣọ́ra, kí a má padà sẹ́yìn, nítorí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀, bí ó bá tún bojú wẹ̀yìn, ó ní kò yẹ fún ìjọba Ọlọ́run. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Nínú Hebreu orí kejì ní ìkìlọ̀ yìí ló ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí wípé bí a bá ti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà, ṣé a ti di ẹni ìgbàlà? Bí a bá ti gbọ́ ti ìsọdí mímọ́, ṣé a ti di ẹni tí a sọdí mímọ́? Ṣé a ti gbọ́ ọ̀rọ̀ nípa àtúnṣe, ṣé a ti tún ọ̀nà wa ṣe? Nínú Hebreu orí kejì láti ẹsẹ̀ ìkejì, nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ìré kọjá ẹ̀gba àti àìgbọràn gba ẹ̀sán tí ó tọ́, èyí jẹ́ kí a tún rántí aya Lọ́ọ̀tì wípé àwọn áńgẹ́lì méjì wọ̀nyí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ fún un. Wọ́n sọ fún un wípé ìdájọ́ ń bọ̀. Wọ́n sọ fún un wípé kí wọn kí ó sá àsálà fún ẹ̀mí wọn. Ó wá ń sọ fún wa wípé bí àwọn ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ, bí ó bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ìré kọjá àti àìgbọràn, èyí ni ìṣelòdì sí ẹ̀kọ́ tí a ti kọ́ wa, èyí ni ẹ̀ṣẹ̀ dídá àìgbọràn sí ohun tí a ti gbọ́. Ó ní bí wọ́n bá gba ẹ̀sán tí ó tọ́, bí a ti rí ẹ̀sán náà lára aya Lọ́ọ̀tì, ó ní ní ẹsẹ̀ kẹta, àwa ó ti ṣe làá, bí àwa kò bá náání irú ìgbàlà ńlá bí èyí
ti a tete ko bere si so lati odo Oluwa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni oye ki a ko bi ara si awon ti a ti gbo ki ainani aife ni pe ni ti o ye obirin yi lenu ki o ma ba yo enikokan wa lenu nitori ari ohun ti o sele si wipe o subu sinu idajo Olorun nitori idajo arotele odeba idajo ojiji odeba asi so fun wipe idajo ti a ko le fe enu so idajo to bani lero lo deba aye lochi o pe deba lai ni anfani ati ronupoada o lo si orun apadi nibi ti ise ati iya iponju ekun ati ipayin keke ayeraye ti o wa eyi ni Jesu fun re olugbalawa ni o fi so pe bi ise igbala ti o se bi ko ba ni je asan lori enikokan wa ani lati mura sile ani lati sora wa ki a ma je ki emi ipada seyin ti o nba awon kan lojo oni ki o ma deba enikan ninu wa ninu eberu ori kewa eberu ori kewa ese ikokan le logbon oni ohun eru ni lati subo si owo olorun alaye nitori olorun wa ina ajonirun ni nje nigba na bi o ba ri be kini ohun ti o ye ki enikokan wa ki o se lakoko fun awon ti ko ti ni igbala fun awon ti won ti gbo sugbon ti won o ti igba fun awon ti won ti mo wi pe ani lati ronupo ada ese wa ti won ko si ti ronupo ada ese won kini olorun nbere lowo won ti o ye ki won ki o se ni kia kia lai fale lai jafara lai dagun lamo wi pe ko seyi to kan mi nitori wi pe ojo idajo nbo Isaiah ori karun dini ogota Isaiah ori karun dini ogota ese kefa ati ese keje ewa Oluwa nigbati e le ri e pe nigbati o wa nitosi oni nisisin ti a ni anfani nisisin ti a ngbo ipe nisisin ti eko yin rere ti o tun jade ti a ngbo wi pe o ye ki a ronupo ada o ye ki a gba Olorun gbo o ye ki a je ti Olorun oni ki a wa Oluwa nigbati a le ri nigbati o wa nitosi bawo ni a se wa Oluwa bi o ba fe ni igbala ese keje ye ki eniyan boboro ko ona re sile ki elese si ko ironu re sile se je ki o yi pada si Oluwa ohun si saanu fun ati si Olorun wa ohun si fi ji lopolopo bi o ba je wo pe o fe ba Jesu pade o fe lati bo lowo idajo Olorun idajo to nbo o ti an so ni wo pe oni lati fi okan re fun Olorun oni lati ronupo ada lati gba Jesu gege bi Oluwa ati olugbala re nje bi o ba je pe o ti ronupo ada o je ti Olorun nisisiyi ati gba okan re la ati tu obi kini ohun ti Olorun reti lowo re ki o ba le jogun iye aini pekun ninu iwe owe ori kerin iwe owe ori kerin ese ikeji din logun iwe owe ori kerin ese ikeji din logun sugbon ipa ona won olooto dabi titan imole ti o ntan siwaju ati siwaju titi de osan gangan o so fun awe pe bi o ba ti ni igbala ki o te siwaju bi o ba ti ni isori imo ye ki a te siwaju bi a ba ti fi emi mimo olorun ko ye ki a te siwaju bi o ba je ti olorun ti e ri emi olorun to nje olokan we pe o je ti olorun ni toto oruko re wa ninu iwe iye olorun oni itesiwaju ni o ye ki o je ohun ti o farahan ninu igbesi aye enikokan wa ninu Jobu ori iketadinlogun Jobu ori ketadinlogun ese ikesan ni atun ti nso fun wa ohun ti o ye ko je ipinu ilepa awon eniyan mimo awon ti won je ti Olorun Jobu ori iketadinlogun ese ikesan olododo pelu yo di ona re mu ati olowo mimo yo ma lera siwaju eje wo pe a ko gbodo boju eyin ohun ti a ni ni ki a di mu sinsin igbala ti o wa lowo wa ki a di mu sinsin eko oro Olorun ti a fi n ko wa lojojumo nigba ti a wa sihin ki a di mu sinsin iwa mimo ti Jesu fun ara re ti o ti fun wa lakoko ti o so wa di mimo o ni ki a di mu sinsin ki enikeni ki o ma ba gba nkan wonyi lowo wa ninu orin Dafidi orin Dafidi ikeji le ni adorun ogorun le mejila okan okan eji orin Dafidi
ikeji leni adonu ni anka ni ese ikeje. Oni ki oberu ihin boboru. Aya re ti mu ona kan o gbekele Oluwa eje wepe ako gbodo je seku seye ani lati di ona kan yi ona igbala ona hirere ona ewa mimo ani lati di mu oni aya re tabi okan re mu ona kan o gbekele Oluwa eyi ni oni ti ani lati se bi a ba fe de ijoba orun bi a ko ba fe da bi aya loti ti o boju weyin si ti o si di owon iyo ti o ni idaje olorun ti o deba nitori ife aye nitori ati so fun wa wepe eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi se emi gbagbe awon nkan ti o wa lehin mo si naga wo awon nkan ti o wa ni isaju emi nlepa ati de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Jesu Christi eyi so fun a wi pe Paul apostle ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi nanga emi nlepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isori imo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostle ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti ohun ti se awon nkan wonyi leyin ti ohun ti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi nlepa ohun kan soso li emi se emi gbagbe awon nkan ti o wa leyin nitori pe iba se ise re ti ati se iba se awon ese ti ati da ti o ti koja lo ti olorun ti dariji wa o ni ki a gbagbe awon nkan ti o wa leyin ki a si ma noga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi nlepa lati de opin ire ije ibere ki se onise eni ti o ba fori ti titi de opin ohun la ogbala nitori be ni apostle se so fun a wi pe emi nlepa o emi si n tesiwaju lati le de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Christi Jesu ati ri ohun ti o sele si aya loti o sese ki o ro wi pe nigba ti ohun ti je ibatan Abrahamu o sese ki o ro wepe nigba ti olorun ti ye awon si to be ti o ran awon angeli meji si ile won o sese ki o ro wepe nigba ti awon angeli ti je ounje ti o fi owo ohun se tabi ko ma ro wepe awon angeli won sese iyanu ninu ile wa tabi wepe ki o ma ro pe a se pataki to be ti awon angeli ti won le wa lowo mu ti olorun saanu fun wa ti o sun mo wa to be wepe ko sewo bi ohun ti le pada seyin tabi ohun ti le boju weyin awon fani ti ati fun ohun ko le je ki idajo ki o de ba ohun a ma so fun ninu ede Yoruba we pe aroba fin loba ipa nitori be bi o ba je eni ti ki nani eni to ro we pe a ti n wa si dipa eni to ro we pe anka bibeli eni to ro pe ajo lo si ago ni isi ipago tabi mo je osise tabi mo wan je fun nbe tabi mo n toju eleyi mo n toju eyi ni ranti wipe bi o se sele si aya loti be ni o sele se ni ti o ba jafara eni ti o ba dagun lati o ro wipe idajo ko le de nitori be je ki a ronu pada ki o to peju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu wa ki enikeni ninu wa ki o ma se dagun la o ye ki a tara sasa ki a fi ronu pada ki a fi ja ese wa sona bi atunse ba wa niwaju wa ki a tun gbogbo ona wa se ki a gba Jesu Kristi gbo ki a gba gege bi olugbala ki a gba gege bi olowosan ki a gba gege bi eni tin so ni di mimo ki a gba gege bi ohun gbogbo ki o si ma joba lori ite okan wa ki a si mo wi pe a n gbe igbesi aye otun bi o tin ji lororo lo ma gbadura se olorun pe iba se oni tabi ola nigba ku gba ti Jesu ibade olorun je ki mura sile ki ma ko ma je wo pe ohun to sele si aya loti yo sele si mi nje mo n gbadura wepe ojo ti pe yo ba dun
wepe o gbo loruko Jesu ati wepe o pelu awon ayanfe ta o palarada awon ti o ba Jesu goke lo si orun bi o ba fe ki adanu ayeraye ki o de ba aya lochi ki o de ba o ye ki o dide o ye ki o gbadura ki o gbagbe awon nkan to ti koja mo ti se ti bi mo ti tron mo ti lo si ipago mo ti je onje ale olowa ati ri mi bo mi ati se ti bi fun mi ati se ton mo je osise je ki a gbagbe ohun ti o ti koja ki a ma ke pe olowa ki a ma so fun olowa wi pe a o fe ba aye pare a o fe ba aye koja lo a o fe aye tabi ife ko fe ti o wa ninu aye tabi awon ti o wa ninu aye a o fe ki oro wa ki o dabi oro aya lochi ni toto o jade kuro ni Sodomu o Gomora sugbon ko de ori oke ti a so fun won pe ki won ki o lo ko de ile ileri nisisin yo wa ni orun apadi o njoro o nje iya asise iya aigboran iya aikanisi iya aika oro olorun si o njiya lowo lowo nisisin ike pe olowa wi pe ki oro tire ki o ma se ri be ki o gba olorun gbo ki o je ti olorun ki o je ni ti a ti fi eje Jesu we ki o ni igbala tooto ki o si je omo olorun tooto ki a le koruko re sinu iwe iye bi o ba je ni ti a ti gbala eni ti a ti koruko re sinu iwe iye o ni ki o di ona otito mo sese ki o ma je ki esu tabi awon emi tabi awon emi esu tabi idanwo tabi isoro tabi wahala ti o wa ninu aye ki o gba igbala kuro lowo re oni ki a tesiwaju oni ki a ma lepa nso oni ki a ma boju wayin oni ki a di ohun ti a ni ki a di mu sisin ki enikeni ki o ma ba gba ade wa ki o ma si gba ijoba olorun tabi igbala kuro lowo wa gbadura ki o so fun olorun wipe oni pada seyin oni baye lo oni baye re a oni pa ore mo aye lara oni gba idajo to nbo lori Sodomu Gomora o je omo olorun ni toto titi di ojo ikeyin gbadura.

àìlẹ́gàn níwájú ọlọ́run síbẹ̀síbẹ̀ bí wọ́n tilẹ̀ jẹ́ àwọn tí ó dúró ṣinṣin síbẹ̀síbẹ̀ ni paulo ìránṣẹ́ ọlọ́run ni ó ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ ọlọ́run, kí a wo àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Galatia orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ẹ̀yin ọmọ mi kékèké, ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Nígbà tí Paul apostle gbọ́ nípa àwọn ará Galatia tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn, tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì, wọn kò tẹ̀síwájú dáadáa nípa ìgbàgbọ́ wọn nínú Kristi, kò máa káàkiri kí ó máa bo ẹnu àtẹ́lù wọn, ṣùgbọ́n ó gbàdúrà fún wọn. Bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì, kì í ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lú wọn, kì í ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bá kùngbé fún wọn sí wọn, ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìṣe àwọn apostẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Ìṣe àwọn apostẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí náà wọ́n pa pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ olówa tí ó wà nínú inú níbí ni àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní Jerusalemu ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe, kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ní Timothy kínní orí kejì ẹsẹ̀ ìkíní àti ìkejì ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo. Timothy kínní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn, gbogbo ènìyàn, ọkọ rẹ, aya rẹ, àwọn ọmọ rẹ, àwọn òbí rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn abániṣiṣẹ́, yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́ tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀, a ń sọ fún wa wípé kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Ní ẹsẹ̀ ìkejì fún àwọn ọba, fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà. Ohun tí a ń sọ ni wípé gbogbo àwọn ènìyàn ni ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Luke orí kejìlélógún. Luke orí kejìlélógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Olúwa sì wí pé Simoni, Simoni, ṣàwò, èṣù ń fẹ́ láti ní ọ́ kí ó lè kù ọ́ bí àlìkámà, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀. Bí àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Nígbà tí Jésù Kristi Olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú Pétérù, ìdánwò tí ó ju agbára rẹ̀ lọ, ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ, ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ̀, tí ó sì rí wípé Pétérù yìí jẹ́ aláìkíyèsára, ó sọ fún un wípé òun ti ń gbàdúrà fún un. Bí a bá rí àwọn arákùnrin, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó, a sì rí wípé èṣù ń dọdẹ wọn, wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wa ní láti máa gbàdúrà fún wọn. Ní Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní. Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní. Bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá. Ara, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísíráẹlì ni fún ìgbàlà wọn. Bí a bá rí àwọn ẹlẹ̀sìn tí wọ́n gbé ẹ̀sìn karí, ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà.

ẹ̀là ọlọ́run tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ìsìn tàbí iṣẹ́ ìrúbọ tí wọ́n sì ń jálákàtọ̀ wípé pẹ̀lú iṣẹ́ ìsìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú olówa láì gba jésù kristi gbọ́ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ òun ni paul ṣe ń sọ fún àwọn ará rome wípé ará nínú olówa ìfẹ́ ọkàn mi ìgbóná ọkàn mi àti àdúrà mi sí ọlọ́run fún àwọn ọmọ ísírẹ́lì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà ọlọ́run kí ó lè jẹ́ tiwọn ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí paul ń gbà kì í ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo kì í ṣe fún àwọn aláàárẹ̀ nìkan kì í ṣe fún àwọn tí kò ṣe déédéé àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo kì í ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo kì í sì ṣe fún àwọn ẹlẹ̀sìn ísírẹ́lì nìkan ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú olúwa tí ó wà ní kólósè tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́ èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́ àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ ọlọ́run àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn àwọn tí kò bójú wẹ̀yìn àwọn tí wọ́n múra sí iṣẹ́ ọlọ́run ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo ẹ jẹ́ kí a wo Yohánù orí kẹtàdínlógún Yohánù orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá tìrẹ ni wọn ti jẹ rí ìwọ sì ti fi wọn fún mi wọn sì ti pa ọrọ rẹ mọ wo ìgbésí ayé àwọn ọmọlẹyìn jésù kristi wọnyí jésù ń sọ nípa wọn ó ń jẹrìí gbé wọn níwájú olúwa wípé wọn ti pa ọrọ ọlọrun mọ ní ẹsẹ ìkeje nísinsìnyí wọn mọ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọdọ rẹ wá ni nítorí ọrọ tí ìwọ fi fún mi èmi ti fi fún wọn wọn sì ti gbà á àwọn tí a ń sọ nípa rẹ wọnyí ni àwọn tí jésù kristi ti sọ ọrọ ìrònú pèwàdà fún nígbà tí wọn gbọ wọn gbà á ó ti sọ fún nípa ọrọ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí o ti sọ fún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ àwọn wọ̀nyí ni ó ti sọ fún wọn nípa ikú àti àjínde rẹ̀ wọ́n sì gbàgbọ́ pẹ̀lú ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan bí jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi oníwàásù púpọ̀ ni ó wà tí ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ ìhìnrere ọ̀rọ̀ ìgbàlà tàbí ọ̀rọ̀ ìsọdí mímọ́ tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ ọlọ́run tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ ọlọ́run wọ́n ń wàásù wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni ṣùgbọ́n jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi èmi ti fi fún wọn wo ìjólóòtọ́ jésù kristi wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí ọlọ́run ti fi fún kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí bàbá ti fi fún ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi láì yọ kúrò nínú rẹ̀ láì ṣe àbùlà rẹ̀ tàbí láì fi ohunkóhun kún ó ní èyí ni èmi fi fún wọn sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí jésù fi fún wọn ó ní wọ́n sì ti gbà á wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi ẹsẹ̀ ìkẹsàn-án
emi n gbadura fun won ohun ti a so ni ni we pe awon won je olooto won gba oro olorun gbo won gbekele oro olorun won se gege bi oro olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe jesu n gbadura fun won eje apere fun wa wi pe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu christi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa ma nduro lori ma ndaduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma gbadura fun pe ki olorun ki o gba won ki olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti olorun ti fi owo ton won lokan awon ti olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbe yawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni we pe a ki gbadura fun won to sugbon jesu we pe awon won yi bi o ti le je we pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife yawo igbe yawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe jesu n gbadura fun awon won yi wo ni ese ogun nisisin o wi pe kìí ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn àpẹẹrẹ tí a ní nìyí ni wípé bí a ti rí àwọn tí ó dúró àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀ àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ọlọ́run ó yẹ kí a máa gbàdúrà fún wọn ẹ jẹ́ kí a wo éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí èyí èmi pẹ̀lú nígbàtí mo gbòòrò ìgbàgbọ́ ti ń bẹ láàrin yín nínú jésù olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́ èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí ọlọ́run jésù kristi olúwa wa bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀ paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí i wípé àwọn wọ̀nyí wọ́n ti gba jésù olúwa wa gbọ́ ó ti gbòòrò ìgbàgbọ́ wọn sí jésù kristi ó sì ti rí i wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa ó sì ń pè wá níjà wípé bí a ti rí i wípé paul ń bẹ̀bẹ̀ ó sì ń gbàdúrà fún àwọn ará nínú olúwa àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀ bí ó ti ń gbàdúrà fún wọn ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́ ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́ bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ olúwa ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà èyí tí ó yẹ kí wọ́n wọ ojú ọlọ́run èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún ọlọ́run wípé kí ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù
eti won iba fi gbadura ki won wa oju Oluwa lati le fun ni ore ofe lati je oluse oro na ohun ti a ma nri ni wo pe opolopo iru awon eniyan won yi ti won je elesi won ma soro tabi ki won ki o ma se okowo won leyin ti aba ti pari isin nitoto won gbadura we pe o ye won gbagbo pe o ye lati ma gbadura sugbon won ko ka adura si ohun ti o ye lati ma gba lai simi ati lai share eyi nje iwuri fun wa o si nje ipenija fun wa afi ilele gege bi apere wi pe gege bi paul papa ti se o ye ki awa papa ki a ma se be agbodo ni iriri bi adura se je ohun ti ani lati tete se ki a si fi kora lati ma gbadura ki a so adura di baraku ni igbesi aye wa a ko gbodo ma gbadura sege sege ani lati ma gbadura dede ohun ti a n so ni wipe awon elomiran o se se lekan lose won ma gbadura eko ti a ri ko ninu oro olorun ni wipe o ye ki a ma gbadura dede lojojumo laraaro ati ni asale ati ni igba gbogbo ati bi a ti n wo inu ile isin ni ojo isimi tabi ni ojo aje baye tabi ni ojo bo tabi ni igba kogba ni o ye ki a ma gbadura ki se sege sege sugbon ni dede ki a si ma gbadura ki se lekookan ki a ma gbadura ni igba gbogbo ki a ma gbadura ki se eyi ti a n gbadura ti o kun fun afemi afemi ki a ma bere pe olorun se eyi fun mi se ton fun mi sugbon ki a ma gbadura pelu ife kristi ati fun ogo olorun ki se fun iwa oju kokoro sugbon ki a ma gbadura isepe fun awon elomiran o ye ki a ti le gbadura wi pe Oluwa ko wa bi a ti gbadura e je ki a wo Luke iwe ihireti Luke ori ikokanla ese ikini o si se bi o ti n gbadura ni ibi kan bi o ti dake okan ninu awon omo eyin re wi fun pe Oluwa ko wa bi a ti gbadura eye ki o je adura re ati adura mi loni wi pe Oluwa Olorun ti kara re yo ko wa ju be lo bi a ti gbadura eje ki a pada lo si Kolose ori kini ese ikesan kini adura ti Paul apostoli ti o n gba fun awon eniyan wonyi Kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re a ko simi lati ma gbadura we pe ki eyin ki o le kun fun imo ife re bi a ba n so imo ife olorun o ye ki o yi o wipe gege bi a ti di onigbagbo lesekese ti a fi aye wa fun Jesu Kristi adekun lati ma se ife inu wa kini iyato ti o wa laarin elese ati onigbagbo tooto ohun ti a mo nipa ti elese ni wipe won a ma se ife tinu won kini a mo si ti onigbagbo ohun ti a mo nipa ti onigbagbo ni wipe onigbagbo n fe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbesi aye re eyi ni ami wipe o ko ti mo Jesu o je ajoji o je alejo si ife olorun ati si ore ofe ti o ti pasa Jesu Kristi wa bi o ba je wipe ni tooto ni o ti di omo olorun oni lati ni ife oni lati ni igbona okan o si lati ni ipinu lati fe se ife olorun ati ife Jesu Kristi eje ki a wo Johanu ori keje lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori na Jesu da won lohun o si we pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eyi kan na ni a le so fun wi pe gbogbo awon eko ti o ti n gbo eko nipa didi atunbi a le so fun o wipe eko yi
ki se ti wa sugbon ti eni ti o ran wa a le so fun wi pe eko ironu pe wada wi pe ki elese ki o ko ise re sile ki o si wa oju olowa ki o si bebe fun idariji ati ore ofe lati gbe igbese aye otun a le so fun wi pe eko yi ki se ti wa ki se ti ijo kan o je ti olorun ti o ran wa a le so fun wi pe eko isodi mimo wi pe ki agbara olorun ki o fa gbongbo isetu ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibi kibi ni gba gbogbo ki o je yi ti o wo olorun ti o si ba oro olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa sugbo je ti olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o tin gbo lese lese ti a si n je ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki n se ti wa nitori be bi a ba ri eni ti o ko eko ti olorun fun ara re ti o n ko wa ti o n so fun wi pe bi a ko ba gbe iru igbese aye yi a ko le wu orun a ko si le ri oju orun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki n se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun o ni nitori na jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti jesu n ko won bi a ti ri loni wi pe opolopo ni o ma n jiyan ti o si ma n fi aake kori wi pe awon ko ni gba eko oro olorun je ki o ye iru eni be bi o ba wa ni aarin wa ni asale yi wi pe eko yi ti o n gbo ki se ti eniyan sugbon o je ti eni ti o ran wa ni ese iketadinlogun bi enikeni ba fe lati se ife re yio mo ni ti eko naa bi ba se ti olorun tabi ti ba se ti bi emi ba n so ti ara mi bi o ba je olooto ti o si n fe se ife olorun emi olorun yio ma jeri ni okan re wipe eyi je eko oro olorun e je ki a wo kolose ori kerin kolose ori kerin ese kejila epapra eni ti se okan ninu yin iranse kristi ki yin oun fi iwaya ijagbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyi ni a fi ma n je ki o ye wa ti a si ma n temo wa leti ni ijo wa nihin we pe bi o ba je onigbagbo tooto ti o ti ba jesu pade ife olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohunkohun ti o fe se o ye ki o wadi daju gege bi oro olorun kini ife olorun kini eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wi pe o dara lati si ile yi awon omo ti si so fun wi pe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi o ra moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi o bimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti o ni gbagbo ni lati se ni lati bere wi pe kini ife olorun kini eko oro olorun eyi ni Paul n gbadura fun awon eniyan wonyi we pe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi a ba so wi pe eniyan kun fun nkankan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a si fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wipe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be oro ti a so yi wipe ki a kun fun nkankan je ki n se apejuwe fun o ninu bibeli
awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan won yi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kia kia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan won yi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti Jesu nso ni we pe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti Jesu ti so fun won wi pe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara ini an so fun wa bi nkan kan ba kun okan wa e je we pe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si Jesu eyi nso nipa awon alaigbagbo we pe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato se we pe won fe pa Jesu Christi eje ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba na ni peteru kun fun emi mimo nigba na ni peteru kun fun emi mimo o si we fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun na bi ati se mu okunrin yi lara da ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan Israeli pe li oruko Jesu Christi ti Nazareti ti eyin kan mo agbelebo ti Olorun gbe dide kuro ninu oko nipa re li okunrin yi fi duro ni waju yin ni dida ara sasa ohun ti a so nihin ni we pe Peteru tele je eni ti nberu sugbon nigba ti a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan we pe ewo ni o se ti o n waasu ni oruko Jesu ati ti o n se imunilarada ni oruko Jesu o n so ni ki o to soro aso fun awe pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa tabi emi iberu ninu okan re ni igba naa bi eniyan ba kun fun nkan kan o je we pe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba naa ohun ti a so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife olorun o ja si we pe o n fe lati se ife olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa imo ife olorun oye ife olorun o ma n yi ohuwasi wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wipe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife olorun yo yi ohuwasi re pada si iru eni be lese kese ti o ti mo ife olorun si iru eni be bakan na ni bi a ba mo ife olorun ni igbesi aye wa ife olorun ti a mo yi yo mu iyipada pupo wa si igbesi aye wa ife olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni Thessalonica kini ori kerin
Thessalonica kini ori kerin ese keta nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin bi onkon ba wa ti o jeyo ni igbese aye wa ti an bere lowo ara wa wi pe nje eyi je ife Olorun on ti a le bere tabi ti a le gbe yewo ni wo pe nje bi n ba se nkan yi nje mo se le wa ni mimo si Olorun nitori wi pe ife Olorun ti o saaju ni wi pe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko Jesu pelu wa leyin igba ti a ti fa mo awon eniyan Olorun ife Olorun fun wa ni wi pe ki a je mimo nitori be bi onkan ba wa si olokan wi pe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi ewo wi pe bi n ba dawo le nkan yi bi n ba se nkan yi nje yo je ki n wa ni mimo si oluwa bi ko ba ni je ki n wa ni mimo si oluwa e je wi pe nkan na ko le se ife olorun je ki n tun se apejuwe lona bayi wi pe o se se ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse olorun sugbon a ko le so o se se ki o je iranse esu o nso fun wi pe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o se se ki okan re ki o ma so fun wi pe o ti laala igbese ti o si ye ki o gbe ni wi pe ki o se bayi bayi bayi sugbon ye ki o be lowo ara re wi pe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si oluwa nitori pe ife oluwa ti o je akoko ni wi pe ki a wa ni mimo o se se ki enikeni ki o pe o ki o so fun o wi pe o n ri ile isin miran wi pe ki o kuro nihin nibi ti o wa o si n gbadura wi pe olorun bawo ni se ki n wa nibi tabi ki n tele eni ti o wa pe mi yi ki ni ife olorun ibeere ti o ye ki o beere ni wi pe bi n ba kuro ninu ijo ti a ti n so oro olorun lesese ti a ti n je ki o ye wa bi a se le di eni igbala bi a se le je mimo fun olorun bi a se le wa ni imura sile fun orun rere bi n ba kuro ninu iru ijo bee ti mo lo si ijo miran nje o si le sese fun mi lati wa ni mimo si oluwa bi a ba bere iru nkan wonyi a o mo kini ife olorun tabi enikan lo fe gba o sise o si n so fun o wi pe wọn ma n ta siga wọn ma n ta ọtí wọn ma n ta nkan yi tabi nkan miran o si n bere wi pe nje ife olorun ni ohun ti o ye ki o gbe yewo ni wi pe nje bi mo ba bere si ni ta nkan wonyi bi mo ba n gbe majele yi fun awon elomiran je nje ma se wa ni mimo si oluwa ohunkohun ti o le fe sele ni igbesi aye re ohun to ohunkohun ti o n pero tabi ti o fe se ipinnu le lori wi pe se ki n lo bayi se ki n lo si ona bayi ibeere ti o ye ki o ni ni wi pe nje bi mo ba gbe igbese yi yo se se fun mi lati wa ni mimo sibe sibe niwaju oluwa nitori ife olorun fun wa ni lati je mimo e je ki a wo kolose leekan si kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi eyi le mu wa wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi o opolopo ti o dabi eni wi pe won ni ogbon o je ogbon ti aye kii se ogbon ti o ti ati odo olorun wa a si n ke wa ni ilo wi pe iru ogbon bee ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon bee se iwa ho e je ki a wo jakobo ori keta jakobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere
ati ododo ese ikerinla sugbon bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma se se seke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man jalanka to wipe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o man so wipe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wipe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu si ni pelu nitori ibi ti owo orin ija ba gbe wa nibe ni rodorodo ati ise buburu gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo a si ni alaafia a ni ipamora ki n si soro lati be bi a ba se a kun fun aanu ati fun eso rere le aisi egbe tabi ojusaaju ati laisi agabagebe nitori be ni paul se n gbadura fun awon wonyi wepe bi won se n ba ara won lo ati bi won se n ba awon ti o wa ninu aye lo wepe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo korinti kini ori kini ese ogbon korinti kini ori kini ese ogbon sugbon nipase re li eyin wa ninu kristi jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi a ba ti to olorun wa wipe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje jesu kristi ti a das ti a se sile fun wa ti ata sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje jesu kristi aso pe bi jesu ba ti n wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo timothy keji ori keta timothy keji ori keta lati ese ikedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu kristi jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti a ni ninu oro olorun lati ibere de opin lati genesis de iwe ifihan o je akojopo awon ogbon olorun ti olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon olorun bi o ba fiyesi ohun ti a ka ni ese ikedogun yi o n so wipe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu kristi jesu wo ese ikerindinlogun gbogbo iwe mimo li o ni imisi olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba jesu gege bi olowa ati olugbala nitori wipe jesu kristi ti a n so nipa re yi oun ni ogbon olorun bi jesu ba ti n wo inu okan re a ri wipe ogbon olorun yio wa ninu igbesi aye re kolose ori keji kolose ori keji ese keta sugbon je ki n ka lati ese ikeji ki o le yi o daradara ki a le tu okan won ninu bi a ti so won
bi ati sun opo ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle olorun ani kristi kristi ni an so nipa re ninu ese iketa inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti olorun lorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba jesu si okan re gege bi olugbala bi jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro olorun ki o si ka gbogbo awon oro olorun wonyi nitori pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro olorun we pe bi abaka oro olorun yi ni toto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo jakobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o ti pe wa ni ijawe pe a ni lati je eni ti o mo ife olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife olorun duro lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife olorun nipa iwo wa ni mimo ni ailaboko niwaju olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi olorun wa bi a ba si ni kristi ti a ni oro olorun ti a si n gbadura wipe ki olorun ki o ma ko wa siwaju ati siwaju si o dajo wipe ogbon atoke wa yo je ti wa nisisiya o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju olowa wipe ki olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala olorun o ye ki o ke pe olowa o ye ki o so fun olorun wipe o n fe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo reyin o ye ki o so fun olorun wipe o fe mura o fe je eni ti n gbadura nigba gbogbo eni ti n gbadura deede ati nigba kugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi a ba gbadura ti a si ke pe olorun o daju wipe yo gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re so fun olorun pe ki o so de alagbara ninu adura gbigba de ileri olorun mu o se ileri wipe oun yoo gbo tiwa bi a ba ke pe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu

0: ní ìmọ̀ tàbí ìmọ̀ràn àwọn ènìyàn búburú. Ìwọ kò sì jókòó lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti ìwọ kò jókòó, ìwọ kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, ìwọ kò dúró ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa. Òfin Olúwa ni a ń pè ní àṣẹ Ọlọ́run. Ọlọ́run ní má ṣe. Ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe. Ẹni tí ó jẹ́ ẹni ìbùkún, ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run, òun ni ó máa mọ má ṣe Ọlọ́run. Òun ni ó máa sọ wípé mi ò jẹ́ rìn ní ọ̀nà báyìí, nítorí pé Ọlọ́run kò fẹ́. Bí ó bá ti ní ohun tí ó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ronú pé àdá, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa ti sọ fún wa ní àṣálẹ́ yìí. Ó sọ fún wa wípé dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa, àti nínú òfin rẹ̀. Kẹ́ akúngún sọ wípé àti nínú ọ̀rọ̀ rẹ̀ lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Kí ó tó gbé ìgbésẹ̀, bóyá ó ń fẹ́ gbé ìyàwó, a fẹ́ láti ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Bóyá ó fẹ́ ṣiṣẹ́ ni, ẹni ìbùkún tó ń fẹ́ rí ìbùkún ní ìdí iṣẹ́ yìí, a fẹ́ ṣe àṣàrò nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa irú iṣẹ́ báyìí. Bóyá a fẹ́ kí ó bá wa lọ sóde láti lọ ṣe nǹkan kan, a fẹ́ gbé ohun tí wọ́n fẹ́ kí ó ṣe ní ìgboro lé ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí nípa nǹkan wọ̀nyí? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá ó bímọ ni, ó ń fẹ́ ṣe àṣàrò, báwo ni kí n ṣe tọ́ ọmọ yìí? Òkú ló kú fún gẹ́gẹ́ bí àgbà. Nínú ilé ni, ó ń fẹ́ mọ̀ kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí? Báwo ni kí n ṣe gbéṣẹ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, bí o bá sọ fún ọ wípé kí wọn kí ó wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní bó bá jẹ́ ọ̀sán ni, ìbá rọrùn láti wà. Gbà tí a ti fi sí alẹ́ ni, ó ṣòro. Ó rí ohun tí ẹni tí ó mọ inú Ọlọ́run, ẹni tí ó mọ ọ̀nà sí ìbùkún, ohun tí ó ń sọ fún wa, ó ń sọ wípé ẹni tí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ láti jẹ́ ẹni ìbùkún àti láti wọ ẹnu ọ̀nà ìbùkún Ọlọ́run, ó sọ wípé ẹ̀kọ́ Bíbélì ìbá jẹ́ òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́, tàbí kí ó tilẹ̀ jẹ́ wípé a fi sí òru, ó ní dídùn inú rẹ̀ ni láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run yàtí nínú òfin Olúwa lé ọ̀sán àti lé òru. Ó lè máa rókì nínú ọkàn rẹ, kí ó sì máa jẹ́ ọlẹ́rìí wípé abájọ tí ìbùkún jìnà sí mi, nítorí wípé èmi ò mọ̀ pé ó burú láti máa rìn lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Kò wá sínú ọkàn mi wípé ó jẹ́ ohun tí ó máa mú ègún Ọlọ́run báni láti máa dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ní ibùjókòó wa ní ọ̀nà àwọn ẹlẹ́gàn ní tèmi. Nítorí àìmọ̀kan, bí a bá ti dé láti ibi iṣẹ́, kí a gbé ìjókòó síta pẹ̀lú àwọn ẹlẹ́gàn, pẹ̀lú àwọn afi ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà Ọlọ́run ṣe ẹ̀fẹ̀. Kẹ́ gbé ìjókòó síta ká máa jọ ṣẹ̀fẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ wípé ó burú. Èmi rò wípé a máa ń sin Ọlọ́run ní ọjọ́ ìsinmi. Bí ó bá sì ti di ọjọ́ Monday títí di ọjọ́ Saturday, a ṣe ìfẹ́ inú ti ara wa. A sin èṣù díẹ̀, a jó fún èṣù díẹ̀, a lùlù fún èṣù díẹ̀, a sì lọ sí bí àpèjẹ. Yálà ó jẹ́ àwọn ọ̀mùtí ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn oníjà ni wọ́n wà ńbẹ̀, àbí àwọn ẹlẹ́gàn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ pé ó burú. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé èyí ni ó mú kí ọ̀run kí ó ṣe láìrọ òjò sí ilé wa. Èyí ni ó mú kí ìtànṣán oòrùn Ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa. Èyí ni ó mú kí ìbùkún ọlọ́run kí ó má ṣe tú jáde sí agbolé wa àti sí orí wa. Ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà, bí a bá sọ fún ọlọ́run wípé ó tó, ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ẹ́, lónìí a ń fẹ́ yí padà sí Olúwa, a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀. Mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run yóò daríjì ọ́, yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ. Ó ṣeéṣe kí a ti máa wá ọmọ, kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí, ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí, ìbùkún tí a wá káàkiri kò jẹ́ tiwa. Ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí, mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyè sí gidigidi o. Ó ń sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní Olúwa, kò ní olùtọ́jú. Ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀, èso orí rẹ̀ kò ṣe pàtàkì, èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀, agé igi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí, kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ará ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn, ọjọ́ kan ń bọ̀, a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé, àwọn ni a ó wọ́jú sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n ó sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run, tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí, ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́, ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ kí ó dùn, kí ayọ̀ rẹ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeéṣe kí a má fi ọwọ́ kan ohun tí a gbìn. Ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí o bá fọwọ́ kàn ọ́, bí o bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá mú ọ kúrò nínú ìṣe ayé, ìrìn ayé, ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ọwọ́ Ọlọ́run kò bá tí kàn ọ́, kò tí gbìn ọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú ọ, nígbà tí Ọlọ́run bá fọwọ́ kàn ọ́, nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà, tí ó sì mọ́ ọ wá sí ìjọba Ọlọ́run, nígbà tí ó ronú pọ̀ọ̀dà, nígbà tí ó wí pé, Ọlọ́run, ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi, mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi, ṣùgbọ́n láti òní lọ mo ronú pọ̀ọ̀dà, mo sì ń fẹ́ jẹ́ tìrẹ. Ọlọ́run, a fi ọwọ́ kàn ọ́, a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, a mú u kúrò, a fi ìdí rẹ kalẹ̀, a fi ọ́ jókòó sí ìjọba Ọlọ́run, níbi tí ọ̀wàrà ìbùkún, níbi tí ó gbé iṣan. Ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ̀, àwọn ará ilé rẹ̀. Ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ̀ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú, tí wọ́n ń bi tí ó ń kú, tí wọ́n ń bi tí ó ń kú, bí wọ́n ti ń kúnlẹ̀, tí wọ́n ń bi? Bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ni ó ń gbà á lé ọwọ́ wọn, ewé wọn ń rẹ̀ ni. Láì tí ì pé ọjọ́, à ń gba ìbùkún wọn, à ń gbà á lọ́wọ́ wọn. Ohun tí ó jẹ́ ayọ̀ wọn, ó ń lọ ọmọ wọn lé ojú. Kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kó owó wálé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà, wọn ò lè kọ́lé nínú owó náà. Ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn, èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ó sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run fún ọ, tí o sì wọlé ìbùkún yìí, ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ ọ wò wípé, bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ, ni ó ń dá padà wípé kì í ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronú pọ̀ọ̀dà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà, tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ lé òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù, bí a bá ti wọ̀ ọ́, a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ. Kí o tó dé irú ipò bẹ́ẹ̀, àwọn ẹrù jìbìtì tí o ti kó, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ, bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Obìnrin olóbìnrin, ìyàwó oníyàwó, tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ, o sì gbádùn obìnrin náà, obìnrin yóò kò yéé jà nínú ilé. Bó bímọ, ó ṣeéṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ ọ lọ́wọ́, síbẹ̀síbẹ̀ ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí. Obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn, àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn. Èṣù, ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́, kò fi Ọlọ́run sílẹ̀. Àlákàlà ń kọ́, àbí wọn kì í lé ọ lójú oorun. Ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ, pé o jù wọ́n sílẹ̀, tó sì ń sọ wípé o fẹ́ wọlé nì, bó o ti ń sọ pé o fẹ́ wọlé nì, ẹ̀mí Ọlọ́run ni ó wù ọ́. Lé o ń sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ, jẹ́ kí n wo inú èrò rẹ, jẹ́ kí n sìn ọ́ délé, jẹ́ kí n wo inú ẹrù rẹ. Bí ẹ̀mí Ọlọ́run ti rin wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lé o ti kọ̀ sílẹ̀, wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí o fi ẹ̀jẹ̀ rẹ̀, kí o fi wẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni ọ́ ló ń sọ pé kí o wọlé. Bí o bá sì ti ń wọlé ni Ọlọ́run ń sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí, ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè, ó sì fi fún ọ pé kí ni o fẹ́. Ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba Ọlọ́run, iyàrá ti ìpèsè, iyàrá ti ọmọ, iyàrá ti àlàáfíà, iyàrá ti ayọ̀, iyàrá ti ìbùkún oríṣiríṣi, ni ó fi hàn wípé èwo ni o fẹ́ nínú rẹ̀. Ni ó sọ pé mò ń fẹ́ èyí, mò ń fẹ́ èyí, mò ń fẹ́, ó ní kí o béèrè ni. Bí o bá ti ń béèrè, gbà tí o ti jẹ́ ẹni ìbùkún, bẹ́ẹ̀ ni ó ń jẹ́ tirẹ. Àìmọ ọ̀nà ìbùkún Ọlọ́run ni a kò ṣe ní ìbùkún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkẹta, ó ní láti ìgbà náà tí a ti rí ọ̀nà ìbùkún yìí, ó ní ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. o wa so fun ani ese ikerin oni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won dabi iyangbo ti afefe nfe lo afefe aisan o ngba won kaakiri afefe aseri o ngba won kaakiri won dabi iyangbo bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti a gbin ijileja ojo le ro iku omi le de awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada bi ji ti le wu ki o ja to bi iponju ti le po to ni arowo to won ni agbegbe won awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada won ma tinu ibuku kan lo sinu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu oni ti won ori be o oni won adabi iyangbo ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo bẹẹni awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni a se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni jakobo ori karun jakobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni ejewo ese yin fun ara yin eyin so fun awe pe bi o ba ti se iyawo re bi o ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wipe o se olanu wipe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o n baja ki o ba won laja ejewo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ti adura olododo n se li agbara pupo ise ti adura olododo n se li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki o pin si meji ni waju mose adura olododo on lo je ki mana ki o ma sokale ni ojojumo fun awon mo israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki elija ki o le so wipe ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta wonyi ise ti adura olododo n se li agbara pupo bi o ba je ki olorun ki o mo ona re gege bi olododo ti a fi eje jesu kristi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo job ori ikokanla job ori ikokanla o n so fun wa ona lati si ilekun nibi ti ibukun wa nibi ti o wa Jobu ori kọkànlá láti ẹsẹ̀ ìkẹtàlá bí ìwọ bá tún ọkàn rẹ ṣe tí ìwọ sì náwó rẹ sọ́dọ̀ rẹ bí ó bá ti náwó sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà káwọ́kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà ó ní nísinsìnyí kí o yí padà kí o kọjú sí olúwa bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà olè tí o ti ń rìn ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe tí ìwọ sì náwó rẹ sọ́dọ̀ rẹ bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ mú kúrò sí ọ̀nà jíjìn réré má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè lẹ́ẹ̀ni àbàwọ́n àní ìwọ dúró ṣinṣin ìwọ kì yóò fi bẹ̀rù nítorí pé ìwọ ò gbàgbé òṣì rẹ ṣe bí ohun tí a ń fẹ́ nìyẹn àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ́ òṣì rẹ̀ ṣé ó wà ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ ìwọ ò sì rántí rẹ bí omi tí ó ti ṣàn kọjá lọ ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gángan lọ bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ò dàbí òwúrọ̀ ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ ọlọ́run ó ṣó lé ọ ni tàbí àjẹ́ ń lé ọ tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀ tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ àìríṣẹ́ ṣe ni tàbí ó ń pawó sí ajáde àpò tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ ohunkóhun tí ó wù kí ó jẹ́ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ mọ́lẹ̀ nísinsìnyí àwọn ẹlòmíràn bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀ bí ìṣẹ́ bá ń ṣe wọn bí ayé bí ó bá ń lé wọn bí ìyá bá ń jẹ wọn wọ́n máa sá fún ọlọ́run wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀dà kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀ ó ṣe é ṣe nígbà tí ó ń ronú pọ̀dà kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọ́ kó ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀ má wo èyí nì dúró ti olúwa kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́ kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí ọlọ́run tí ó ti dúró ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ mo sì mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run kì í yẹ̀ ìlérí rẹ̀ kì í ṣàkí ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ò dàbí òwúrọ̀ ìwọ ò wà láì léwu èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ a máa sá ẹni tó wà láì léwu nìyẹn oṣù a máa rí ọ a máa sá ó ní wọn ò wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo wọn ò sá ní ìgbà méje ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run tí o sì ṣí i nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ ìwọ ò wà lé àìléwu nítorí pé ìrètí wà fún ọ má ṣe sọ̀rì tínú kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso rárá bí o tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé ìgbà báyìí ni ó yẹ kí o kú ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí ó sọ pé ìrètí wà fún ọ bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bo le owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi le ode bi o ba dabi eni wi pe gbogbo nti o nse ni ko ni aseyori ni o ko ni yori si rere o so wi pe bi o ba je mu kokoro ti an fun o ni asale yi ti oronupo ada to si ni ki eje jesu ki o we o ni ireti wa ani iwo ri ile re wo iwo ri ile re wo iwo si simi le alaafia iwo si dubule pelu ki yo si seni ti yo deruba o ani opo eniyan yo ma wa oju rere re ya pari eko wa pelu kronika keji ori keje ese kerinla bi awon eniyan mi ti an pe oruko mi mo ba re ara won sile bi o ba gberaga bi o ba fe bi o ba so wipe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti ma nlo si ile esin o pe ti mo tin ka bibeli gbogbo e ti won ti le nso yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alai ni eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun o so wi pe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo wi pe awon elomiran won mo ti won pe ni adura bi a ba gbadura o sese ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti bale je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon won yi ti won gbadura lowo lati gbadura pelu ironupo ada ti won ko ese won sile o sese ki awon elomiran ki won ma gbadura soke olorun dariji mi olorun je ki ri ibukun re bi oni se be mo bi oni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje jesu we okan mi o sese awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe ah ah ah aseju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile bank ile ifowopamo si mo fe gbowo ti awon eyan ti won ro siwaju e ti won fe gbowo saju e tori wipe ah awon to nko siwaju won ma tile kun won mi bi laarin kankan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi o ti ri se o so be o lo si factory o bebe won wa siwaju olorun o wa dake o wa so pe eh bo ba fe buku mi a ri mi nbi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironupo adada ni mo fe sireku ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni igba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibuku patapata lati orun tori pe nisisin bi a se soro yi olorun setan lati si fere se orun lati da ibukun le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni ojurere bo ba tun sin ode ibi adura o je le pada o je ni kuro leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu boada lati wo oju olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onu pe wada ni a fi si le kun orun rere eyi ni ibukun fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi di rere bi eje Jesu Kristi we mi ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronú pé wọ́dà jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá orúkọ Jésù Kristì Olúwa wa ni orúkọ Jésù Kristì Olúwa wa ni orúkọ Jésù bí o bá mọ̀ wípé o ṣe tán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí o wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀ na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà tí o bá jẹ́ wípé ní tòótọ́ láì sí ọkàn àgàbàgebè láì sí ọkàn tí ó ń ṣiyèméjì bí o bá jẹ́ pé ní tòótọ́ tọkàntọkàn tinútinú ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ ọlọ́run kí o wọ inú ọkàn rẹ mọ́ níbi tí o wà mo fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè èyí ni òfin sọ wípé ìsopọ̀ tí o wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já eti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Christi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbese aye mi ki o de otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba olorun gbo so fun olorun wi pe mo gbagbo pe o ti dariji mi mo si gbagbo wi pe lati oni lo emi ati ese a oni nkan kan lati se mo gbagbo wi pe eje Jesu Christi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu ri lati oni lo mo se ipinu lati ma ri ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe olorun ti deriji mi ni oruko Jesu Christi oluwa wa
1: amen
0: baba adupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun olorun a si dupe wipe esu to ma je ki o ri eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ni anfani yi lati wa nihin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu
1: amen
0: iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibukun re won bere fun idariji fun idalare fun iwenumo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun eje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji
1: amen
0: shanu
1: amen
0: ko awon ese won lo patapata
1: amen
0: adupa o wipo o ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe kenikeni ninu wa ke ma tun se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wi pe ati gba ni asare ni oruko Jesu nisisin ya nbebe wi pe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le isun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu tin le ti aisan fi ti o fi ara re se ibugbe abe wi pe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo ni keni ti o ni irora tabi aisan ni ago ara re nisisin yi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won laada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma npa ina ofa eni bini a fi sami si onikaluku won lara a be o wi pe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de sisin yi ewe won ore omo nku mo won lowo won sin padanu owo won abe o wi pe awon adanu won yi ba wa da won duro ni oruko Jesu adupe po ti se adupe po ti gbo ti wa adupe pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibukun re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba okan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje Jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa adupe po ti gbo ti wa adupe po ti dawon adura wa ni oruko Jesu Kristi Oluwa wa.

gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìrètí tí ẹ fún gbogbo àwọn onígbàgbọ́ wípé lọ́jọ́ kan ìpè yóò dún, a ó sì gbé àwọn àyànfẹ́ sókè, a ó mú wọn kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà nísinsìnyí, a ó sì máa bá Jésù gbé, a ó rí i lójúkojú, a ó sì lè bá sọ̀rọ̀ lójúkojú. Bàbá, fún irú ìrètí tí ó ní ògo bí èyí, a ń bẹ̀bẹ̀ wípé kò sí ẹnikẹ́ni nínú wa, yálà nípa ìjáfara tàbí nípa ìfọsẹ́yìn tàbí nípa ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, kò sí ẹnìkan nínú wa tí yóò pàdánù irú ìrètí ológo báyìí ní orúkọ Jésù. A mọ̀ wípé ìgbà náà ń kù fẹ́rẹ́fẹ́, a sì mọ̀ wípé kì yóò pẹ́ tí ó fi ṣí wa lọ́wọ́ láti wá ṣírò àti láti wá jìhìn ohun tí a ti ṣe nínú ara. À ń bẹ̀bẹ̀ wípé yálà lóòrọ̀ ni tàbí lọ́sàn-án tàbí lálẹ́, ní ìgbàkigbà ìpè dé bá wa lẹ́nu iṣẹ́ ni tàbí nínú ilé ìsìn tàbí níbikíbi tí ó ti lè dé bá wa. À ń bẹ̀bẹ̀ wípé kí ó má dé bá wa gẹ́gẹ́ bí aláfara. Ó ṣeéṣe pé ó jẹ́ ọjọ́ tí ẹnìkan ti ṣẹ̀wá, ó ṣeéṣe kó sì jẹ́ ọjọ́ tí inú wa ń dùn, ó ṣeéṣe kó jẹ́ ọjọ́ jíjẹ mímu àbí ọjọ́ tí ó kù díẹ̀ kí nǹkan tó. À ń bẹ̀bẹ̀ wípé ní ìgbàkigbà, ní àkókò kí àkókò, irú ipò kípò tí a lè wà, à ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù kí ó ṣe wá ní ẹni tó múra sílẹ̀. Ẹ má ṣe jẹ́ kí a pàdánù. Irú ìpè tí ẹ fi pè wá, tí a sì fi súnmọ́ ọ̀dọ̀ yín, à ń bẹ̀bẹ̀ wípé ní irú ọjọ́ yìí tí a ó ṣe wá lógo, ẹ má jẹ́ kí a gbàgbé sùn kọjá ire wa. Bí a sì ṣe ń wo ọ̀rọ̀ rẹ nísinsìnyí, kọ ọ̀rọ̀ yìí sí tábìlì ọkàn wa, kí a máa ṣẹ́ṣọ lórí rẹ̀, kí ọ̀rọ̀ yìí kí ó sì máa ṣẹ́ṣọ lórí wa. Ṣe wá pé, kí o sì ṣe wá yẹ, kí a sì jẹ alábàápín pẹ̀lú àwọn ènìyàn mímọ́. A dúpẹ́ pé o ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. À ń ṣe àyẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí a ti kọ lórin, èyí tí a sì ti fi ìgbà púpọ̀ ronú nípasẹ̀ rẹ̀, èyí tí àwọn onígbàgbọ́ tí wọ́n ń retí pé bí a ṣe jẹ́ onígbàgbọ́ ajagun nísinsìnyí, kí Ọlọ́run kí ó ṣe wá ní olóríire láti jẹ́ onígbàgbọ́ aṣẹ́gun ní ọjọ́ náà. Èyí ni ìrètí gbogbo àwọn ènìyàn Ọlọ́run àti àwọn onígbàgbọ́ láti ìgbà tí ìgbàgbọ́ ti ìhìn rere tí ó ti tẹ̀ wọ́n lọ́wọ́. Jésù sọ nǹkan nípa ìpadàbọ̀ rẹ̀, àwọn apostẹ́lì pẹ̀lú wọn kò sì mú ẹnu kúrò ní ọ̀rọ̀ kan yìí wípé kí onígbàgbọ́ kí ó máa múra sílẹ̀, nítorí pé Olúwa wa tí ó jẹ́ olùgbàlà lónìí, tí yóò jẹ́ olùdájọ́ ní àkókò tó ń bọ̀, wípé Olúwa wa yìí kì yóò jáfara,
bi o tile je wipe awon eyan ka si ijafara wipe o pe ti won tin wipe o nbo ko si de sugbon ikilo pupo wa fun wa wipe a ko gbodo sun a ko gbodo jafara ani lati wa ni imura sile wipe anreti oluwa wa nitori o pe o ya ni jesu nbo awon angeli papa won so nipa bibo re beni awon woli ti igba lai lai won ko sha e menuba iru akoko ti a fe menuba ni role yi gbati olorun tun shi joanu loju ti o ri fi han ohun ti n bo wa o tun je ki o di mimo fun wa wipe jesu n bo a bere lati ileri ati aso tele ti jesu kristi to se fun wa ti a si fi pamo fun wa ti o wa ninu oro olorun johanu ori ikerinla anka lati ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu ninu aso tele yi ti Jesu Kristi otito ona ati iye eni ti a ko ri iro tabi eke lenu re ni igba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso aso tele ti ko le yi pada ti ko le ye fun wa wipe ohun bo awon ti o nso fun ni igba ni oye ko ye won wipe o nlo sugbon bi o ti nso fun won wipe ohun lo beni o tun te mo won leti wipe bi ohun ba lo ohun tun pada bo nitori wipe won ti gbo alaye lori wipe o nlo bi o ti le se wipe ko ye won dara dara okan won daru o wa nso fun won wipe bi won ko ba gbe igbesi aye eni ti ko ni ireti ko ye ki okan won daru bi ki ba se wipe ki a je ki a mu ki a ku nitori a ko mo ti o nbo le ola ko ye ki okan won ki o daru bi ireti won bi o ba si ninu ohun afowoba file ti o wa ninu aye gege bi ohun ini tabi dukia pe bi o ba je pe gbogbo ireti won ohun igba esisin yi lo wa ko ye ki okan won ki o daru nitori bi a ba ti bi enikeni sinu aye abi sinu wahala abi sinu ko ma lo ko ma bo ko ma fa nkan ki won le tora won o si sese fun elomiran titi ojo aye re yo fi dopin ko fa ko ma tora won eni to ba si se iru ise be to se wahala
ti o si ere to wa ile lati gbe sugbon ti o si ibi isimi to sise sugbon ti o dabi eni wipe akojo wa ti o gba eyan ti o gbianju pupo lati je igbadun ti o ni sugbon akoko ti ibagbadun re ni afefe iji aye o gba won lo idaru okan ati iporuru okan o ma nwa sugbon Jesu Christi ti o mo wi pe bi ati igbadun aye na akoko ti a ni ninu aye iwon ba 70 odun ti a ni lo won o to nkan

rẹ àti fún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn nínú Hebrews orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún. Hebrews orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún. Ó sì fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin. Ó ń sọ fún wa ní wípé nígbà ayé òfin, nígbà ayé májẹ̀mọ́ láéláé, ó ní ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù. Ní àkókò náà, ìbàjẹ́ olórí àlùfáà fúnra rẹ̀, ìbàjẹ́ àwọn ọmọ Léfì, ìbàjẹ́ àwọn ọmọ Ísírẹ́lì, bí wọ́n bá dẹ̀ṣẹ̀ sí Ọlọ́run gbogbo wọn pátá, ni a ń bèrè lọ́wọ́ wọn wípé kí wọ́n mú ẹ̀jẹ̀ ẹran tí a pa wá, tí yóò jẹ́ àrọ́pò wọn, ẹ̀jẹ̀ tí a ó fi ṣe ètùtù fún wọn. A tilẹ̀ sọ fún wa wípé kì í ṣe àwọn ènìyàn nìkan, ṣùgbọ́n àwọn ohun èlò tí ó wà ní ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ni a fi ẹ̀jẹ̀ ẹran ni a fi ṣe ìyàsọ́tọ̀ ìwẹ̀nùmọ́ wọn, kí ohun tí a ṣe lórí àwọn pẹpẹ yìí kí ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Èyí ni a fi ń sọ fún wa wípé ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo àtènìyàn àtohun èlò ni a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láì sí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì. Èyí sọ fún wa wípé láì jẹ́ wípé a gba ẹ̀jẹ̀ Jésù, a gbà á gbọ́. Ohun tí Jésù ṣe lórí igi àgbélébó, a gbà á gbọ́. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀ kì yóò sí ìdáríjì. Ẹsẹ̀ tí a máa ń kà lọ́pọ̀ ìgbà ó yẹ kó yé wa nínú Jọ́hánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje àti ìkẹsàn-án. Ó ní ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù, kò sí nǹkan míì. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó ní bí àwa bá wa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodoli òun, láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Àǹfààní wà fún ẹnì kọ̀ọ̀kan wa lónìí láti ní ìwẹ̀nùmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó dájú wípé bí o bá wá sọ́dọ̀ Olúwa, yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù lágbára tó bẹ́ẹ̀ láti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ẹ̀jẹ̀ Jésù lágbára tó bẹ́ẹ̀ láti ṣe ìwẹ̀nùmọ́ ìmúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbogbo àbàwọ́n, gbogbo ẹ̀gbin, gbogbo àléébù, gbogbo àbùkù tó wà ní ìgbésí ayé rẹ. Kò sí ọṣẹ àbòfọ̀ kan láyé tó lágbára tó sì nípa tó ẹ̀jẹ̀ Jésù Kristi. Pẹ̀lú ìbùwọ̀n ẹ̀jẹ̀ náà lẹ́ẹ̀kan ṣoṣo, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ni Ọlọ́run yóò wẹ̀nù. Ọlọ́run yóò dá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, yóò dà wọ́n sínú òkun ìgbàgbé rẹ̀. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ náà kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ìbá ṣe ẹ̀ṣẹ̀ àìgbọràn, ẹ̀ṣẹ̀ àgbèrè ni, tàbí ẹ̀ṣẹ̀ panṣágà, tàbí ẹ̀ṣẹ̀ olè jíjà, tàbí ẹ̀ṣẹ̀ fàyàwọ́ ṣíṣe, tàbí ẹ̀ṣẹ̀ jìbìtì, tàbí ìwà ìbàjẹ́ gbogbo. Ó ṣeéṣe kó jẹ́ ìjà jíjà, sìgá mímu, igbó mímu, ọtí mímu, tàbí tẹ́tẹ́ títa ní tirẹ. Ó ṣeéṣe kó jẹ́ ìbọ̀rìṣà. Ó sì ṣeéṣe kó jẹ́ wípé òrìṣà tirẹ ní àwọn òkú ẹ̀gbẹ́ tí ó sọ wípé o máa yí ẹ̀yìn wọn padà. Ó sọ àgbà ilé tí ó ti kú, ó sọ wọ́n di òrìṣà tí a ń sin, ó sọ wọ́n di òrìṣà àkúnlẹ̀bọ. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ni Ọlọ́run fẹ́ dáríjì ọ́. Bí o bá lè wá sí ẹsẹ̀ àgbélébó lónìí pẹ̀lú ìgbàgbọ́ rántí wípé o ti kú fún ọ kí o bá lè ní ìyè, a dá a lẹ́jọ́ kí a lè dá ọ láre, a kàn ọ́ mọ́gi kí a lè tú ọ sílẹ̀. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti gbà ọ́ là lọ́fẹ̀ẹ́. Bí o bá wá, bí o bá gbàdúrà, bí o bá tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run, yóò fún ọ ní ìgbàlà, yóò sì fún ọ ní ìṣẹ́gun, ó sì lè wà pẹ́ títí pẹ̀lú Ọlọ́run ní ayérayé. Nísinsìnyí bí o ti lọ láti gbàdúrà, Ọlọ́run rán wa létí pé kí a wò ó. Ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ, bí o bá fẹ́ kí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, dìde lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó o ti dá, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti kó ọ lẹ́rú, tó kó ọ lẹ́rù, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó di ẹrù wúwo sórí rẹ wípé o ń fẹ́ kí Ọlọ́run kí o mú o kúrò, rántí wípé ẹ̀jẹ̀ Jésù lè àti ta sílẹ̀. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rè yín kọjá. Ó sọ fún wa wípé bí a ti gbé ejò sókè ilé aginjù, bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè, wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má baà ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Ó ní èyí ni ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀, ó ní ẹ̀jẹ̀ yìí ni ti májẹ̀mú titun fún ìmúkúrò.
ọpọlọ ẹṣẹ ọpọlọpọ kan o ni awa o se la awa o se bo awa o se kuro ninu idajọ ọlọrun bi a ko ba na ni iru igbala nla bi eyi o ni ki o ke pe ọlọrun o setan lati gba wala o ni enikeni ti o ba wa sodo mi emi ki o taanu bi o ti wo ki o ri gbadura ke pe oluwa awon ese ti o wa ni igbesi aye re omi oni bi aba dake tarawa ba wa dake bi aba bo ese mole a o le se rere sugbon bi aba jewo bi aba ko sile oni nigba na ni a o le ri anu olorun gba se o fe anu olorun se o fe igbala tooto se o fe ki amu gba sere kuro se o fe ayo igbala olorun se o fe iwe nomo lati oke wa oni ki oke pe oluwa kepe oluwa nitori wipe Jesu Kristi ti ku fun enikookan wa ki o ba le mu ese wa kuro jewo awon ese re ma bo won mole o jewo awon ese re o sese ko je ese agboran o sese ko je ti agbere o sese ko je ti ikobirin jo o sese ko je ti panshaga o sese ko je wipe ti rope pani o sese ko je ti ijajija tabi ole jija tabi fayawo o sese ko je wipe ji oni jibiti ni o iwa ibaje okuro ninu aye re o si n lo sile isin o n so fun a wipe igbala olorun o ma n gba ni kuro lowo ese oni bi enikeni ba wa ninu kristi o di eda titun ohun atijo won ti koja lo kiyesi gbogbo won di otun se igbesi aye re ti di otun abi o se wa ninu ese sibe sibe abi o je ikan ninu awon aborisa ikan ninu awon tin tatete ikan ninu awon ti o so oku agba ile di orisa se o je ikan ninu awon ti o je wipe o ma nje bo kaakiri o nse sahara fun awon orisa oni ki o je wo fun olorun ki o je wo fun olorun bo je siga bo je oti bo je awon nkan won lo ti ku oleru oni ki o je wo fun olorun ki a ba le dariji o ki igbala olorun isodotun iwenumo agbara ma lo ma se dese mo ki o le wo inu aye re gbadura la inu re ki o gbadura ki o so fun olorun we pe o n fe ki igbala tooto igbala ti mu ni lati aye lo si orun ki o je ti re

rí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi ohun tí ọlọ́run béè lọ́wọ́ ni pé nísinsìnyí kí a lọ sí orí ikún wa mi ò ní kí a jókòó mi ò ní kí a dìde kí a lọ sí orí ikún wa kí a sọ fún ọlọ́run pẹ̀lú ìkérora kí a sọ fún ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ kí a sọ fún ọlọ́run pẹ̀lú ọkàn tí ṣàfẹ́rí ọlọ́run kí a sọ fún ọlọ́run wípé ọlọ́run ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń dárúkọ rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń tẹnumọ́ mo fẹ́ kí àwòrán ọlọ́run ìwà ọlọ́run mo fẹ́ kí ó wà nínú ọkàn mi mo fẹ́ jẹ́ bí ẹni bí ti inú ọlọ́run lọ sórí ikún rẹ̀ sọ fún ọlọ́run o mọ bí jésù kristo ṣe gbàdúrà ní òkè gẹtsimani o mọ bí ó ṣe fi ìkérora gbàdúrà o mọ bí ó ṣe fi omijé gbàdúrà o mọ bí ìwà ya ẹ̀jẹ̀ àdúrà yìí tí ó jẹ́ kí ìró ẹ̀jẹ̀ kí ó máa kán láti ara rẹ̀ o lè sọ fún ọlọ́run bẹ́ẹ̀ o mọ bí jacob bí ó ti dúró ti angẹ́lì nì tó sọ pé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ bùkún mi o lè sọ fún ọlọ́run bẹ́ẹ̀ o lè sọ wípé èyí ni ogún tí mo ń fẹ́ èyí ni ohun ìní tí mo ń fẹ́ èyí ni ohun tí ó wùn mí jù ní ìgbésí ayé mi wípé kí ìwà mi kí ó di mímọ́ kí ọ̀rọ̀ mi kí ó di mímọ́ kí ìrìn mi kí ó jẹ́ mímọ́ kí àwọn ayé yìí ìbàjẹ́ ayé yìí ìrìn ayé ọ̀rọ̀ ayé ẹ̀ṣẹ̀ kí wọn kí ó kúrò nínú ọkàn nínú gbogbo tí mo ń ṣe o lè sọ fún ọlọ́run èwo ló ń dúró ṣe o lè kúnlẹ̀ o lè gbàdúrà o lè ké pe ọlọ́run o ṣàfẹ́rí ọlọ́run ó ní èyí ó ṣàfẹ́rí mi ẹ ó sì rí mi nígbà tí ẹ bá fi gbogbo ọkàn yín wá mi sọ fún ọlọ́run gbàdúrà sí ọlọ́run jésù kú fún ọ lórí igi àgbélébù ó fẹ́ kí o bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ó fẹ́ kí o di ti ọlọ́run ó fẹ́ kí o ní ìwà mímọ́ ó fẹ́ kí o ní ìsọdi mímọ́ bí o bá tí ní ìgbàlà béèrè fún ìgbàlà pè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ sọ fún ọlọ́run wípé kí o fún ọ ní oore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ ènìyàn ọlọ́run àti bí o bá sì ti ní ìgbàlà kí o sọ fún ọlọ́run wípé o fẹ́ ní ìsọdi mímọ́ títí ọlọ́run yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ̀ yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ̀ tí o gbogbo nínú rẹ̀ ní ìgbésí ayé rẹ̀ tí yóò fi yí padà pátápátá tí ó jẹ́ ti ọlọ́run kí gbé pé ọlọ́run sọ fún ọlọ́run wípé ìwà mímọ́ yìí òun ní ẹ̀dùn ọkàn rẹ̀ o sì fẹ́ jẹ́ tirẹ̀ títí o sì fẹ́ jẹ́ tirẹ̀ nínú ìwà nínú ìṣe nínú èrò nínú ìrìn nínú gbogbo o fẹ́ jẹ́ ti ọlọ́run kí pé ọlọ́run ó dájú wípé yóò ṣe fún ọ.

orin ìkọkàndín ni ogóje 139. Olúwa, ìwọ ti wá dí mi, ìwọ sì ti mọ̀ mí, ìwọ mọ ìjókòó mi àti ìdìde mi, ìwọ mọ èrò mi lé ọ̀nà jíjìn réré, ìwọ yí ipa ọ̀nà mi ká àti ìbúlẹ̀ mi, gbogbo ọ̀nà mi sì di mímọ̀ fún ọ, nítorí tí kò sí ọ̀rọ̀ kan ní ahọ́n mi, kíyèsí, Olúwa, ìwọ mọ̀ pátápátá, ìwọ sé mi mọ́ lẹ́yìn àti níwájú, ìwọ sì fi ọwọ́ rẹ lé mi, irú ìmọ̀ yìí ṣe ohun ìyanu fún mi jù, ó ga, èmi kò lè mọ̀ ọ́, níbo ni èmi ó gbé lọ kúrò lọ́wọ́ ẹ̀mí rẹ, tàbí níbo ni èmi ó sáré kúrò níwájú rẹ, bí èmi bá gòkè lọ sí ọ̀run, ìwọ wà níbẹ̀, bí èmi bá sì tẹ ẹní mi ní ipò òkú, kíyèsí, ìwọ wà níbẹ̀, èmi ìbámu ìyẹ apá òwúrọ̀, kí èmi sì lọ jókòó níhà òpin òkun, àní níbẹ̀ náà ni ọwọ́ rẹ yóò fà mí, ọwọ́ ọ̀tún rẹ yóò sì dì mí mú, bí mo bá wí pé, ǹjẹ́ kí òkùnkùn kí ó bù mí mọ́lẹ̀, kí ìmọ́lẹ̀ kí ó di

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá ò ní padà. Bí àwọn ẹlẹ̀sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ wípé aláàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipò ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́.

gbàgbọ́ rọ̀mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pín ìyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀

fún olóore ọ̀fẹ́ kó o bá lè jẹ́ olóòótọ́, kó o bá lè forí tì í títí dé òpin olúwa. Díẹ̀ hali àwọn tí a ó gbàlà sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn agbo kékeré yìí, nínú àwọn díẹ̀ tí a ó gbàlà tí wọ́n ó bọ́ lọ́jọ́ ìdájọ́, tí wọ́n ó bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé, tí wọ́n ó bọ́ lọ́wọ́ inú iná ọ̀run àpáàdì, tí wọ́n ó wà pẹ̀lú Ọlọ́run ní ọ̀run rere títí láéláé. Sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró láti forí tì í títí dópin, yóò sì ràn ọ́ lọ́wọ́.

0: nísinsìnyí le a máa wé ní ti Jákọ́bù àti ní ti Ísírẹ́lì ohun tí Ọlọ́run ṣe. A ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí àfọ̀ṣẹ, gẹ́gẹ́ bí pé ẹnìkan gégun fún wọn, tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀, tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọ́n níbi, wípé kò sí àfọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọ́n lára, nítorí wípé Ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí Ọlọ́run fún wa, ààbò tí Ọlọ́run fún wa, oore tí Ọlọ́run ṣe fún wa. Èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà, tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọ lóògùn. Ṣùgbọ́n a jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyí wípé asán àti òmúlẹ̀ mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀. Nínú Jeremiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàlélógún, ó ní lótìítọ́ asán ni èyí tí ó ti òkè wá, àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga. Lóòótọ́ nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Ísírẹ́lì wà. Ohun tí Jeremiah ń sọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ sí orí òkè láti lọ rúbọ, láti lọ pẹran, láti lọ sin òrìṣà, láti rò wípé wọ́n tún ní ohun mìíràn tí wọ́n lè ké pè, tí ó lè ràn wọ́n lọ́wọ́, tí ó lè tú wọn sílẹ̀, tí ó lè dá wọn nídè, tí ó lè ṣàánú fún wọn. Ṣùgbọ́n Jeremiah wòlíì ń sọ fún wọn wípé lásán ni àwọn tí ó ń lọ sórí òkè ni wọ́n ń lọ sórí òkè, tàbí àwọn tí ó ń lọ sí pẹ̀tẹ́lẹ̀, tàbí àwọn tí ó ń lọ sí ìkóríta, tàbí àwọn tí ó ń lọ sí etí òkun, tàbí àwọn tí ó lọ ń ṣe ìrúbọ sí Ọlọ́run mìíràn, wípé àwọn nǹkan wọ̀nyí kò ní lè gbà wọ́n sílẹ̀. Agbára wọn yóò jẹ́ òtú bá ń tẹ́ ní ìgbésí ayé wọn. Wípé ṣùgbọ́n nínú Olúwa Ọlọ́run wa nìkan ṣoṣo ni ìgbàlà Ísírẹ́lì wà. Ò bá jẹ́ mọ̀ wípé ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìmúnidúró tàbí ìwòsàn wípé ó wà nínú Olúwa Ọlọ́run wa, o kò bá ti máa sákàkiri tọ àwọn òrìṣà lọ, nítorí wípé àwọn òrìṣà wọ̀nyí pẹ̀lú àwọn tí ó ń sìn wọ́n, wọn kò lè gbà ọ́ sílẹ̀. Nínú Isaiah orí kọkànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní, ìgbéni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Nígbà tí a ti pe àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú Íjíbítì, a ti jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé wọn kò tún ní ohunkóhun láti ṣe ní Íjíbítì mọ́. A jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé ìbùkún wọn àti ìrètí wọn kò sí ní Íjíbítì, bí kò ṣe nínú ilẹ̀ ìlérí níbi tí Ọlọ́run pè wọ́n lọ. Ṣùgbọ́n ó ṣe ní láàánú, ó sì yanilẹ́nu púpọ̀ wípé àwọn wọ̀nyí tí a ti gbà sílẹ̀, àwọn wọ̀nyí tí a ti mú jáde kúrò nínú Íjíbítì, wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, wọ́n ń wá ìrànlọ́wọ́. Èyí ni wòlíì Aisa fi ń sọ fún wọn ọ̀rọ̀ láti ẹnu Olúwa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Ó máa ń kọni lóminú nígbà tí a bá rí àwọn ènìyàn tí wọ́n ń wá sí ilé ìsìn báyìí, tàbí àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí oore Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí ìgbàlà Ọlọ́run, àwọn tí wọ́n mọ iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe nípa gbígbanilà, nípa sísọni di mímọ́, nípa fífi agbára ẹ̀mí Ọlọ́run kúni, nípa dídá àwọn òǹdè sílẹ̀, àti nípa títú gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ tí ó ti deni tẹ́lẹ̀tẹ́lẹ̀, àti nípa àrùn kògbóògùn tí Ọlọ́run máa ń wòsàn níhìn-ín, ó máa ń yanilẹ́nu, ó sì máa ń kọ wá lómi inú láti rí àwọn tí wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí àwọn tí ó wà nínú ayé, àwa tí a ti gbà kúrò nínú ayé, àwa tí a ti gbà kúrò lọ́wọ́ àwọn òrìṣà, àwa tí a ti mú kúrò nínú ìbọ̀rìṣà tí ó wà nínú ayé, kí a tún rí ẹni tí ó sọ wípé òun jẹ́ onígbàgbọ́, ẹni tí ó di àtúnbí, kí ó tún máa ní èrè ìbejì nínú ilé, tàbí kí ó tún dàbí ẹni wípé ó lọ ń bá àwọn ẹlẹ́bọ lóògùn ní Aginjù, tàbí ní ibi tí wọ́n ti ń ṣe ìbọ̀rìṣà wọn, tàbí kí a tún máa rí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n tún ń tẹ́jú ilé káàkiri, ni wọ́n tún ń wá ẹnìkan tí ó lè fúnni lọ́mọ, ẹnìkan tí ó lè fúnni níyì, tí ó lè fúnni nítọ̀hún. Eyi ni oro Olorun so fun wa wipe egbe ni fun awon ti o so kale lo si Egypt ti won ngwa iran lowo nibi ti ko si iran lowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si gbeke le elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa nigbati abari eni ti o so wipe ati gba nkuro ni Egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si Iborisha o je wipe iru eni be o ti ko Olorun alaye sile o ko eni mimo Israel sile o ko igbala ti Jesu Christi se lori igi agbelebo o ko sile bi abari eni keni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wipe o tun lo nse irobo o tun lo si ikorita o tun lo si awon atonije woli eke o tun lo si odo awon ton ma so wi pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se ton abi awon ton ma so wi pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni gbese aye re tabi awon ajalu ti o nde ba o to nde ba wi pe awon kan won yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti nkepe Oluwa ti o ti moruko Jesu Christi Oluwa ti o ti nwe ninu eje Jesu Christi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu Olorun o ti so awon kan wonyi nu o si di eni ti ko ni igbala Olorun ninu okan re o ti Olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbekele ohun ni toto bi a ba fe gbekele ohun ki a ko Iborisha sile nitori wipe eni ti o ba wa ninu Iborisha ki o le ri oju Olorun ki o si le je anfani ti awon omo Olorun je ki a wo Korinti kini ori kefa ese ikesan Korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba Olorun oni bi ati nka bibeli to yi se akoti mo wipe awon alaise oto ki yo jogun ijoba Olorun oni bi ati nsomo Olorun to ti an wa si lesi to se akoti mo wipe alaise oto ki yo jogun ijoba Olorun gege bi iwa Olorun ti a mo gege bi isesi Olorun ti a mo gege bi ati mo wipe Olorun je eni mimo o si je olooto se akoti mo wipe alaise oto ki yo jogun ijoba Olorun oni ki a ma se tan yin je o ki se awon agbere tabi awon aborisha se ori fun ara re wipe awon aborisha papa won ko leto si ijoba Olorun oni ki a ma se tan ara wa je ki awa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wipe ki se awon aborisha ni yo le jogun ijoba Olorun ninu Korinti kini kan na ninu ori kewa ese ikerinla o nso ojuse ti ani lati se o nso fun wa wipe bi a ba ti nse Iborisha ohun ti ani lati se ni wipe ki a ko Iborisha sile ki a kepe oruko Oluwa ninu Korinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun Iborisha wipe ironu po wada ni o ye elese ironu po wada ni o ye Aborisha ironu po wada ni o ye eni ti o nse agbere ironu po wada ni o ye eni ti o nre opin Olorun koja oni nitori na bi a ba nfe itoni Olorun bi a ba nfe itoju Olorun bi a ba nfe aabo lati odo Olorun bi a ba nfe ki agbara ti o wa ninu oruko Jesu ki o je fun wa bi a ba nfe ki agbara ti o wa ninu eje Jesu ki o je ti wa bi a ba nfe ina emi mimo ki o ma jo ninu wa ati layika wa bi a ba nfe ki agbara Olorun ki o ma le ota ki o ma le esosa ni igbesi aye wa oni o ye ki a ko Iborisha sile nitori na eyin olufe mi e sa fun Iborisha bi a ba nso nipa ironu po wada kuro ninu Iborisha ati kuro ninu awon ese ti a n da ironu po wada yi yo fa awon nkan miran lese pelu wo ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun lati ese ikejidinlogun si ikokandinlogun opo awon ti won gbagbo si wa won jewo won si fi ise won han opo awon ti o gbagbo won wa awon won yi ki se awon ti o so wi pe won gbagbo ni ikoko ti won ko le darapo pelu awon omo olorun awon won yi ki se awon ti won so wi pe won gba oruko Jesu Kristi gbo sugbon ti won ko je ki amo wi pe onigbagbo ni won je ni igboro o so wi pe opo awon eniyan won yi ti won gbagbo ni toto won wa won jewo won si fi ise won han ki si se die ninu awon ti n se isekuse li oko iwe won jo won si dana sun won loju gbogbo eniyan won si shiro iye won won si ri o je egba medogbon iwon fadaka on ti anje ki o ye wa nihin ni wipe lese kese ti awon won yi gbagbo won se ohun ti o wu ni lori won se ohun ti o fi han wipe won ti gbagbo ni toto kini won se awon ti o ti dabi alalopa yi da ninu won awon ti o ti dabi eni wipe won se isekuse tabi isekuse ninu won awon ti o ti dabi eni wipe awon ohun ikoko ni won ti gbekele tele tele awon agbara okunkun ni won ti gbekele tele tele awon aso awon iwe awon nkan ti o jemo iborisha tabi alopaida ni igbese aye won won ko won wa bi o ti le je wipe opo owo ni won fi ra won gba ti won siro won won ri pe won je egba medogbon iwon fadaka sibe sibe won ko fi nkan won yi tore fun awon elomiran won ko ta fun awon elomiran won ko won jopo soju kan loju gbogbo awon eniyan won dana sun won bi o ba je wipe ni toto ni o ti ronupo ada ti o ko iborisha sile o daju wipe awon orisha ti o wa ni aye re tabi ti o wa ni ile re awon ose dudu awon nkan miran awon aso ti o ti gba ni ile awon woli eke tele tele awon turari awon abela tabi awon talisman awon nkan miran e ti o nso mo de e to nso mowo e to nde morun e to ngbe kakiri ninu apo gbogbo nkan wonyi patapata ati to wa labe pilo ati to wa labe ibosun re gbogbo nkan ni a o ko danu bi a ba ti di onigbagbo toto oni ki se die ninu won le o wa ti won fi awon ise buburu won awon ise okunkun ti o wa le owo won ti won koju le ti won si fi han we pe ni toto li ati se ise iyanu ni igbese aye won kisi ni idi tabi kini abayori si awon kan won yi wo ese ogun be li oro Oluwa si ngbele si gidigidi o si gbele bi abale ko awon isa won isonu ti amu igbekele wa kuro ninu awon nkan san won yi awon nkan ti ki dani sile awon nkan ti ki gbanila bi abarunu po ada toto toto ti a se gba Jesu Kristi Oluwa gbo ninu okan wa ni aye wa yo ye pada bi aisan ba wa ni ago ara wa aisan yo lo bi abarin won wa mole le oru gbogbo nkan won yi ni o kuro patapata gbogbo Olorun gbo wi pe awa ti a ba je olooto si oro ti a nso won yi a o ri ami rere Olorun ni igbesi aye wa ni oruko Jesu je ki a mo wi pe bi a ba ti gba Jesu Kristi gbo ko tun si ise ibi ko tun si ofa lati inu aye ko tun si ota lati inu aye ko tun si oogun tabi majele ti enikeni le se si wa ti yo le se wa nibi nitori ninu Johanu kini ori kerin Johanu kini ori kerin lati ese ikerin eyin omo mi ti Olorun ni eyin omo mi an so fun wa awon ti o ti fi awon ti o ti da majemo pelu Olorun ti won ti ko ese sile ti won ko iborisha sile ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le an pe ni omo Olorun awon ti o ti ko isu ati ise re iborisha ati awon nkan ti o ro mo iborisha awon ti won ti ko sile awon le an pe ni omo Olorun awon ti won ti ko ilejo ile tete awon ti won ti ko ija jagidi jagan ibinu awon ti won ti ko sile awon ti won ti ko egbe kegbe ti won ba kaakiri tele tele awon ti won ti ko sile awon ti won ti ko ki a ma mu siga tabi ki a tun ma mu igbo tabi ki a ma da opolo ara wa ru awon ti won ti ko won sile awon ti won ti kuro ninu ise ibi ati ise okunkun aye yi
1: àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀ tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lè ẹ̀yin ṣe. Ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run, ṣe ò rántí ni? Nígbà tí àwọn ọmọ Ísíráẹlì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run, kò ṣeé ṣe láti fi wọ́n gégùn. Ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé àti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé ará ayé wọn ni wà sínú, wọ́n sì tàka sí wa wípé wọ́n ó ṣe wá níbi, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ni wá, bí a bá sinmi lé Ọlọ́run, tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ibikíbi tí wọ́n ti lè pàdé wa, lójú òpópónà tàbí ní ahéré tàbí nínú àlá tàbí ní ojú gbangba, àwa ni yóò ṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Bí àwọn onígbàgbọ́ tí ó dàbí ẹni wípé òye kò yé, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan àjẹ́, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan oṣó, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ní ẹ̀mí emèrè, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ti ó dàbí èṣù fún ara rẹ̀, wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tí ó ń ṣe ní àdúgbò, ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú, wọ́n á máa bẹ̀rù. Ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹnikẹ́ni, ẹnikẹ́ni lè halẹ̀, ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Fáráò ó pọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì? Ṣùgbọ́n ta ló ṣẹ́gun? Àwọn ọmọ Ísíráẹ̀lì ló ṣẹ́gun. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnessari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Ṣedraki, Meṣaki àti Abednego, ó fẹ́ gbé wọn sọ sínú iná? Ìhàlẹ̀ lásán ni. Nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run, kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa. Ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ. Ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè to agbára Ọlọ́run wò, bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o kọ àwọn ìbọ̀rìṣà àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀, bí o ti ń ké pe Ọlọ́run, Ọlọ́run yóò máa jẹ́ fún ọ. Bí o ti ń gbàdúrà, yóò máa gbọ́ àdúrà rẹ. Bí o tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Nínú Róòmù orí 16:20, ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ Sàtánì mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Ṣé o gba èyí ni gbọ́? Wípé Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé, Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì, Ọlọ́run tí ó gba Ṣedraki, Meṣaki àti Abednego sílẹ̀, Ọlọ́run tí ó dáàbò bo Dánielì nínú ihò kìnìún, wípé yóò tẹ Sátani mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́. Ta ni oṣó? Ta ni àjẹ́? Ta ni ẹlẹ́bọlóògùn? Ta ni àwọn tí ó ń káàkiri bí pidánpidán? Bí Sátani bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ, ó dájú pé àwọn wọ̀nyí tí wọ́n sọra wọn di ọ̀tá, tí wọ́n fara pamọ́ sínú òkùnkùn, tí wọ́n ń tafà sí ọ ní gbangba, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Bí o bá ti kọ àwọn nǹkan ayé búburú wọ̀nyí sílẹ̀ tí ó jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, Ọlọ́run yóò dáàbò bò ọ́. Bí àìsàn bá wà, yóò mú àìsàn kúrò. Bí ìbànújẹ́ bá wà, yóò mú kí ìbànújẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí àdìdè dúró. Bí o bá jẹ́ abọ̀rìṣà síbẹ̀, bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, bí o bá jẹ́ alágbèrè síbẹ̀, bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń lọ sílé sinimá káàkiri, bi o ba je ewo ni o si ma nse ife ku fe kaakiri ki o so fun olorun wi pe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wi pe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalopa ida ko ni lagba lori re oso ati aje ko ni lagba lori re bi o ba je ti olorun ni toto kepe olorun so fun olorun wi pe o fe je ti olorun ni toto esu ati awon me emewa re yo di atemole ni atelese re ko si si oyin ja ti a se si o ti o le pa o lara ko si oyin ja ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o kepe olorun yo ja gbogbo ide re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan wonyi sile bi agbere panshaga ifekufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan wonyi sile ki o le je ti olorun ni toto bi o ba si je olorun ni ti olorun ni toto o daju wi pe a o da o sile a o tu ide re a fa gbogbo ide ti o de o fa won ja eru ko si funi ti o je ti olorun eru ko si funi ti o gbagbo ninu jesu christi eru ko si funi ti o ti ko ese ati ise re sile eru ko si funi ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni eni ti n gbe inu re jesu christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlógun, bó bá wà ní kawọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́, gba Olúwa gbọ́, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe, àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

bọ́ nínú wọn. Ó ti bá wọn lára mu. Ó ti wọ inú èrò wọn. Ó ti wọ inú ọ̀rọ̀ ti wọn. Tí ó fi wá dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ ti wọn pàápàá. Nínú èdè Yorùbá, wọ́n máa ń sọ wípé bí ewé bá pẹ́ nínú ọṣẹ, ewé yìí pàápàá á di ọṣẹ. Èyí jẹ́ wípé àti ọṣẹ àti ewé a ò ní dá wọn mọ̀ yàtọ̀. Nítorí bẹ́ẹ̀, ohun tí a ń sọ ni pé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó ti wá sínú Èlíjà, ó ti ṣàṣàrò lórí rẹ̀, ó ti gbà á gbọ́, ó ti gbẹ́kẹ̀lé. Nígbà tí ó wá ń sọ jáde, ó ń sọ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ara rẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni. Ohun tí a ń sọ ni wípé àwọn ìlérí Ọlọ́run, nígbà tí o bá kà wọ́n, nígbà tí o bá ṣàṣàrò lórí wọn, nígbà tí o bá gbẹ́kẹ̀lé wọn, nígbà tí o bá gbà wọ́n gbọ́, tí ó wá jẹ́ wípé ìlérí Ọlọ́run yìí ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú rẹ. Ó wá dàbí ọ̀rọ̀ tìrẹ, ọ̀rọ̀ tí ó ń sọ bí o bá fẹ́ bá ìyàwó rẹ sọ̀rọ̀, ọ̀rọ̀ ìgbàgbọ́ ni. Ọ̀rọ̀ Bíbélì ni o, ṣùgbọ́n ó ti di àjẹmọ́nú fún ọ. Bí o bá fẹ́ bá àwọn ọmọ rẹ sọ̀rọ̀, ọ̀rọ̀ Ọlọ́run ti di àjẹmọ́nú, ó ń sọ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ara rẹ. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, o tún jẹ́ sọ wípé mo gbé, ègbé ni fún mi, orí mi burú, ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí mi, mo ní kí n gbégbà. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu rẹ. Ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ ni wípé ọjọ́ ọ̀la yóò dára. Bí ẹnikẹ́ni kọ̀ọ̀kan, bí wọ́n sọ pé kí ló dé o, ọmọ yín ni, wọ́n gbé lọ síta, ó lọ síta, ṣùgbọ́n ó bá ìjàmbá ọkọ̀ pàdé, òní kò séwu. Ọ̀rọ̀ Ọlọ́run ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú rẹ̀ tó jẹ́ wípé ọ̀rọ̀ tí ó ń sọ ní ìgbà gbogbo, ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ tí wúni lórí, ọ̀rọ̀ tí kì í jẹ́ kí ẹnikẹ́ni kí ó kábàámọ̀, ó sì gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn. Bí ó tilẹ̀ jẹ́ wípé o mọ bí a ó ṣe ṣe ọ̀rọ̀ yìí ní pípé àbí bí a ó ti mú ṣe. Èyí ni a mọ̀ ní ti àwọn wòlíì wípé lákọ̀ọ́kọ́ wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n gbà, wọ́n gbẹ́kẹ̀lé, wọ́n gbà á gbọ́, wọ́n fọkàn tán, wọ́n sì jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wọn. Tí ó bá fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí wá jẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu. Ní àkókò àìsàn, wọn kì í sọ̀rọ̀ tí banilẹ́rù. Wọn kì í sọ̀rọ̀ nípa ikú, wọ́n máa sọ̀rọ̀ nípa ìmúniláradá. Ní àkókò wàhálà, wọn kì í sọ̀rọ̀ nípa bí ẹni wípé kò sí ọ̀nà tí wọn ó gbé gbà, ṣùgbọ́n wọ́n máa ń sọ̀rọ̀ ìgbàgbọ́ jáde lẹ́nu. Nígbà gbogbo ni ó yẹ kí ọ̀rọ̀ rẹ kí ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ tí ó jẹ́ pé bí ẹlòmíràn bá gbọ́, á mọ̀ wípé o jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run. Ìkẹta, àwọn wòlíì tí a rí kà nínú Májẹ̀mú Láélẹ̀ àti nínú Májẹ̀mú Titun, wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde, wọ́n sì máa ń retí ìmúṣẹ ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde, wọ́n sì máa ń retí ọ̀rọ̀ ìmúṣẹ ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Kí ni ṣe tí àwọn wòlíì wọ̀nyìí tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀, tí wọ́n ń retí ìmúṣẹ nǹkan tí wọ́n ń sọ? Wo Aísáyà orí 65. Orí 65 Aísáyà. Kí a wò ó láti ẹsẹ̀ ìkọkànlá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Gba tí o mọ̀ wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu rẹ, tí ó ń jáde láti ẹnu onígbàgbọ́, wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ ni. Ó sì jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ti kọ́kọ́ sọ sí ọ lọ́kàn láti ọwọ́ Ẹ̀mí Mímọ́, èyí tí o ti kà nínú Bíbélì, tí Ẹ̀mí Mímọ́ tí ó rán ọ létí rẹ̀. Bí o sì ti ń sọ jáde, ìgbàgbọ́ wà nínú ọkàn rẹ wípé dájúdájú Ọlọ́run kì í ṣèké, wípé dájúdájú ọ̀rọ̀ yìí yóò ní ìmúṣẹ. Nítorí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde, kì yóò padà sọ́dọ̀ Ọlọ́run lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wu Ọlọ́run, yóò sì máa ṣe rere nínú ohun tí Ọlọ́run rán. Èyí ni a fi rí wípé nígbà tí Èlíjà tí ó wá sí ọ̀dọ̀ arábìnrin opó ni, èyí tí a sọ fún wa wípé o ní ọmọkùnrin kan, àti wípé ìyẹ̀fun tí wọ́n ní àti òróró tí wọ́n ní yóò gbé wọn láti lè jẹ oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo, lẹ́yìn èyí wọ́n retí ikú. Ṣùgbọ́n wòlíì dé, níhìn-ín tí wòlíì wá sọ wípé kí wọ́n kún wọn ní oúnjẹ, wọ́n sọ wípé àwọn ò ní ohunkóhun. Ni wòlíì wá sọ ọ̀rọ̀ ìgbàgbọ́, jẹ́ kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ó wà lẹ́nu rẹ nígbà gbogbo, ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ó wá láti ọ̀dọ̀ Ẹ̀mí Ọlọ́run.

0: sínú ọkàn rẹ kí o sì sọ ọ jáde pẹ̀lú ìgbàgbọ́ nínú àwọn ọba kìíní orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàlá àti ẹsẹ̀ ìkẹrìnlá. Elijah sì wí fún un pé má bẹ̀rù, èyí ni a máa ń rí lẹ́nu wòlíì. Má bẹ̀rù, èyí ló yẹ kí a rí lẹ́nu onígbàgbọ́. Má bẹ̀rù, ìyàwó ń ṣàìsàn ni. Má bẹ̀rù, ọmọ ló ń ṣàìsàn ni. Má bẹ̀rù, ọmọ ló dàbí ẹni wípé ó fẹ́ ya ọmọ ìta, ó fẹ́ bá àwọn amúgbó, ó fẹ́ máa bá wọn rìn. Àwọn á sọ fún ẹ pé ọmọ wa ọwọ́ ọ̀ká mọ́. Má bẹ̀rù, ó fẹ́ dàbí ẹni pé iṣẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ rẹ ni. Ó sì ń sọ fún arákùnrin tàbí arákùnrin ló ń sọ fún ọ wípé ó má dàbí ẹni wípé mò ń gbòrò wípé iṣẹ́ fẹ́ bọ́ lọ́rọ̀, kò síbi, kò sẹ́rù fọmọ Ọlọ́run. Má bẹ̀rù, èyí ni ọ̀rọ̀ onígbàgbọ́. Ṣùgbọ́n ẹni tí a pè ní onígbàgbọ́ tí ó ní àjálù díẹ̀, tàbí tí ó ní wàhálà díẹ̀, tàbí tí ó ní ìdojúkọ níbi iṣẹ́, tàbí tí ó ní àìsàn díẹ̀ ráńpẹ́ ní àgọ́ ara rẹ̀ tí ó ti ń sá káàkiri, ẹ ń bo ni kí n gbégbá o. Ó dàbí ẹni pé àìsàn ló pa lágbájá, ikọ́ fe òun ló pa tẹ̀mẹ̀dùn, ẹ̀jẹ̀ ríru òun ló pa làkáṣògbè. Àwa tí a jẹ́ onígbàgbọ́, èyí ṣe tí a fi ń sọ̀rọ̀ ikú. Kí ni tí a ò sọ̀rọ̀ wípé nítorí pé Jésù Kristì wà láàyè, èmi ó wà láàyè bákan náà? Elijah sọ fún wípé má bẹ̀rù, lọ kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí, ṣùgbọ́n kí o tètè kọ́ ṣe àkàrà kékeré kan fún mi, nínú rẹ̀ náà kí o sì mú un fún mi wá, lẹ́yìn náà kí o ṣe tìrẹ àti ti ọmọ rẹ, nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣófo, bẹ́ẹ̀ ni kòlòbó òróró náà kì yóò gbẹ títí ọjọ́ tí Olúwa yóò fi rọ òjò sórí ilẹ̀. Níhìn-ín ni Elijah ni ó sọ ọ̀rọ̀ fún opó yìí. Ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ṣeéṣe kí Elijah tàbí obìnrin yìí kí ó má mọ bí a ṣe lè mú ọ̀rọ̀ yìí ṣe, ṣùgbọ́n ó sọ pẹ̀lú ìgbàgbọ́. Ó yẹ kí àwa náà kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ bẹ́ẹ̀. Ìkẹrin, kí a rí wípé a dúró lórí ọ̀rọ̀ tí ó ti ẹnu wa jáde. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn alátakò wọ́n yí wa ká, bí ó tilẹ̀ jẹ́ wípé ìjì ń jà nítòsí wa, kí a rí wípé ọ̀rọ̀ tí a sọ yìí a dúró lórí rẹ̀. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ni, Ọlọ́run yóò kín ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí lẹ́yìn, kì yóò jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ láìṣẹ. Èyí ni a rí pẹ̀lú àwọn wòlíì nínú Májẹ̀mú Láíláí àti nínú Májẹ̀mú Tuntun. Èyí ni ó sì yẹ kí ó jẹ́ akọmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí àìsàn bá dé, bí a bá ti sọ nípa ìlérí Ọlọ́run, ìlérí Ọlọ́run tí a sọ nípa rẹ̀ yìí ni kí a dúró tì, ni kí a jókòó tì, kí a rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ kò kùnà, kí a rí wípé a ní ìgbàgbọ́, a sì fọkàn tán ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ yìí. Èyí ni yóò jẹ́ kí agbára àti àṣẹ kí ó wà nínú ọ̀rọ̀ tí a ń sọ jáde lẹ́nu. Ìkarùn-ún, kí a rí wípé a ò ṣiyè méjì ọ̀rọ̀ Ọlọ́run, a ò jiyàn ọ̀rọ̀ Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé ó falẹ̀ díẹ̀, wípé a ò múṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀, kí a rí wípé a sọ ọ̀rọ̀ ìgbàgbọ́. Yẹ kí a ṣe àpẹẹrẹ, bóyá ara rẹ ò dá ni, a sì gbàdúrà fún ọ, tàbí ìwọ fún ààrẹ ló gbàdúrà, ó sì bẹ̀ sí ní yin Ọlọ́run lógo wípé ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìwòsàn ti dé. Bí o ṣe sọ wípé ìwòsàn ti dé yìí, ó dàbí ẹni pé ẹnu rẹ korò síbẹ̀, o ò lè jẹun, ó dàbí ẹni pé o ò lókun lára síbẹ̀síbẹ̀. Bí o ti gbàdúrà tán, tí o fi sọ wípé mo gbàgbọ́, mo gba Ọlọ́run gbọ́ wípé ìwòsàn ti dé, síbẹ̀síbẹ̀ ó dàbí ẹni pé ààrẹ mú àgọ́ ara rẹ síbẹ̀, o ò jẹ́ yí ohùn padà, o ò jẹ́ sọ wípé bóyá Ọlọ́run ò tíì gbàdúrà, bóyá kì í ṣe ìfẹ́ Ọlọ́run kí ara mi kí ó dá, bóyá ọjọ́ ikú ti súnmọ́ tòsí, bóyá àwọn tó ń ṣe mí náà tí kúrò lẹ́yìn mi, bóyá àìsàn yìí òun ló máa jẹ́ àìsàn ìkẹyìn tí n ó ṣe tí n ó fi fojú ba ikú. Onígbàgbọ́ ò jẹ́ sọrú ẹ̀ lẹ́nu. Onígbàgbọ́ a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run. Onígbàgbọ́ kì í ṣe iye méjì, nítorí wípé bí a bá ti gbàdúrà, bí a bá ti dúró lórí ìlérí Ọlọ́run, a ò ní jẹ́ kí iye méjì kí ó wá sí ọkàn wa, tàbí ọ̀rọ̀ mìíràn tí kì í ṣe ọ̀rọ̀ ìgbàgbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ìkẹfà, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó wà nítòsí wa, kí àwọn kí ó máa sọ̀rọ̀ àìgbàgbọ́. A kò ní jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kí ó ba ìgbàgbọ́ wa jẹ́. Wo àwọn ọba kejì, ori keje lati ese ikini awon oba keji ori keje lati ese ikini nigba na ni elisha wi pe egbo oro olowa bayi le olowa wi ni won ni iwoye ola li aota osuwon ye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ese keji nigba na ni ijoye kan le owo eni ti oba nfi arati da eni olorun lohun we pe o se we pe kiyesi bi olowa ti le se ferese li orun nkan yi a le ri be o si we pe kiyesi iwo fi oju re ri kiyesi iwo fi oju re ri sugbon iwo ki o je ninu re nihin ni a ri we pe bi eni ti le nsoro aigbagbo sugbon sibe sibe eyi ko bomirin eyi ko bomilo igbagbo ati ina ti elisha o ye ki awon na ki o mo we pe bi awon ti o wa ni tosi wa bi won ti le nsoro aigbagbo ko ye ki eyi ki o mu aigbagbo wo inu okan wa je ki ran leti o mefa ti ati menu kan ikini ni we pe ani lati koko gba oro olorun ileri olorun ikeji ni pe ani lati gba oro olorun ike agbagbo ki a sasu lori re ki oro olorun yi ki o di oro ti wa ki o je wi pe nigba wahala nigba eponju nigba eni nigba esan oro olorun ti a ti tojo sinu okan wa ni yo ma jade lenu wa yo si je oro igbagbo iketa ki a ri wi pe bi a ti nsoro yi jade ki a ma ri wi pe a nreti imuse oro na nitori oro ti o ti enu oluwa jade ki yo lo laise ikerin ki a duro lori oro na bi awon miran bi won ti le n ja wa ni koro bi won ti le n se ye meji oro na bi won ti le n so pe rara ko le se se be ki a duro lori oro olorun ikarun ki a ma se se ye meji bi o ti le dabi eni pe nkan na fa le die bi o ti le dabi eni wi pe oro yi a ko tete mu se ki a ri wi pe a mo wi pe olorun ki seke yo mu oro re se ikefa ki a ri wi pe bi awon ti o ti le wa ni tosi wa bi won ti le jiyan oro na ti won sin soro aigbagbo ki a ma je ki iyan jija ti won ati aigbagbo ti won ki o bomi pa igbagbo ti wa ki a ri we pe agbagbo ninu oro olorun bi a ba se be o daju we pe agbara yo wa ninu oro wa gege bi agbara ti wa ninu oro awon woli nigbani je ki a wo ninu Marko ori ikokanla Marko ori ikokanla lati ese ikejilelogun Jesu si dahun o si we fun pe eni igbagbo si olorun eni igbagbo si olorun se awon ojuse re ninu ebi ni o dabi eru owo ti o nwo olorun ni eni igbagbo si olorun se aisan ni o nfi ara re se bogbe ti o dabi eni wi pe irora poju fun o eni igbagbo si olorun se o dabi eni pe aini ati iponju ni o n ba oja eni igbagbo si olorun se nibi ise ni won ti ko ti o ti won so wipe ise yo bo lowo re eni igbagbo si olorun se won rin omole loju orun ni abi won pon loju orun abi awon emi kemi ni won o je ko gbadun ni o ro wipe bawo ni o se bo lowo awon nkan wonyi o ni ohun kan ni ki o se ni igbagbo si olorun ibaje laaro ibaje losan ibaje ni asale ni igbagbo si olorun ibaje ni ilu tabi ni ileto ni igbagbo si olorun ibaje laarin awon ore tabi laarin awon ota o dabe ni pe awon ota lo sowo papo ti won so wi pe won ni je ki o lo si iwaju won ni je ki o ni itesiwaju ni igbagbo si olorun ayekaye epo kipo ti o ba ba ara re ninu ebi ni laarin awon ore ni nibi ise ni nibi kibi ti o ba wa ayekaye ti o ba ba ara re ohun kan lo le se ki o le ni ki o le bori awon ota ki o le bori awon isele ti o nsele ni ayika re ohun kan na ni pe ni igbagbo si olorun wo ese iketa le logun ni to looto ni mo wi fun yin enikeni ti o ba wi fun oke yi sidi ki o se bo sinu okun ki ti ko ba si siye meji lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un níhìn-ín ni Jésù Kristì sọ wípé àṣẹ kan náà tí ó wà lẹ́nu àwọn wòlíì nígbàání àṣẹ yìí lè wà ní lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa. Ṣé o mọ̀ wípé àṣẹ wòlíì ni à ń kà níhìn-ín tí ó ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí yóò sì kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyèméjì nínú ọkàn rẹ̀ tí ó sì gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe ó ní yóò rí bẹ́ẹ̀ fún. Bí o bá wo ìgbésí ayé Mose, èyí la rí ní ìgbésí ayé Mose. Bí o bá wo ìgbésí ayé Joshua, èyí la rí ní ìgbésí ayé Joshua. Bí o bá wo ìgbésí ayé Elijah tàbí Elisha tàbí Danieli tàbí Ezekiel, Isaiah, Jeremiah, ohun kan yìí ni a rí ní ìgbésí ayé wọn wípé bí wọ́n bá ti sọ ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọlọ́run fi sí wọn lẹ́nu wípé wọn kì í ṣiyèméjì, wọn á gbàgbọ́ wípé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀. Jésù ń sọ fún wa wípé ẹnìkọ̀ọ̀kan wa a lè ní àṣẹ àti agbára ìsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì gbani wípé bí àìsàn bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí àìní bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí àwọn ọ̀tá bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí àṣe ìrí bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí àgbàna bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, bí ohunkóhun gẹ́gẹ́ bí ìṣòro bí ó bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa, wípé a lè sọ fún òkè yìí pé ṣídì kí a sì gbàgbọ́ kí a má ṣe iyèméjì wípé yóò sì rí bẹ́ẹ̀. Wẹ́sẹ̀ 24 nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Èyí ni ìlérí Ọlọ́run fún wa. Ó ní nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń bèrè nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ẹ gbàgbọ́ wípé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Ṣé ìgbàlà ló ń bè ni? O fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gbàgbọ́ bí o bá ti gbàdúrà tán. Ìsọdimọ́ ló ń bè ni? Gbàgbọ́ bí o bá ti sọ fún Ọlọ́run. Àbí agbára ẹ̀mí mọ́ látòkè wá ló ń bè lọ́wọ́ Ọlọ́run? Gbàgbọ́ bí o bá ti sọ fún Ọlọ́run. Àbí àìsàn ló wà lágọ̀ọ́ ara rẹ tí ó ń fẹ́ kí Ọlọ́run kí ó mú kúrò? Gbàgbọ́ ó sàti wípé èmi ni Olúwa tí mú yín lára dá. Ó ní àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn. Ó ní bí o bá ti dẹ́ṣẹ̀ a ó sì dáríjì. Ó ní àdúrà olódodo ó lágbára púpọ̀. Gbàgbọ́ bí o bá ti gbàdúrà ó ní àmì wọn yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ. Lórúkọ mi wọn ó máa lé ẹ̀mí èṣù jáde. Lórúkọ mi ó ní wọn bá mu ohun olóró kan kì yóò pa wọn lára. Wọn ó gbọ́wọ́ lé aláìsàn ara wọn yóò sì dá. Bí o bá ti gbàdúrà ó yẹ kí o gbàgbọ́. Ó ní o sọ fún wa jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i. Nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí wọn gbà náà ó ní yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ nǹkan báyìí tàbí nǹkan báyìí ni. Bóyá ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìpèsè ló ń fẹ́ ni, àbí ó ń fẹ́ gbéyàwó ni, o sì mọ ẹni tó ń fẹ́, ó ń bèèrè lọ́wọ́ Ọlọ́run, ó ń fẹ́ lọ́kọ ni, tàbí o ti ní ẹbí o sì tíì bímọ. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí. Ó ní ohunkóhun tí ẹ̀yin bá bèèrè bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo Olúwa. Bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo Olúwa. Rántí wípé jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó wà nínú ọkàn rẹ, jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn rẹ. Gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn, bí kò tilẹ̀ yí ọ bí yóò ti ṣeé ṣe. Gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn kí o sì máa retí ìmúṣẹ rẹ̀, nítorí pé Ọlọ́run tí ó ṣèlérí kì í ṣèké. Gba ọ̀rọ̀ yìí gbọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn òjiyàn, àwọn òpùrọ́, àwọn tí ń ṣe méjì wọ́n wà ní àyíká rẹ, wọ́n sì ń sọ fún ẹ pé bóyá kò lè ṣeé ṣe. Gbàgbọ́ ó rí ògo Olúwa ní ìgbésí ayé rẹ. Bí o bá ti ń bèèrè ohun yìí lọ́wọ́ Olúwa kí o gbàgbọ́ kí o sì máa yin Olúwa lógo, ó rí wípé ìṣẹ́gun yóò jẹ́ tirẹ̀. Thank you.
1: Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀, àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kì í lè dúró, tí kì í lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bí ẹ ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wá ní iyè, kí òye kí ó lè yé wa, kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin, ẹsẹ̀ ìkẹtàlélógún, ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ ni orísun iyè. Ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀, láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyè. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Ìwé òwe orí kẹtàlélógún. Ìwé òwe orí kẹtàlélógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, wọ́n sọ̀rọ̀ nípa àyà, tàbí nípa ọkàn ènìyàn, tàbí nípa inú ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú, àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú. Àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu nínú ọkàn, nínú àyà ẹ̀dá. Wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara, ọ̀rọ̀ sísọ lẹ́nu, tàbí aṣọ wíwọ̀, tàbí ìrìn, bí a bá lè ṣe àkọ̀wé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe, bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú, bí a bá ti fi wọ́n ṣètò, wọ́n rò wípé èyí ti tó. Àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ṣeéṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri, ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tí wọ́n máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúàbí, wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn, ìyípadà àyà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó ní mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun, òun ni bí ọkàn wa ti rí, òun ni bí àyà wa ti rí, àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, ti ìyípadà àyà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún, ni ó fi ohun sọ wípé ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun iyè. Èyí jẹ́ wípé gbogbo ohun tí a ń ṣe nínú wa, gbogbo ohun tí a ń ṣe ní ìgbésí ayé wa, wọ́n ń wá láti inú ọkàn. Èyí ni Jésù Kristì ń sọ nínú Matthew orí kejìlá. Matthew orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú, yóò ti ṣe lè sọ̀rọ̀ rere nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu e ti a ni lati inu okan nitori be ni o fi se pataki we pe ke a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le okan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni ni okan aya wa o meji ni a menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ekeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ke awo ipo ti okan omo eniyan wa gba ti a so wi pe omo eniyan eyi je okan ti ko ti datun bi okan ti a ko ti iyipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan be wa ye ke awo Genesis ori kefa ese ikarun Genesis ori kefa ese ikarun Olorun si ri pe iwa buburu eniyan de popo le aye ati pe gbogbo iru okan re kiki ibi ni lojojumo leyin ti Adamu ati Eva ti subu ni ogba Edeni lati igba yi gan ni a ri wi pe okan eniyan o je okan buburu ni waju Olowa nitori gbogbo ise gbogbo iwa gbogbo oro ti o njade lati inu okan yi o je ohun to buru jai o se se ke nikan ki o je elesin awon elomiran ma ro wi pe elesin o ti to o ti yege ni waju Olorun sugbon enikan le je elesin iwa ti iru eni ben hu ki se nipa ti esin o je nitori iru okan buburu ibi ti o wa ninu re o se se ke enikeni ki o je eni ti o mo we sugbon iwe mimo tabi iwe kika eyi ko yi okan pada a o ri wi pe iwa buburu ni aarin awon omowe lo peleke si o se se ki a ri enikan ti o je wi pe o ti rin lo si oke okun o ti lo si ilu oba fun opolopo igba tabi o se se ki a ri eni ti o je wi pe o ti le ti mo otito ihinrere die sugbon ti ko gbadura agbayori ki o ba le ni iyipada okan a o ri wi pe iru eni be iwa iru eni be yo je ohun ti ko ba ife Olorun mu ese karun yi eyi ni o fi so fun wa wi pe nitori Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye eredi iwa buburu ti o di pupo yi se nitori pe won o je olaju ni atabi nitori pe won o kawe tabi nitori pe won o ti rin jina si awon orile ede miran rara eredi iwa buburu yi ni we pe iru okan won iru okan re kiki ibi ni lojojumo bi a ba so wi pe nkan kan o je ibi o je kiki ibi e je wi pe ko si alaafo ninu iru okan be lati se rere ko si alaafo fun iru okan be lati se rere die se buburu die sugbon o je kiki ibi ki si se ni igba kan o je lojojumo eni a fi ma nso fun awon ipere fun awon omode o sese ki o je wi pe won fe se igbeyawo a ma nso fun wi pe ki won ki o gbadura daradara adura agbayori adura ti a o ni idahun lati odo Olorun bi a ba fe se igbeyawo nitori opolopo ninu awon omo kekeke opolopo ninu awon omo ti o je wi pe won sese fe igbeyawo won fe loko won a ma wo bi enikan se je elesin to won a ma wo bi enikan se ja papa ninu ise esin Olorun o sese bi a ti wa sinu ile esin ki a ri enikan o le je okunrin o le je obinrin o sese ki o je oni o ma koko tete de si ile esin bi aba tin ko awon aga ijoko a ma ba wa ko bi aba tin ko iwe orin a nko nkan miran a ma ba wa ko ki eni ti o fe gbe yawo ki o ma ro we pe ah bi ohun ba le gbe iru eni be bayi ni yawo eni ti o je elesin bayi eni ti o ja papa ninu isan olorun bayi wi pe ohun ani ayo popo lati odo olorun wa ko mo wi pe eni yi o sese keni keni ki o ja papa o sese keni keni ki o teramo isin olorun lai gba adura agba yori si igbala si yipada okan tabi elomiran bi won ba fe gbe yawo won ma wo iru aso ti awon elomiran wo we pe okunrin yi ojojumo lo wa ni imototo ojojumo lo dabi eni o dabi eni pe eni eni yi o ri nkan je o si seku nitori be won ma ro we pe iru eni be ni awon fe ni loko tabi ki won ro we pe o je olu eni ton showo eni ton rin kaakiri bo ba tin lo si ilu awon hausa to lo nko boya epa tabi epo lo nko wa si sale nihin be na lo nlo si ilu awon ibo boya isu lo fe lo ra ni boya nkan mi bo tin lo lo nde aso to sin wo bo se nawo iru moto to nlo awon elomi a ma ro we pe bi a ba ni iru eni bayi loko bi a ba le gbe iru eni bayi sile o dabi bi eni pe nkan yo de wa lorun ohun ti o ye won ni we pe iwa rere ko ti inu owo wa iwa rere ko ti inu ti gbajumo wa iwa rere ko ti inu esin wa iwa rere o ma ntinu iyi pada okan wa eni afi ma ntemo ni leti nihin we pe bi a ba de inu ijo ohun ti a kokko ni lati se ni we pe ki a gbadura si olorun ki a ni iyi pada okan tabi bi a ba fe gbe yawo ohun ti a ni lati se ni we pe ki a gbadura si olorun olorun nikan soso lo mo okan eniyan iwo funra re gege bi eniyan o ko le mo kilo wa ninu okan enikeni ye ke awo samueli kini ori 16 ese ikeje samueli kini ori 16 ese ikeje sugbon oluwa wi fun samueli pe ma se wo oju re ma se wo irisi re ni ohun ti a n so nihin tabi giga re nitori pe emi ko nitori ti oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokeke to sugbon oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wi pe awon ti ko mo olorun won ko ni iyi pada okan ati wi pe iro inu won kiki bini lojojumo ninu iwe oniwaasu ori kesan ese iketa oniwaasu ori kesan ese iketa eyi ni ibi ninu ohun gbogbo ti a n se labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwi nbe ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihin ohun kan na ni oro olorun ni o n tenumo fun wa wi pe aya omo eniyan kun fun ibi bi a ba so wi pe igo kun fun omi o je wi pe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wi pe abo o kun fun omi tabi o kun fun epo e je wi pe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wi pe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa nso fun a wi pe isinwi iwa ibi ni o wa ninu won nigba ti won wa le aye oni leyin na won a ku won a lo si ipo oku ninu ese won nitori be ki o ye wa wi pe bi olorun ko ba ti yi okan wa pada o je wi pe ninu okan wa lohun ibi nikan ni o wa ninu re eni a fi man je ki o ye ni we pe bi a ba pe eniyan wa sinu ijo ki se we pe ke a so we pe ah mo ti kuro ni ijo sele mo ti wa nwa sidipa eyi ni ko ti fun ni iye pada eyi ni je we pe o kuro lati inu ijo kan o bo sinu ijo miran bi o ba ti de yin bi o ba fe je ni te ogba ni waju olowa ki se wi pe o fi aso funfun nikan sile tabi o fi aiwo bata nikan sile o fi tabela ati truari sisun nikan o fi sile eyi ni se pataki sugbon ko to ani lati wa si waju olowa ki a so fun olorun wi pe okan ibi ni agbe ni angbe kaakiri a si n fe ki olorun ki o se iyipada aya iyipada okan fun wa ki abale je eni itewogba ni waju re eyi ni o se pataki eyi ni ani lati bojuto tabi o sese ki o je wi pe ati je eni ti o nka bibeli tele tele a si ti je eni ti o mo bibeli ki se wi pe o kan ye ki a mo bibeli si akasori bi a ba ti de yin be ni ani lati ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni olorun reti ki a ba le je eni itewogba ni waju re bi atile nwa si ilesi bi atile nka bibeli bi atile je eni ti o ja fafa ninu ise esin bi atile nlo si idapo oju ile bi atile nka akiri lati se ijere okan bi ki ba se wi pe ati gbadura ti o dani loju ti emi olorun si n ba emi wa jere wi pe ati di omo olorun wi pe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti a n se yo je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wipe okan eniyan o je ohun ti o buru jaye ninu marko ori keje lati ese ikokanlelogun marko ori keje ese ikokanlelogun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu wonyi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ki a mo we pe awon ti a nse bi we pe an fun awon alagbe lowo tabi a nse awon nkan miran bi iwa omoluabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada ohun ti a ni lati se ni we pe ki a ke pe olorun ohun ti a ni lati se ni we pe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwe numo eje jesu kristi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyipada ni igba miran ni a ma ro we pe bi eniyan ba ni iwa omoluabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma ro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyipada okan e je asise pupo o ye ki o ye wa we pe bi ki ba se wo pe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju olowa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wi pe okan omo eniyan o je okan ti o buru jaye ko si eni ti o le mo ninu jeremiah ori ketadinlogun jeremiah ori ketadinlogun ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jaye ta ni o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejowe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju olowa a kò ní lè bá Ọlọ́run rìn nítorí pé àwọn àpèjúwe tí Bíbélì ṣe nípa ọkàn ni wé pé ọkàn ènìyàn ó jẹ́ bí ọkàn tí ó le gẹ́gẹ́ bí òkúta. Ó ní ọkàn wọn le bí òkúta adamantì. Ó sì jẹ́ ọkàn ìgbéraga. Ó jẹ́ ọkàn ìwà búburú. Ó jẹ́ ọkàn aláròṣe ohun búburú. Ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé wọ́n jẹ́ alágídí. Èyí jẹ́ wípé ó dàbí ẹni wípé tinú mi ni wọ́n ṣe. Ó pọ̀ fún wọn. Ẹlòmíràn bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá wéwèé nípa ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá ṣe àpèjúwe tí a kà á, tí a ṣe ìtumọ̀ rẹ̀, ṣùgbọ́n a sọ wípé lóòótọ́ ló yé òun. A ti kọ́ lórin, a ti wà ní wàásù, a ti gbà á ládùúrà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò máa sọ wípé ohun tí òun yóò ṣe, òun ni òun yóò ṣe. Síbẹ̀síbẹ̀ ọkàn wọn kún fún òkùnkùn, ọkàn wọn kún fún agídí, ọkàn wọn kún fún ìtànjẹ, ó sì kún fún ojú kòkòrò. Èyí ni Ọlọ́run fi ń sọ fún wa wípé ó ṣeéṣe kí a máa wá sínú ìjọ, ó sì ṣeéṣe kí a máa lọ sínú ìjọ mìíràn, ó ṣeéṣe kí a wà ní ẹ̀sìn ti àwọn onígbàgbọ́ ti Bíbélì, tàbí kí a wà nínú àwọn ẹ̀sìn mìíràn. Ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn, a kò ní lè gbé pẹ̀lú Olúwa, a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, nítorí ọkàn wa ni Ọlọ́run máa ń wò. Ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa. Ó mọ ipò tí ọkàn wa wà. Ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa. Ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú Olúwa. Ẹni tí a kò bá tí yí padà, ọkàn rẹ̀ ó dàbí ipò òkú. Ọkàn rẹ̀ ó kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Ọkàn rẹ̀ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú. Ọkàn rẹ̀ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú, tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀, níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá. Ṣe gáfrà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yí àgbẹ́ sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀, ó sì dàbí ibi orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú, àwọn èrò búburú, àwọn ìpinnu búburú. Ro àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára. Wípé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú Olúwa. Ó jẹ́ orísun omi búburú tí pani, tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn. Ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú, ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá. Ó jẹ́ ilé ìdọ̀tí, ó jẹ́ orí ààtàn, ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu, àwọn ìlànà, àwọn èrò búburú tí wọ́n ti ń jáde. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀, ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni ó ṣípayá níwájú Olúwa. Nínú Matthew orí 23, Matthew orí 23, níbẹ̀ ni Ọlọ́run ti ń sọ, tí ó ti ń ṣe àlàyé láti ẹnu Jésù Kristi ní kíkún nípa ìwà ènìyàn. Matthew orí 23 láti ẹsẹ 25. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin ń fọ òde ago àti àwopọ̀ kọ́ mọ́, ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà. Níhìn ni a ti rí ìtànjẹ àwọn ẹlẹ́sìn, ìtànjẹ àwọn ẹlòmíràn tí wọ́n fi ìjọ dípà, tí wọ́n fi bojú. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó rìn bí ọmọ Ọlọ́run nígboro. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ̀rọ̀ bí ọmọ Ọlọ́run nígboro. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó wọṣọ bí ọmọ Ọlọ́run nígboro. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa níhìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún àgàbàgebè, nítorí wípé wọ́n ń fọ òde ago mọ́. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń rìn déédé. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ dáradára. Ṣùgbọ́n ní inú wọn, nínú ọkàn wọn, wọ́n kún fún ìrẹ́jẹ, wọ́n kún fún wọ̀bìà. Wẹ́sẹ̀ 27. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yìn dàbí ibojì funfun tí ó dára lé òde ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo. Èyí ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé a ní láti wo inú wa kí a gba ìmọ́lẹ̀ ìhìnrere láàyè láti tàn sínú ọkàn wa, kí a sì gba ẹ̀mí Ọlọ́run láàyè láti wá ọkàn wa rí, kí a mọ̀ wípé bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó dára lóde ara, bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó máa ń sọ wípé fi ọlá fún Ọlọ́run, fi ògo fún Ọlọ́run lóde, a jẹ́ ẹni tí ó máa ń wọṣọ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ó máa ń lọ sí ìdàpọ̀ ojúlé, ẹni tí kì í pa ẹ̀kọ́ bíbélì jẹ, ṣùgbọ́n ó sọ wípé ní inú wọn kún fún ẹ̀gbin gbogbo. Ní ẹsẹ̀ 22 ni ó ti sọ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé ẹ̀yin pẹ̀lú farahàn lé òde bí olódodo fún ènìyàn, ṣùgbọ́n nínú ẹ̀kún fún àgàbàgebè àti ẹ̀ṣẹ̀. Èyí ni a fi máa ń sọ wípé bí a bá de inú ìjọ, kí a má fi iṣẹ́ ìsìn pa wá lórí, kí a má fi iṣẹ́ ìsìn dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ alákòóso tàbí adarí, oyé kò yé wọn. Bí a bá rí ẹnìkan tí ó ti dé inú ìjọ láì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú, láì mọ̀ bóyá àwọn wọ̀nyí ní ìgbàlà tàbí wọn kò ní ìgbàlà, wọn a máa sọ wípé ẹ ṣe darapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́, a ń fẹ́ àwọn òṣìṣẹ́, a ń fẹ́ àwọn ajìrẹ̀ ọkàn, a ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojúlé. Jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà, jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn, kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí, ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè Yorùbá tẹ́tí sílẹ̀ dáradára, a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára, èyí kò sì dára bẹ́ẹ̀. Bí a bá ti parí ìsìn, ó ṣeéṣe kí wọ́n máa sọ wípé a fẹ́ rí adarí wa. Àwọn elédè Yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí, ó yẹ kí a gbádùn adarí wa. Bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn, bí a bá fẹ́ rí tìbí, bí a bá fẹ́ rí tọ̀hún, kí ó lè lànà fún wa, ó yẹ kí a gbàdúrà. Ó yẹ kí a gbàdúrà. Bí a bá ti ń parí ìsìn, èyí kì í ṣe pé kí a jáde, kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta, kí a máa ṣẹ̀fẹ̀ níta. Bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run, bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a gbọ́, ó yẹ kí a mú lọ sí orí eékún wa. Ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí, kí a mọ̀ wípé a ti bá Ọlọ́run sọ̀rọ̀, a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́. Jẹ́ kí ó yé ọ, adarí, ṣe gáfrà fún mi kí n bá ọ sọ̀rọ̀. Ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè Yorùbá nísinsìnyìí, a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojúlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Kì í ṣe wípé àti tó tán ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé àti jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé àti ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí. Ó jẹ́ àǹfààní fún wa wípé kí àwa náà kí a lè ṣe díẹ̀, bí àwọn onígẹ̀ẹ́sì ti ń ṣe díẹ̀, kí àwa náà kí a lè ṣe díẹ̀. Ṣùgbọ́n àwọn mìíràn, wọ́n jẹ́ kí nǹkan wọ̀nyí, wọ́n jẹ́ kí ó dí wọn lọ́wọ́. Bí a bá ti parí ìsìn, adarí kì í gbàdúrà mọ́ fún ara rẹ̀, adarí kì í gbàdúrà mọ́ láti lè ní ìgbàlà tòótọ́, láti lè ní ìsọdímọ́. Bí o bá tí ní ìsọdímọ́, àbí o rò wípé torí a ti sọ di adarí, èyí jẹ́ wípé ìsọdímọ́ ti fò mọ́ ọ bí àfòmọ́, àbí o rò wípé torí pé a ti sọ di adarí, agbára ìfikún ni ẹ̀mí mọ́ Ọlọ́run, ó ti fò mọ́ ọ gẹ́gẹ́ bí àfòmọ́? Rárá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti gbàdúrà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ẹlòmíràn, bí a bá ti ṣetán, mo fẹ́ lọ wo àwọn ará ìdàpọ̀ ojúlé mi, mo fẹ́ lọ bẹ̀ wò, mo fẹ́ lọ wo Lágbájá, mo fẹ́ lọ wo Tẹ̀mẹ̀dù, ò ní gbàdúrà, ò ní wọ ojú Ọlọ́run, ò ní gbàdúrà àgbàyọrí títí ó fi mọ̀ wípé o ti ní ìyípadà ọkàn. Bí àwọn ẹlòmíràn bí wọ́n ṣe ń wá, bí wọ́n ṣe ń lọ nìyí, láì ní ìfọwọ́kàn Olúwa, ìyípadà àtòkè wá nínú ọkàn wọn. Wọ́n máa ń rò wípé ìgbà tí a ti ń wá sí ilé ìsìn, gbà tí a ti ń ka àkà sórí bíbélì, gbà tí a ti ń ka bíbélì láràárọ̀, gbà tí a ti jẹ́ ẹni tó ń wá sí ìjọ Deeper Life, wípé ó ti parí nìyẹn. Nítorí bẹ́ẹ̀, bí Jésù bá dé, a ń ba lọ sí ọ̀run ni, kò rí bẹ́ẹ̀. A ní láti ní ìyípadà. Ìwọ náà ti rí ohun tí a ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọkàn ọmọ ènìyàn, gẹ́gẹ́ bí ó ti rí ọkàn tìrẹ, gẹ́gẹ́ bí ó ti rí. Bí o bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti tan ìmọ́lẹ̀ ìre sínú ọkàn rẹ, ó rí wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ òtítọ́. Wo ẹ̀kọ́ tí a kọ́ lónìí. ninu wa inu iwe mimo wo awon ti o tin tele Jesu wo Jacobu wo Johanu wo bi won ti wa wo nkan to njade lati nu okan won wo oro ti won so lati enu jade wo ju kokoro wo iwa ipo ninu won wo bi won se so pe ki awon ki o wa niyin ki awon ki o wa lohun te Jesu so fun o pe ah eyin omo ehin bawo ni ru nkan won tun se wa le okan yin gba ti awon mewa to ku gba ti won gbo won ni irunu e ti an so ni yi a le ma so pe an tele Jesu a le so wi pe aje omo ehin wo awon ero ti o wa ninu okan wa wo ilepa ti o wa ninu okan wa wo igberaga ti o wa ninu okan wa wo awon nkan miran ti a ko gbodo ma daruko ti o wa ninu okan omo eniyan ti ani lati gbadura le lori ti ani lati so fun olorun wi pe olorun yemi wo Olorun wa mi ri Olorun wa di mi Olorun wo inu okan mi awon nkan bi egbin awon nkan bi iwa buburu awon nkan ti ko ni le ba ogbe awon nkan ti ko ye ni waju re awon nkan mi awon nkan ti o so mi di alaito alaiye ni waju re ba mi mu won kuro e ni adura ti ani lati gba ke ri wi pe ati ni iyipada ni toto elomiran a ma so wi pe o n fe lo ri eni tibi o n fe lo ri eni ton gbadura so fun olorun ba olorun soro awon elomiran sin yi bi aba tin gbadura boye ha awon o fe gbadura ni a o ri wi pe elomiran a ma fe koja a ma to wa wi pe adura yin na ti poju mo fe koja o ninu ile esin a ki se be tabi o se se ki o je pe asona adena ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni ti n gbadura ti o ti n ba olorun soro pelu omije pelu edun okan wo pe ohun fe yi pada okan ohun fe ki olorun ki o wa ko okan ni ila ohun fe ki olorun ki o wa yi ohun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti o n gbadura ato anu won bere o eyan ba oba orun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je eni pipe eni yiye ni waju olorun awa ti a tun je adena ninu ijo awa ni an di won lowo ti a ko je ki won ki o gbadura o sese ki o je wipe adari ti o mo olorun adari ti o mo bi o se se pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro niwaju wa nigbati a n ba wa soro be gbati a ba ti pari iwaasu oun papa akunle abe si ni gbadura abe si o se se pelu omije o se se ki o ma gbadura soke o se se ki o ma so fun olorun olorun sa se ise iyipada patapata olorun sa saanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mo mo ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade ki n ba le ni ki n ba le je eni ti o je ete o gba niwaju re bi eni yi ti n gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe won bere yin o won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye daradara ni mo si filele we pe a ko gbodo di enikeni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade idakankankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki enikeni abi ohunkohun ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan je ki a wo lati inu samueli kini ki a wo wipe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu samueli kini ori kewa ese ikesan o si ri bee pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo samueli olorun si fun un li okan miran gbogbo ami won ni si se le ojo na an so nipa saulu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan ni toto o je omo israeli papa o mo ofin gege bi omo israeli eni ti akoni eni ti atile le so wi pe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti saulu o si nfe iyipada okan nigba ti o ba samueli pade samueli papa ti o je eni ti mo olorun samueli papa ti o je eni ti o ti n ba olorun rin fun igba pipe nigba yi gan ni a ri pe bi eni ti yi pada gba ti won ti soro tan be ni olorun fun li okan miran e ni an so o sese ni bi ti o ti n bo tele ki o ti je omo lo abi o sese ni bi ti o ti n bo tele ki o ti je eni ti o ni eko die die o sese ki ni bi ti o ti n bo tele tele o ti n ka bibeli iwo papa o ti n ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsin yi o wa sihin imole ihirere o tun mole ju be lo si oju re ori wepe iwa re ilepa re iro inu re awon ipinu re awon nkan ti o nje lati inu okan re awon oro ti o nso lati enu ori pe awon nkan won yi won wa lati inu okan ti ko ni yi pada patapata nitori be o wa si ojo olorun wepe okan miran iru e ti o fun ogbeni yi okan miran iru e ti o fun awon ti o wa ninu bibeli okan miran iru e ti o fun ma ta awon elomiran lore ni aye isinsin yi wa fi fun mi adura ti ani lati gba ni yi je ki a wo orin dafidi orin dafidi ori kokan le laadota orin dafidi ori kokan le laadota lati ese ikeje fi ewe isopu for mi emi o si mo we mi emi o si fun ju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da ya titun sinu mi olorun olorun nikan lo le se da ya titun sinu mi olorun ki o se tun okan diduro sinsin se sinu mi nihi ni a ri pe okunrin yi o n gbadura bi dafidi bi o ba je awon elomiran loni a o ri we pe won ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ese won ni gbangba nitori awon olowo awon oba awon borokini won ki fe jewo ese won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ese won ni gbangba sugbon nihin ni emi olorun ni o lu dafidi ni o kan aya je ki aranti wo pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to nka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi dafidi bi o ti se nkan ti o bo mole gba ti o ju bi osu mesan ni natani ni o wa ba dafidi gege bi oba o soro fun dafidi ko lo wakati kan tabi wakati meji o pa owe kekere kan o pa fun dafidi dafidi gege bi oba gege bi onidajo o se idajo wepe eni ti o seru nkan be bayi ni nkan to lati sele si ni natani wa so wepe iwo na gan ni oba ko si gba ni iseju popo o so wepe ni toto mo ti dese ni o be si ni gbadura elomiran ani lati wasu osu meta ki o to ye pada elomiran ani lati wasu odun kan gbako ki o to ronuku ada sugbon oba yi gege bi natani ti wa ti o so fun pe oba iwo ni elese na iwo ni apeyida na iwo ni eni ti o se ase mase na ti an soro nipa re be ni o be si ni jewo gere ti o ti gbo iwasu yi tan ko so wi pe mo ti jewo fun natani natani papa ti je ki o ye mi o ti je ki o da mi loju wi pe idariji wa lodo olorun ki o si be ni se bi ise oba ki o ma se lo bi natani bi o ti lo tan be ni dafi lo kuro lori oye be lo kuro lori aga elomiran bi o ba de se agbere a ma duro ki alufa ki o wa yo n kuro lori oye a ma duro ki alufa ki o wa so wi pe lo gbadura die na o lo so fun olorun igbala to ti sonu lo wa awari igbala na a ma duro ki a so be natani o so fun dafidi wi pe ko lori oye o awon to nto ti won fe idajo madam ma se nkan kan lo gbadura ni so fun ara re lo mo wi pe iru ipo ti o wa ki se ipo ni idajo mo o je ipo elese o be si ni gbadura wo lati ese kini o ni olorun sanu fun mi gege bi iseun ife re gege bi iranu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe ohun ti je elese elomiran ma so wi pe baba ti ni igbala ati ni igbala titi lai lai niyan bi mo se so fun o tele tele elomiran ma ro pe bi a ba ti je omo olorun ati je omo olorun titi lai lai niyan wi pe igbala

sọ nípa rẹ̀ ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a ń rí lónìí ṣo àwọn àlùfáà mìíràn wọn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tán bá ti rí pé wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ adarí mìíràn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú ọlọ́run kí ó gbàdúrà pẹ̀lú omijé kíkorò kí ó sọ fún ọlọ́run wípé òun fẹ́ ní ìyípadà ọkàn tòótọ́ ṣùgbọ́n wo dáfídì ó bẹ̀rẹ̀ sí ní képe olúwa ó ní ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣòyìnfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ère kọjá àmìnú kúrò ó mọ̀ wípé òun ti rí òfin ọlọ́run kọjá ó mọ̀ wípé òun ti ṣe àṣemáṣe ó mọ̀ wípé òun ti dẹ́ṣẹ̀ ó ní wẹ̀mí lé àwẹ̀mọ́ kúrò nínú àìṣedédé mi kí o sì wẹ̀mínú kúrò nínú ẹ̀ṣẹ̀ mi kò máa ṣe féfé nínú ẹ̀ṣẹ̀ kó máa sọ wípé obìnrin yẹn náà ni òwẹ̀ níbi tó dà obìnrin náà ni ó fi ara ẹ̀ sílẹ̀ obìnrin náà lòun ló kọ mí lẹ́sẹ̀ kì í ṣe ẹjọ́ mi ẹni yìí ló jẹ̀bi kò sọ bẹ́ẹ̀ kò tilẹ̀ dárúkọ obìnrin yìí wípé òun ló kọ òun lẹ́sẹ̀ ó sàn sọ wípé òun lẹ́lẹ́ṣẹ̀ òun lẹ́lẹ́bi òun ni òun ní àìṣe déédé ó ní kí olúwa kí ó wẹ òun lé àwẹ̀mọ́ kúrò nínú àìṣe déédé òun kí ó wẹ ọ̀nà kúrò nínú ẹ̀ṣẹ̀ òun nítorí tí mo jẹ́wọ́ ère kọjá mi ní ìgbà gbogbo lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ léwájú rẹ ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo sì ṣe búburú yìí níwájú rẹ kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀ kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́ kíyèsí nínú àìṣe déédé lè agbé bí mi jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ ta ni ọba tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí ta ni ìjòyè tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí ta ni ọ̀mọ̀wé àwọn tí ó ti lọ sí yunifásitì àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní yunifásitì tí ó lè rẹlẹ̀ tó báyìí wípé nínú àìṣe déédé lè agbé bí mi ta ni àwọn ọ̀làjú lónìí àwọn gbajúmọ̀ lónìí tí ó lè rẹlẹ̀ níwájú olúwa bí kì í bá ṣe wípé àní ìrẹ̀lẹ̀ báyìí láti jẹ́wọ́ níwájú olúwa a kì yóò lè ní ìgbàlà tòótọ́ àti ìyípadà ọkàn kíyèsí nínú àìṣe déédé lé agbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi kíyèsí ìwọ́fẹ́ òtítọ́ ní inú àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ́ ó mú mi mọ ọgbọ́n fi ewé sópù fọ̀ mí èmi ò sì mọ́ ó ní nísinsìnyí mo jẹ́ eléèrí nínú ọkàn nínú àyà ní inú mi ó ní wẹ̀mí èmi ò sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi kí ìwọ kí ó sì nu gbogbo àìṣe déédé mi nù kúrò dá àyà titun sínú mi ọlọ́run ó sọ fún ọlọ́run wípé iṣẹ́ ọlọ́run nìyí wípé ọba kò lè ní ìyípadà fún ara rẹ̀ láìjẹ́ pé ọlọ́run fún ní ìyípadà wípé ìjòyè ọ̀mọ̀wé tàbí ẹni tó ti lọ sí ilé ìwé gíga tàbí ẹnikẹ́ni tàbí olówó tàbí ọ̀làjú kan tàbí gbajúmọ̀ kan kò lè ní ìyípadà ọkàn fúnra rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fún ní ìyípadà àyà wípé ìbáṣe ẹlẹ̀sìn ẹlẹ̀sìn níbikíbi ò lè ní ìyípadà fún ara rẹ̀ bí kì í bá ṣe wípé ọlọ́run fúnra rẹ̀ ó fún ní ìyípadà àyà ó ní dá àyà titun sí inú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣeṣeṣe sínú mi ó yẹ kí a lọ bá ọlọ́run sọ̀rọ̀ ó yẹ kí a lọ gbàdúrà ó yẹ kí a wọ ojú ọlọ́run lónìí kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ ẹlòmíràn bí a bá ti parí ìsìn a máa kánjú lọlé mo fẹ́ lọ wáńjẹ a máa kánjú lọlé mo fẹ́ lọ ṣe tọ̀hún gbàdúrà sọ fún ọlọ́run wípé ìyípadà ọkàn yìí òun fẹ́ ní tòótọ́ dìde dúró tàbí kí o kúnlẹ̀ kí o sọ fún ọlọ́run kí o sọ fún ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú omijé pẹ̀lú ọkàn tí a fàya ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya kí ẹ wọ ojú olúwa ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ di àtúnbí òun fẹ́ ní ìyípadà àtúnbí tí ò fún ni ní ìyípadà kì í ṣe àtúnbí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa àtúnbí tí a rí wípé ọ̀rọ̀ búburú ó sì ń jẹ́ láti inú ọkàn wá èrò búburú láti inú ọkàn wá ìṣe búburú láti inú ọkàn wá ìrìn búburú láti inú ọkàn wá ìjà asọ àrankan odì láti inú ọkàn wá èyí kì í ṣe ìyípadà tòótọ́ ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a ń fẹ́ ìyípadà gbogbo wa ni a láti gbàdúrà gbogbo àní aláti gbàdúrà àti ọmọdé àti àgbà àti ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ àti àwa tí a ti ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́ gbogbo wa ni aláti gbàdúrà ni aláti bá ọlọ́run sọ̀rọ̀ wípé ìyípadà yìí à ń fẹ́ nínú ọkàn wa ìyípadà ọkàn ìyípadà àyà èyí ni à ń pè ní ìgbàlà tòótọ́ kí ọlọ́run kí ó sọ wá di ọmọ kí ó yí ìṣe wa padà kí ó yí ohun gbogbo tí a ń ṣe padà sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìyípadà òun fẹ́ àyà titun òun fẹ́ ọkàn tuntun bí ó bá

0: àdúrà ọlọ́run pẹ̀lú ẹ̀mí rẹ̀ yóò bá ọ jẹ́rìí nínú ọkàn rẹ wípé o ti di ọmọ ọlọ́run. Kúnlẹ̀ láti gbàdúrà tàbí kí o di dúró láti gbàdúrà, sọ fún ọlọ́run kí o sì gbàdúrà títí a ó fi jẹ́rìí nínú ọkàn rẹ wípé ìyípadà yìí tòótọ́, òpó ti dé.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
2: Orin ikarundin ni adojo. Emi o gbe oga olorun mi oba mi. Emi o si ma fi ibukun fun oruko re lai ati lailai. Ni ojojumo ki emi o ma fi ibukun fun o. Emi o si ma yin oruko re lai ati lailai. Ti tobi ni Oluwa. O si ni iyin pupo pupo. Awa maridi si ni ti tobi re. Iran kan yo ma yin ise re de ekeji. Yo si ma soro ise agbara re. Emi o soro eyin olanla re ti o logo ati ti ise iyanu re. Eni o si ma soro agbara ise re ti o leru. Emi o si ma royin ti tobi re. Won ma soro iranti ore re pupo pupo. Won si ma korin ododo re. Olore ofe li Oluwa, o kun fun anu, o lora lati binu, o si ni anu pupo. Oluwa seun fun eni gbogbo. Iyonu re si nbe lori ise re gbogbo. Oluwa, gbogbo ise re ni yo ma yin o. Àwọn ènìyàn mímọ̀ rẹ yóò sì máa fi ìbùkún fún ọ. Wọ́n máa sọ̀rọ̀ ògo ìjọba rẹ. Wọ́n sì máa sọ̀rọ̀ agbára rẹ láti mú iṣẹ́ agbára rẹ di mímọ̀ fún àwọn ọmọ ènìyàn àti ọláńlá ìjọba rẹ tí ó lógo. Ìjọba rẹ, ìjọba ayérayé ni àti ìjọba rẹ láti ìrandíran gbogbo. Olúwa mú gbogbo àwọn tí ó ṣubúrọ́, ó sì gbé gbogbo àwọn tí ó tẹríba dìde. Ojú gbogbo ènìyàn wò ọ́, ìwọ sì fún wọn ní oúnjẹ wọn lé àkókò rẹ̀. Ìwọ ṣí ọwọ́ rẹ, ìwọ sì tẹ ìfẹ́ gbogbo àwọn alààyè lọ́rùn. Olódodo ni Olúwa lé ọ̀nà rẹ̀ gbogbo, àti aláàánú ni iṣẹ́ rẹ̀ gbogbo. Olúwa wà létí ọ̀dọ̀ gbogbo àwọn tí ń ké pè é, létí ọ̀dọ̀ gbogbo ẹni tí ń ké pè é lé òtítọ́. Yóò mú ìfẹ́ àwọn tí ń bẹ̀rù rẹ̀ ṣe, yóò gbọ́ igbe wọn pẹ̀lú, yóò sì gbà wọ́n. Olúwa dá gbogbo àwọn tí ó fẹ́ ẹ sí, ṣùgbọ́n gbogbo ènìyàn búburú ni yóò parun. Ẹnu mi yóò máa sọ̀rọ̀ ìyìn Olúwa, kí gbogbo ènìyàn kí ó sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́. Lai àti láíláí.
3: Jẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristi ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kú ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere tí ó máa ń yí ayé padà, tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi ìyè ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà, yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ ní ìgbẹ̀yìn, kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣe èdìdí rẹ̀. Nítorí tí a ti pa ọ́,
5: Ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wá, tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká, àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà. Wọ́n sì sin Ọlọ́run wípé, àmì, ìbùkún, àti ògo, àti ọgbọ́n, àti ọpẹ́, àti agbára, àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé, ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé, àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn ti ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án àti orí keje ẹsẹ̀ ìkẹsàn-án ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀ nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè gẹ̀ẹ́sì dáradára. Ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọláńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa, tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀ èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìn rere. Ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa, tàbí ní orin kíkọ, tàbí ní ìjẹ́rìí, tàbí ní ìjẹ́rì ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìn rere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìn rere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú, nítorí èmi kò ti ju ìhìn rere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dì mú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìn rere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò ti ju ìhìn rere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìn rere, nítorí èmi kò ti ju ìhìn rere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá, tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìn rere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í ti ju ìhìn rere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa Lọ́run láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbikíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìn rere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ ìpìlẹ̀ ìhìnrere ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè, nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́ bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀ òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ ìkẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò ti ẹ̀gún orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o so wi pe tani yi o le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a nso nipa oke mimo olorun eyi nso nipa ibugbe olorun oga ogo iyi kana ni Jesu Kristi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin eyin so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo fe ran leti wipe nigba ti a nso Stefanu lokuta a so fun wa ni ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun din ni ogota sugbon o n kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o n wo oke o n wo ibi mimo olorun o n wo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati Jesu nduro li owo otun olorun o si wi pe wo mo ri orun si sile ati omo eniyan nduro li owo otun olorun ese ogota o si kunle o kigbe li ohun rara pe oluwa maka ese yi si won li orun nigbati o si wi eyi o sun ni ese kokan din ni ogota ni o ti wi pe won so Stefanu le okuta o si nke pe oluwa wi pe Jesu oluwa gba emi mi oke ti Dafidi nso nipa re gege bi oba o nso nipa ibi mimo olorun o nso nipa orun rere nibi ti enikeni ti o ti wa si aye ti won fe lo nigbati won ba pajude ninu aye o si wa nbere we pe tani yo gun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun wa nda lohun wi pe eni ti o li owo mimo eni ti o li owo mimo elesin popo lo wa ti owo won ko mo opolopo lo wa ni won ke pe oruko oluwa ti won sin wi pe awon paapa je onigbagbo nitori pe won ti sami nitori pe won je onje ale oluwa tabi nitori pe awon na ma nka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ile isin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma nsan owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá. Aṣọ àdúrà wọn ó funfun, kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá tó o ní. O tún lè jìjà kadì fún àyà funfun, bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán, kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu, gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́, tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa, kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. tí sì ni a ń pè ní àyà funfun. Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké. Tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì ó ṣe ọ̀nà náà. Bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè. Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù ẹsẹ̀ ìkíní Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ojú kí a fi omi fọ ọwọ́, ojú kí a wẹ̀ ní etí odò, ojú kí a wọ aṣọ tí ó funfun, ojú kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a ó fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun, ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ̀ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí ó má bàá di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé Òwe orí 6 ẹsẹ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa, yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́, tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ. Yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́, méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ẹ̀kà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun, ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ̀ẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́, a ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ̀ẹ́, ojú àgbèrè, tí wọ́n rìn, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn. Lé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣáworo wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24, ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin, ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà, ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. Rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe orí kẹfà, ẹsẹ̀ 17, ojú ìgbéraga. Ètè èké ni a ń pè ní irọ́. Ètè èké ni a ń pè ní ìjẹ́rìsí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni a ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí ó lè jẹ́ ọmọ ilé-ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri, tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé, tí bímọ bí mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá, ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yo si je awa papa o sese ki o je ironu be ni o sun o si wi pe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi enikeni ti o ni owo ninu iru ohun kohun be won le fi orisin ki on fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o sese ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si sese wi pe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba nta eje alaise sile olorun so fun o wi pe bi o ba fe de orun rere ironu po ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti a faya pelu ironu po ada ti o jinle to to wi pe o ti je eni ti owo re nta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona won yi o sese o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wipe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wipe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni isile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o be wo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wipe ohun duro de o wipe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si

Ọlọ́run yóò fún wa ní ìmúlọ́kànlé láti lè dúró níwájú gbogbo àwọn alátakò fún ìfẹ́ rẹ̀ nínú ayé wa gẹ́gẹ́ bí Mósè ti dúró níwájú Fáráò. Kí a sì gbàdúrà wípé Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ sí wa lẹ́nu. A ó lè máa sọ òtítọ́ tó hàn gbangba tó mú dání lójú tí ó sì ní àsí àtòkè wá gẹ́gẹ́ bí Mósè ti ṣe. Ní orúkọ Jésù tí ó tóbi ní agbàdúrà. Kókó kejì ìgbéraga ènìyàn fún ìpọ́njú. A fẹ́ gbàdúrà Ọlọ́run Olódùmarè yóò dìde. Yóò sì tẹ̀rí gbogbo ìgbéraga bá àti ìgbéraga tí ó ń dènà àwọn ìfẹ́ rẹ̀ nínú ayé wa. Ọlọ́run Olódùmarè yóò dìde. Yóò sì tẹ̀rí bá gbogbo ìgbéraga bá àti gbogbo ìgbéraga tó ń tako ète rẹ̀ nínú ayé wa. Pé Ọlọ́run Olódùmarè yóò fọ gbogbo àwọn tó ń tako ọ̀rọ̀ Ọlọ́run tó ń kẹta ni Ọlọ́run lòdì sí ìfẹ́ rẹ̀ nípasẹ̀ ayé wa. Kókó kẹta sọ fún wa wípé Mósè nínú ìbínú rẹ̀ a fẹ́ gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ nígbà tí a bá wà nínú ìdáyàfò, pé Ọlọ́run yóò kọ́ wa láti máa padà sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Mósè ti ṣe. Mósè ó sáré padà lọ sọ́dọ̀ Ọlọ́run nígbà tí a ò tẹ́ ọgbà iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ látọ̀dọ̀ àwọn ènìyàn. Gbàdúrà wípé Ọlọ́run yóò fún wa ní okun nígbà tí àwọn tí a bá ń fẹ́ láti ràn lọ́wọ́ tí wọ́n sì wá túmọ̀ tí wọ́n sì ń dá wa lẹ́bi. Jẹ́ ká pè tònílé Ọlọ́run lọ́wọ́ pé ohun tí Ọlọ́run nínú lókàn fún wa lónìí pé ọkàn wa ni yóò tẹ́ ọgbà ọ̀rọ̀ Ọlọ́run lálẹ́ yìí. Bí a ti wà níyìn nípa ti ara, a ó wà níyìn nípa tẹ̀mí pẹ̀lú. Gbogbo ọkàn tó ń sáko káàkiri la ó mú kúrò. A ó mú gbogbo lọ́kúnkúndùn, a ó ní àfojúsùn láti gbà lọ́wọ́ Olúwa pé bàbá wa nínú Olúwa. Wọ́n sọ ìjìnlẹ̀ Ọlọ́run fún wa lónìí pẹ̀lú ìfàmìròyìn àti agbára àti olúkúlùkù wa, a ó sì jẹ́ ní ìbùkún fún ní orúkọ Jésù tí ó tóbi ní agbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò kúkúrú yìí. Bí a ti ń tẹ̀síwájú, ìwàláyé yín àti agbára yín yóò wà pẹ̀lú wa lórúkọ Jésù, ní orúkọ Jésù tí ó tóbi ní agbàdúrà.

0: lónìí a ó tẹ̀síwájú pẹ̀lú bíbélì kíkà wa, ṣùgbọ́n kí a tó kà á, ẹ jẹ́ ká ní àkókò láti gbàdúrà. Bàbá, à ń béèrè wípé kẹ́ ṣí ojú wa sí ìmòye bí a ti ń kà ọ̀rọ̀ yín lónìí. À ń béèrè wípé àwọn àkòrí tó ṣe kókó tó bá wa sọ̀rọ̀ àníwá ti sísin sọ̀rọ̀ àti wàhálà wa nípa tẹ̀mí àti nípa tara, nípa tó ìní ẹ̀tẹ́ sí òkan àyà wa, ẹ wà pẹ̀lú wa, ẹ ṣí wa níyè, ẹ tọ́ wa sọ́nà, ẹ kọ́ wa bí a ti ń kà papọ̀ báyìí. Ní orúkọ Jésù ni mo gbàdúrà, à ń tẹ̀síwájú báyìí nínú bíbélì kíkà náà. Chronicle 4:4. Àwọn ọmọ Juda, Farese, Esroni àti Kami àti Uri àti Sobali, Reaya ọmọ Sobali sì bí Jehati, Jehati sì bí Abu Ahumai àti Lahadi. Wọ̀nyí ni ìdílé àwọn ará Sora. Àwọn wọ̀nyí ni ó ti ọ̀dọ̀ bàbá Etamu wá, Jisraeli àti Jisma àti Jodasi. Orúkọ arábìnrin wọn sì ni Seleponi àti Penueli ni bàbá Jedori àti Eseri bàbá Usa. Wọ̀nyí ni àwọn ọmọ Uri àkọ́bí Efrata bàbá Bethlehemu. Asuri bàbá Tekuat sì ni aya méjì, Ela àti Nara. Nara sì bí Ahusamu àti Efili àti Tema àti Asarati. Fún wọ̀nyí ni àwọn ọmọ Nara àti àwọn ọmọ Hela ni Sereti àti Josari àti Etnani. Kó sì sì bí Anabu àti Sobeba àti àwọn ìdílé Asereti àti àwọn Arumu. Jezebeli sì ṣe ọlọ́lájú àwọn arákùnrin rẹ̀ lọ nítorí ìyá rẹ̀ pé orúkọ rẹ̀ ní Jezebeli, nítorí tí ó bí pẹ̀lú ìbànújẹ́. Jezebeli sì ké pe Ọlọ́run Ísíráẹ̀lì wípé, ìwọ ìbàjẹ́ bùkúnmi nítòótọ́, kí o sọ agbègbè mi di ńlá, kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi fún pẹ̀lú mi, àti kí ìwọ kí ó má sì jẹ́ kí èmi kí ó rí ibi kí èmi kí ó sì rí ìbànújẹ́. Ọlọ́run sì fi mú ohun tí ó tọrọ fún un. Kálẹ́bì ará Ṣúà sì bí Mikiri tí ń ṣe bàbá Estoni. Estoni sì bí Barafa àti Pesia àti Tehena bàbá ìlú Nasati. Wọ̀nyí ni àwọn ọkùnrin Reka àti àwọn ọmọ Kenasi, Etineli àti Seraya àti àwọn ọmọ Etineli Hatati. Meunatiai sì bí Ofra, Serayi sì bí Joabu bàbá Geharasimu nítorí oníṣọ̀nà ni wọ́n, àti àwọn ọmọ Kẹ́lẹ́bù ọmọ Ṣefúnì, Eru Ela àti Anamu àti àwọn ọmọ Ela àní Kenasi àti àwọn ọmọ Gehaleli Sifu àti Sefa Tirai àti Asareli àti àwọn ọmọ Isra ni Jeteri àti Meredi àti Eferi àti Jaloni àti Asimbi Miramu àti Samai àti Isa bàbá Estemua. Aya rẹ̀ Jehu Dija sì bí Jeredi bàbá Gedori àti Eberi bàbá Soke àti Jekueli bàbá Sone. Àwọn yìí ni àwọn ọmọ Bitra ọmọbìnrin Farao ti Meredi mú ní aya, àti àwọn ọmọ Eloadia arábìnrin Amu bàbá Keila ara Gami àti Staumu ara Meka. Àwọn ọmọ Simeoni sì ni àwọn Amoni àti Rina Benhani àti Tiloni àti àwọn ọmọ Isi ni Soheti àti Besoheti. Àwọn wọ̀nyí àwọn ọmọ Hela. Àwọn ọmọ Juda ni Eri bàbá Leka àti Laba bàbá Meresa àti ìdílé ilé àwọn tí wọ́n ń hun aṣọ ọ̀gbọ̀ dáradára ti ilé Asbea àti Jokibu àti àwọn ọkùnrin Koseba àti Joasi àti Jora àti Sarafu tí ó ní ìjọba ní Moabu àti Jesubilehemu. Ìwé ìrántí àtijọ́ ni wọ̀nyí. Wọ̀nyí ni àwọn amọ̀kòkò àti àwọn tí ń gbé àárín ọgbà tí odi yíká, níbẹ̀ ni wọ́n ń gbé pẹ̀lú ọba fún iṣẹ́ rẹ̀. Àwọn ọmọ Simeoni ni Nemeli, Jemini, Jaribi, Sera, Soli, Salumu ọmọ rẹ̀, Misamu ọmọ rẹ̀, Misma ọmọ rẹ̀, àti àwọn ọmọ Sima, Amueli ọmọ rẹ̀, Sakuri ọmọ rẹ̀, Simei ọmọ rẹ̀. Simei ni ọmọkùnrin 24 àti ọmọbìnrin 6. ṣùgbọ́n àwọn arákùnrin rẹ̀ kò ní ọmọkùnrin púpọ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe ìdílé àwọn ìdílé wọn gẹ́gẹ́ bí ìdílé gbogbo wọn ni ó rí gẹ́gẹ́ bí àwọn ọmọ Júdà wọ́n sì ń gbé Bẹ́sẹ́bà àti Mọ́dà àti Hasari Suali àti ní Bíhà àti ní Esumu àti ní Toladi àti ní Betueli àti ní Oma àti ní Siglagi àti ní Bet-Makoboti àti ní Asasusimu àti ní Bet-Berei àti Saramimu. Àwọn wọ̀nyí ni ìlú wọn títí dé ìjọba Dáfídì létò wọ́n sì ni Etamu àti Aini, Rimoni àti Tekoni àti Asani ìlú márùn-ún àti gbogbo ìletò wọn tí ó yí ìlú náà ká Debali wọ̀nyí ni ibùgbé wọn àti ìdílé wọn àti Mesobaumu àti Jamleki àti Josa àti Amasaya àti Joeli àti Jehu ọmọ Sobaya ọmọ Sarai Seraya ọmọ Asaili àti Eloimai àti Jakoba àti Jesuaya àti Asaya àti Adeli àti Jesimeli àti Benaya àti Sisa ọmọ Sifi ọmọ Aloni ọmọ Jedaya ọmọ Simiri ọmọ Semaya. Àwọn tí a dárúkọ wọ̀nyí ìjòyè ni wọ́n ní ìdílé wọn ilé bàbá wọn sì tàn kálẹ̀ gírígírí wọ́n sì wọ ojú ọ̀nà gédórì lọ títí dé apá àríwá foníbojì náà láti wá koríko fún agbo ẹran wọn wọ́n sì rí koríko tútù tí ó dára ilẹ̀ wọn sì gbààyè ó sì ń gbé jẹ́ wọ́n sì wà ní àlàáfíà nítorí àwọn ọmọ Amu ni ó ti ń gbé ibẹ̀ ní àtijọ́ àti àwọn wọ̀nyí tí a kọ orúkọ wọn dé ní ọjọ́ Hesekiah ọba Júdà wọ́n sì kọlu àgọ́ wọn àti pẹ̀lú àwọn ará Mehumu tí a rí níbẹ̀ wọ́n sì bá wọn jẹ́ pátápátá tí di òní olónìí wọ́n sì ń gbé ipò wọn nítorí koríko ń bẹ níbẹ̀ fún agbo ẹran wọn òmíràn nínú wọn àní nínú àwọn ọmọ Simeoni ẹgbẹ̀ta ọkùnrin lọ sí òkè Séèrì wọ́n sì ní Pétélaya àti Neraya ọmọ Rafaya àti Useli ọmọ Usi ní olórí wọn wọ́n sì kọlu ìyókù àwọn ará Amaleki tí wọ́n sálà wọ́n sì ń gbé ibẹ̀ títí di òní orí ìkarùn-ún ìjẹ́ àwọn ọmọ Rebeli àkọ́bí Israẹli nítorí tí òun jẹ́ àkọ́bí ṣùgbọ́n tí bí ó ti ṣe pé ó ba ẹni bàbá rẹ̀ jẹ́ a fi ogún ìní rẹ̀ fún àwọn ọmọ Jósẹ́fù ọmọ Israẹli sì ka ìtàn ìdílé náà gẹ́gẹ́ bí ipò ìbí nítorí Júdà borí àwọn arákùnrin rẹ̀ àti lọ́dọ̀ rẹ̀ ni aláṣẹ ti jáde wá ṣùgbọ́n ogún ìbíjẹ́ ti Jósẹ́fù mo ní àwọn ọmọ Reubeni àkọ́bí Israẹli ni Anoku àti Paulu àti Esroni àti Kami àwọn ọmọ Sejeli Semaya ọmọ rẹ̀ Gogu ọmọ rẹ̀ Simeya ọmọ rẹ̀ Mika ọmọ rẹ̀ Reraya ọmọ rẹ̀ Bali ọmọ rẹ̀ Bera ọmọ rẹ̀ Tiglat Peneseri ọba Asiria kò ní gbèkùn lọ ìjòyè àwọn Rebeni ní ṣe àwọn arákùnrin rẹ̀ nípa ìdílé nígbà tí a ka ìtàn ìdílé ìran wọn Jeili àti Sakaraya ni olórí àti Bela ọmọ Asasi ọmọ Sama ọmọ Jeili ti ń gbé Arueri àní títí dé Nebo àti Bel Meoni àti ní àríwá ó tẹ̀dó lọ títí dé àti wọ aginjù láti odò Efrate nítorí ẹran ọ̀sìn wọn pọ̀ sí ní Gileadi àti ní ọjọ́ Saulu wọ́n bá àwọn ọmọ Agari jagun ẹni tí ó ṣubú nípa ọwọ́ wọn wọ́n sì ń gbé inú àgọ́ wọn ní gbogbo ilẹ̀ àríwá Gileadi àti àwọn ọmọ Gadi ń gbé ọ̀kánkán wọn ní ilẹ̀ Basani títí dé Saka Joeli olórí àti Safamu àtẹ̀lé àti Jani àti Safati ní Basani àti àwọn arákùnrin wọn tí ilé àwọn bàbá wọn ní Mikaeli àti Mesu Lamu àti Seba àti Jorai àti Makani àti Sai àti Heberi méje won yi ni awon omo Abihaili omo Uri omo Jo Jarua omo Gileadi omo Mikali omo Jesisai omo Jado omo Busi Adi omo Abed omo Abdeli omo Guni olori ile awon baba won won si gbe won si gbe Gileadi ni Basani ati awon ilu re ati ninu gbogbo igberiko Saroni ni agbegbe won gbogbo won yi ni ako ni aka nipa itan idile ni ojo Jotamu oba Juda ati ni ojo Jeroboamu oba Israeli awon omo Reubeni ati awon omo Gadi ati abo eya Manase ninu awon okunrin alagbara ti won gbe asa ati ida ti won si nfi orun tafa ti won si moye ogun je oke meje ni o le egberin le logun o din ogoji ti o jade lo si ogun na won si ba awon omo Agari jagun pelu Jeturi ati Nefishi ati Nadabu asin ran won lowo si won asin fi awon omo Agari le won lowo ati gbo bibeli kika na bayi ohun kon ta ti gbo ta sin ti ko afẹ mu to Olorun onu adura eje ka deduro ejo eje ka ba Olorun so onu adura ati ri ase re ati ri ikilo ati ri apere ati ri itorin lati gboran si ase lati gbamu gbadura o fun ori ofe pe ko le se gege bi o ti ko ninu oro Olorun ni oruko Jesu ni agbadura ami a wa ni deduro sibe
1: e fi fun ni a o si fi fun yin osun dara ati akimole na o si fi fun aya yin nitori osun na te ba fi han fun yin ni a o fi han fun yin pelu e je ki a towo bo apo wa ati apamowo wa ohun kon ti ati mu wa sodo oluwa ninu adura e je ka na soke lati gbadura baba dupe lowo yin tori pe a wa si ile yin lati wa josin ati lati keko ninu oro yin bi asiti wa pelu ore ati dame wa gbadura wi pe e o te o gba lowo wa fun dagbo soke jo yin ni oruko jesu ti o tobi ni agbadura e jo e laju yin ki e si fi ore yin sinu apo ti a n gbe kakiri

0: There is a power that has never stopped moving. Agbára kan wà
1: tí ó kì í dáwọ́ dúró láti iṣẹ́ láti gba orílẹ̀-èdè sí orílẹ̀-èdè. A fi ọwọ́ ka yí àwọn ènìyàn nípa ọkùnrin kan èyí tó jẹ́ ènìyàn lásán ṣùgbọ́n tí Ọlọ́run lò lọ́nà agbára. Orúkọ Jésù agbára wà níbẹ̀. Agbára wà ní orúkọ yẹn. Ìjẹgàba wà ní orúkọ yẹn. Báyìí àkókò ìyípadà ó wá tún wá dé àkókò ìsọdọ̀tun báyìí. Àǹfààní mìíràn rèé o láti ní ìmísí Ọlọ́run àti agbára Ọlọ́run tó sọ ní ìdọ̀tun ìsọjí kárí ayé pẹ̀lú Kúmúyè. Ó wá sí ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn olùṣọ́àgùtàn Kúmúyè olùṣọ́àgùtàn kárí ayé olùkọ́ èyí tó gbajúgbajà ní gbogbo àgbáyé èyí tó ń wàásù ìre Jésù Kristì tó yí ayé padà ní gbogbo àwọn orílẹ̀-èdè ìsọdọ̀tun pátápátá nípasẹ̀ kírì ní ọjọ́ 24 sí 30 ọjọ́ oṣù kẹjọ ní ọdún 20 ọdún tá a wà yìí ní ago 5 ìrọ̀lẹ́ ní ojú ní Anglican Grammar School ní ìpínlẹ̀ ní ọ̀tà ní Ogun State. Àwọn tó ń ṣiṣẹ́ ìṣègùn àwọn onímọ̀ ìṣègùn òyìnbó gbogbo wọn máa wà níbẹ̀ láti yanjú àwọn ìṣòro àwọn ènìyàn fún ìran mìíràn tó ń bọ̀. Ìfikún ni agbára Ọlọ́run èyí tá a gbé kalẹ̀ fún àwọn ọmọ iléèwé àwọn mọ̀jìṣín àwọn ọ̀dọ́langba èyí ni àwọn tó à ń kún pẹ̀lú òye pẹ̀lú agbára èyí tá a mú dàgbà èyí tá a fún ní agbára láti ṣe iṣẹ́ tó lágbára sọ́dọ̀tun láti gé gbogbo àjàgà kúrò ní ọjọ́ 29 ní oṣù kẹjọ ní agogo 8 àárọ̀ ní Anglican Grammar School ní ọ̀tà ìpínlẹ̀ Ògùn. Ayé yí padà ṣùgbọ́n agbára Ọlọ́run kò lè yí padà. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn olùṣọ́àgùtàn là ń retí ìdáǹdè pátápátá nínú ayé tó ń yí padà ní ọjọ́ 27 àjọ ọjọ́ 28 ní agogo 8 àárọ̀ ní ìjọ Pentecostal Church ní ìpínlẹ̀ Ògùn ní ọ̀tà. A pè ọ́ èyí ni ìpè rẹ àyí ni àkókò rẹ GCK ìwàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹ̀kọ́ bíbélì ó ṣe pàtàkì. Ẹ̀kọ́ bíbélì ó túmọ̀ sí ohun kankan náà. Nígbà tá a bá ń sọ nípa ẹ̀kọ́ kìrìsìtẹ́nì à ń kọ nípa ìtọ́ni nínú ọ̀rọ̀ Ọlọ́run à ń sọ nípa ìkọ́ni nínú ọ̀rọ̀ Ọlọ́run ní tòótọ́. Tó o bá fẹ́ wo ohun tá a pè ní ẹ̀kọ́ kìrìsìtẹ́nì yìí o lè pè ní ìpìnlẹ̀ òtítọ́ tó jẹ́ ìpìnlẹ̀ ti bíbélì èyí tá a tò lọ́wọ̀ọ̀wọ́ ní ọ̀nà tó rẹwà. Ẹ̀kọ́ kìrìsìtẹ́nì ẹ̀kọ́ bíbélì ó jẹ́ ìwàásù ìrere èyí tó jẹ́ òtítọ́ tó kún fún agbára nínú ìwé mímọ́. Èyí yàtọ̀ sí dogma èròǹgbà ènìyàn ni ó jẹ́ ọgbọ́n ènìyàn. Ènìyàn ló sọ pé òun fẹ́ ṣe lóun fẹ́ gbàgbọ́ ó lò bẹ̀rẹ̀ sí ń lòó kó bẹ̀rẹ̀ sí ń ka bíbélì kó bẹ̀rẹ̀ sí ń fàlàsé kó bẹ̀rẹ̀ sí ń ṣe àtẹnumọ́ rẹ̀. Eléyìí ìkọ́ni ọ̀rọ̀ náà kọ́ leléyìí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ wá ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Ó ṣeé ṣe o nínú ìjọ nínú àwọn ẹlẹ̀sìn àti àwọn kan tó kára wọn jọ àti nínú ìjọ kan kìí ṣe pé bóyá wọ́n dín ohun tí ẹ̀kọ́ jẹ́ gan wọ́n dín kù wọ́n wo ẹ̀kọ́ yìí bí ohun tí kò wúlò tí kò ní lárí ẹ̀kọ́ yóò wá jẹ́ kankan fún wọn. Ẹ̀kọ́ bíbélì a gbé kalẹ̀ nípa ọ̀nà tọ́lọ́run ń gbà yí ènìyàn padà àti ìgbé ayé tó rẹwà nínú ayé kìrìsìtẹ́nì ó ń fún wa ní ogun ẹ̀yìn ó ń fún ìgbé ayé kìrìsìtẹ́nì wa ní ogun ẹ̀yìn àtẹni tá a jẹ́ òye yí ọ̀ pé ogigun ẹ̀yìn tó lágbára ó ṣe pàtàkì fún ìgbé ayé ènìyàn fún àgọ́ ara ènìyàn. Nítorí náà òye rere òye tó péye nípa ẹ̀kọ́ bíbélì ó ṣe pàtàkì ó jẹ́ abala ìgbé ayé kìrìsìtẹ́nì. Ìgbé ayé kìrìsìtẹ́nì ó jẹ́ egun ẹ̀yìn ìṣe wa là ń ṣe àkóso rẹ̀ pẹ̀lú ohun tá a gbàgbọ́. A nípa lórí ayé wa nípa ohun tí a ń gbọ́ kò ní sí ìrírí kìrìsìtẹ́nì kankan kò ní sí ìgbé ayé àgbékalẹ̀ kìrìsìtẹ́nì kò ní sí àgbékalẹ̀ kan ìta lè gbàgbó ìgbé ayé kìrìsìtẹ́nì tí kò bá sí ẹ̀kọ́ bíbélì tí ò sí ẹ̀kọ́ kìrìsìtẹ́nì. Nínú ìrìn àjò lọ sí ìlú ògo lọ sí ayérayé a ní ìtọ́ni a ní ọ̀rọ̀ ọlọ́run èyí tó bá kàn ń rìn lọ ò ní mọ bí ò bá sí ọ̀rọ̀ tí ò bá sí ẹ̀kọ́ bíbélì ìgbé ayé rẹ yóò kàn jẹ́ eléyìí tí ò wúlò k kíkẹ́kọ̀ ẹ̀kọ́ bíbélì ẹ̀kọ́ kìrìsìtẹ́nì yìí tá a bá tẹ̀lé ipa ọ̀nà tó lọ sí ọ̀run ìrìn àjò wa nígbà náà láti ayé lọ sí ayérayé yóò ẹlẹ́dà wa ló máa ṣe àkóso rẹ̀ a ó máa darí wa láti lọ sí àtúbọ̀tán wa èrèdíre o tó fi ṣe pàtàkì fún wa láti lóye ẹ̀kọ́ bíbélì bí a ti wá tí mò ń gbà níyànjú pé kó wá tó bá tẹ ta bá rí àwọn ọ̀rẹ́ wa àwọn ọmọ ìjọ àti àwọn ẹlòmíràn pẹ̀lú a lè má mọ ìṣe pàtàkì àti ìwúlò pé ká kọ́rọ̀ ọlọ́run ọlọ́run ti gbé ọ kalẹ̀ pé kó sọ́ di ìwà rẹ kó di bárakú fún ọ kó máa wá nígbà gbogbo ó tún gbọ́dọ̀ jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ẹlòmíràn inú Timothy kìíní orí ìkẹrin ní ẹsẹ̀ ìkẹfà Timothy kìíní orí ìkẹrin ní ẹsẹ̀ ìkẹfà Timothy orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà. Bí ìwọ bá rán àwọn ará létí nǹkan wọ̀nyí ìwọ jẹ́ ìránṣẹ́ rere ti Kristi Jésù tí a fi ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere bọ́ èyí tí ìwọ ti ń tẹ̀lé. Paul Apostle ń bá Timothy sọ̀rọ̀ ní ìjọ Éfésù ní ìjọ Éfésù Paul Apostle sọ pé àwọn onígbàgbọ́ lè ti mọ eléyìí òye eléyìí ti yí àwọn onígbàgbọ́ kan ti fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀kọ́ ní bíbélì ó sọ pé Timothy nǹkan kan wà tó máa ṣe o àwọn ènìyàn ọlọ́run àwọn ará oko máa rán wọn létí àwọn nǹkan wọ̀nyí ó tà ń ṣe rèé o ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ti jẹ́ àgbà tó pẹ́ tá a ti ń gbá a ti jẹ́ onígbàgbọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún ọ̀pọ̀lọpọ̀ ń ta sọ kò jẹ́ ọ̀tún sí yín ṣùgbọ́n tó bá mu omi láàárọ̀ omi yóò tó wà mu omi nígbà gbogbo a tún tó omi yẹn mu afẹ́fẹ́ tí ò mí kò jẹ́ ọ̀tún sí ọ o tún máa mí lẹ́ẹ̀kan sí aṣọ tó gbé wọ̀nyẹn ó lè má jẹ́ ọ̀tún sí ọ ṣùgbọ́n a tún wọ aṣọ lẹ́ẹ̀kan sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe iyebíye nínú ayé à ń ṣe wọn a tún tún wọn ṣe kó bàá lè jẹ́ pé a ó fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú wọn nítorí náà gẹ́gẹ́ bí onígbàgbọ́ a lè má jẹ́ òpèsè ẹ̀kọ́ bíbélì ṣùgbọ́n sọ pé kí ìwọ kó máa rán àwọn ará létí àwọn ènìyàn ọlọ́run àwọn kìrìsìtẹ́nì kó máa rán wọn létí àwọn nǹkan wọ̀nyí ó sọ pé nígbà náà ìwọ jẹ́ ìránṣẹ́ rere Kristi Jésù a ò wá tó jẹ́ ọ̀tún láti mú jáde ohun tá àti ìgbọ́rí kọ́là ń wà ohun tá àti ìkẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kọ́là ń wà ohun tá àti ìkàrí kọ́là ń wà a ń mu wá àwọn ọ̀rọ̀ tó tọ́ ọ̀rọ̀ tá a kọ nígbà tó bá nílò rẹ̀ kó mu wá kó mú ọ lọ sí ipa ọ̀nà ó sọ pé yóò ṣe wá lóore yóò tí a ń fi ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere bọ́ ó ní ìwọ ọmọ ọlọ́run ìwọ ìránṣẹ́ ọlọ́run ní ẹsẹ̀ kẹtàlá wá sọ fún wa níbẹ̀ ó ní títẹ̀ mi yóò fi dé ń bá Timothy sọ̀rọ̀ báyìí ó ní mò ń bọ̀ wá bẹ̀ wò mo fẹ́ wá wo ohun tó ń ṣe mo fẹ́ fún ọ ní ìtọ́ni àti ìgbaniyanju kan ó ní ṣùgbọ́n títẹ̀ mi yóò fi dé máa tọ́jú ìwé kíkà àti ìgbaniyanju àti ìkọ́ni ìyẹn nígbà tó sọ pé máa kíyè sí i ìyẹn ni pé máa fi ọkàn rẹ sí i fi ayé rẹ sí i fi iyè rẹ sí i fi àkókò rẹ sí i wá àkókò tó ṣe iyebíye ka bíbélì ọ̀rọ̀ ọlọ́run gba ìmúlọ́kànlé fún ìgbàyànjú fún àwọn ènìyàn ọlọ́run kó pèsè ìwàásù rẹ sílẹ̀ bí o ti ń pèsè má gbàgbé ẹ̀kọ́ fi iyè sí ẹ̀kọ́ yìí ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún 15 ó ní máa fi iyè sí nǹkan wọ̀nyí fi ara rẹ fún wọn pátápátápátápátá pẹ̀lú gbogbo ọkàn rẹ ní o kí ìlọsíwájú rẹ kí ó lè hàn gbangba fún gbogbo ènìyàn máa ṣe ìtọ́jú ara Paul Apostle ń sọ fún wa ó sọ fún èmi náà ó ní máa ṣe ìtọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ bí o ti ń wo ara rẹ tó ń wo ayé rẹ ṣé o ń wo ẹ̀kọ́ yẹn ní ọ̀nà tó jẹ́ pé ó ń ba ayé rẹ mu ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run máa kíyè sí ara rẹ máa ṣe ìtọ́jú ara àti ẹ̀kọ́ rẹ máa dúró láìyẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí tẹ̀síwájú nínú wọn dónú wọn má jẹ́ kí àkókò kan dénú ayé rẹ tó a sọ pé mo ti kàwé gboyè láti máa kẹ́kọ̀ọ́ mi ò ní fi ayé mi bá ìwé mímọ́ mu ó sọ pé máa dúró láìyẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí nítorí níṣe èyí ìwọ yóò gba ara rẹ àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ là ìgbàlà ìkẹyìn ó wà lọ́wọ́ tó bá fẹ́ láti lọ nígbà tí olúwa bá dé ìgbàlà ìkẹyìn ìdáde ìkẹyìn ṣẹ́gun ìkẹyìn àdé ìkẹyìn tí àwọn aṣẹ́gun ó tó bá nílò rẹ̀ tó bá ń lo ìgbàlà ìkẹyìn yìí àṣeyọrí ìkẹyìn èrè ìkẹyìn fi iye re ma toju re oro iye ri oro igbagbo yi fi ara nigba gbogbo to ba wa gba oro olorun gbe oro olorun ajo asegun lo jesu christi yo fun o ni isegun agbara olodumare yo fi satani se abi atelese re ni oruko jesu eje ka dedo ka ba oluwa so nu ka ba oluwa so ro nu adura ati so fun wa isegun ma nwa ninu oro na iko ni oro olorun a o je asegun lasale yi A sese teti si ipeneja to ba igba mu ninu eko bibeli o ejo gbogbo wa ni mo nbe ba eje ka gbadura o agbodo gbadura nlo lati gbadura o ipeneja yi se pataki pupo fun eko bibeli fun wa gege bi omo ijo ati fun wa gege bi iranse olonu ijo eko ikoni bibeli nse lo dabi omi e to se pataki fun wa lati wa laye eyin ara eje ka gbadura pe ko lo ako fun wa ni ore ofe ka fiye si kika ki se asaro ikoni bibeli agbodo mo oje gigun eyin ijo oje gun eyin gbogbo omo ijo to fe owo kokun dun mu kan ninu ijo ikoni bibeli o ma se pataki pupo pupo ki se pe ka mo nikan o agbodo mo ka gbe nipa re ka ma fi si ise eyin ara je ka gbadura pe lasale yi oluwa yo fun ani ore ofe si ore ofe lati fi ye si ikoni bibeli eko bibeli gege bi omo ijo kokan olori ojori ki se yi nikan o gege bi iranse ijo atun ni la so fun wa pe ka ma gba igbe ka ma ka fiye si ka ma gba igbiyanjo ka ma gba itoni ikoni bibeli koni bibeli atun gba wa niyanjo lati ale yi lati tesi waju ninu re opolopo arun eyan lo wa loni won tin wasu irere nigba kan won wasu re mo baye o no opolopo ta nse nipa aye wa loniran jiran aye wa e je ka mo o pe yi no ti bibeli so ikoni bibeli o se pataki debi pe o ni egigun eyin o gbogbo nigbagbo ninu oluwa awa gege bi iranse olorun nitona lati aleye a fe lu akoko lati wa ojo oluwa pe oluwa yo fun wa ni ore ofe si lati fowo okukun dun mu ikoni yinu ijo a o kan le fomi we won ka kan da won nu ko lu ko ran won lowo lu ra yo ran lowo o lu yo ran gbogbo wa lowo ikoni bibeli eko bibeli ni egun eyin ijo wa e ti egun eyin gbogbo olukuluku e je ka gbadura o e je ka wa ojo oluwa ka bere ka fiye si ka se atenumo re fun ikoni orun to se pataki ye ikoni bibeli ore ofe olorun to to fun wa ni oruko jesu ni agbadura baba a fe dupe lowo re gidigidi fun igbiyanju oro eyanju to ba igba mu ti ikoni bibeli yi agbadura o pe gege bi olori ojori eniyan omo olorun to wa nu ijo ye ati gege bi iranse nu ijo ye a o fi iye si si a se atenumo re si eko oro olorun yi ni oruko jesu a dupe oluwa pupo pupo bi a se ntesiwaju nu eko ni beli loni ebe olukuluku awo lekan si ni oruko jesu ni agbadura
2: Amen. Mo gbadura wipe emi Olorun yo mu on ta nkan won yi yo si ko si tabili aya wa ni oruko Jesu. Awa si Exodus ejoko Exodus orikejila lati ese ikokanlelogbon 31 ese meta ni ngoyan ko to di pa bere lati ese ikokan le logbon ori keji le exodus ese ikokanlelogoji ati ese ikokanlelaadota mo se le fun ete pataki oro kan wa te o se awari ninu awon ese wonyi wo ese ikokanlelogbon exodu ori kejila o si pe mose ati ohun aroni ni oru o si wi pe e dide ki e jade lo kuro laarin awon eniyan mi ati eyin ati awon omo israeli ki e si lo sin oluwa bi e ti wi idande irapada itusile oluwa yo ra opada oluwa yo so di ominira farao to ti so wi pe ta ni olorun yen gan emi o mo olorun na te nso nipa re emi o ti e ni je ki e lo o wa de koko kan lopin gbogbo o wa so wi pe bayi o e le lo eyin olorun bayi a odo minira e lo sin oluwa bi e ti wi wese ikokan le logoji 41 ese ikokan le logoji o si se ni opin irinwo odun o le ogbon 430 ani ni ojo na gan o le ma ro wi pe olorun o ti gbagbe 100 odun igba odun irinwo odun koja leyin igba tolorun ti ba abraham soro pe iru omo re yo wa ni ile ajeji sugbon emi o mu won jade nwo da won ni de o le ti ma ro pe olorun o ti gbagbe ileri yi gbogbo ileri to ti fi fun o olorun ko le gbagbe lai ko si ni gbagbe awon eyan re ni oruko jesu ni la so fun wa wi pe ani ni ojo na gan ni o si se ti gbogbo ogun oluwa jade kuro ni ile ijibiti olorun o ma n bo sasiko ninu aye re yo bo sasiko fun o ko ni peju nitori pe o ni agbara lati mu gbogbo ileri to ba ti se lati mu se o ma n de sakoko simile duro de awon ileri re be ni ati ami lo ma je ninu aye re ni oruko jesu ese to gbeyin ni ori yi ese ikokan le la dota 51 o si se ni ojo na gan wo leyi o ele ni atenomo na ojo na gan oluwa mu awon omo israeli jade kuro ni ile ijibiti gege bi ogun won ni gbogbo eya won ni gbogbo adugbo won ni gbogbo ebi won o mu gbogbo won jade lale yi ohun ta n wo ni imuse ologo ti ileri nla re ni ojo na gan o meta las fe gbe yewo akoko itusile kuro ninu igbekun leyin irekoja ekeji oni sisi awon ijo eniyan re nipo pada miketa oni amoye ti ikola fun kikopa ninu ajo irekoja wo akoko akoko oni itu sile kuro ninu igbekun leyin irekoja awon omo israeli won sese ni iriri irapada oluwa irekoja nigba ti mo ba ri eje na emi yo re okoja eleyi angeli kuna pe koni wo ile yin ko wole yin wa lati pa yin run ni gbagbo ti e ba ti ni gbagbo ninu oro ati ikede oluwa ti o si gbegbese ki se wipe okan ni igbagbo topolo ki kan se wipe okan ni imo igbagbo tori lasan sugbon ni igbagbo to se fi soju se o wa gbegbese lori oro na ati po odu agutan na o si ti mu eje re nipa igbagbo o ti fi eje na si aterigba ati opo ile nibi to ngbe nitori pe o gbagbo ogboro na gbo bayi okan re le bale nitori pe irapada re o daju leyin irekoja yi bayi a so fun wa nipa itusile kuro ninu igbekun awon omo israeli an ka ninu exodus ori kejila ese ikokan le logbon 31 Pharaoh ni o si pe Mose ati ohun Aaron ni oru o si wi pe e dide ki e si jade kuro laarin awon eniyan mi ati eyin ati awon omo Israeli ki e si lo sin Oluwa bi e ti wi mo fe ko falasi pe bi e ti wi falasi ki se nti o je gan niyan o bi olorun gan ti wi ni o olorun soro fun mose si ba awon eyan o ba farao soro ohun ti olorun ti so nitori na ohun ti o nso gan ni wi pe ohun to luwa so fun yin to wa so fun mi yen gege bi o ti wi pe olorun so fun o bi ohun ani olorun ti so o se pataki ninu aye igbagbo pe ohun gbogbo to ba sele ohun ko ti farao le gbiyanju lati duro loju ona re satani ki satani ati agbe ogun esu atawon to ntele esu leyin ti le gbiyanju ati fe se yo ma yori si pe gege bi ohun ti wi e lo sin oluwa yin itusile wo nkan meta labe eleyi akoko o ni itusile kuro ninu igbeko ti idibaje ikeji o ni igbese tabi down lati ado awon ijo eniyan majemo re iketa o ni didi oloro nipa isanpada fun ilowo si tabi ise won olojo gboro ise ti won ti se ni ile ijibiti fun opolopo odun wo akoko itusile kuro ninu igbekun ti idibaje gaga bi o tin wo ijibiti o je ibi borisa o je ibi idibaje asi tun won sile o tun won sile nigba na o so won di ominira kuro ninu igbekun ti idibaje wo ayika re ibi to ngbe ibi to tin sise wo ayika re ibi to tin sokowo ohun gbogbo ladugbo o ti dibaje won ti dibaje ninu ede won dibaje ninu igbe aye won dibaje ninu iwasi won dibaje ninu ibasepo won laarin okunrin obirin nibi to ngbe o ni adugbo ti o kun fun idibaje sugba nigba to wa sodo oluwa to gba eje odo agutan gbo itusile wa kuro ninu igbekun ti idibaje ninu exodus ori kejila ese kokan le logbon o si pe mose ohun aaron ni oru o si wi pe e dide ke jade lo kuro laarin awon eyan mi ati eyin ati awon omo israeli ke si lo sin oluwa a tu wa sile lati sin oluwa a o tu wa sile lati lo ma sin ara wa tabi lati ma sin orisa tabi lati ma sin ka wa di eru fun enikeni iyipada okan wa itusile wa o ni pe ka le sin oluwa gege bi e ti wi gege bi ohun ti wi igbala wa o ni itusile kuro ninu idibaje lati igbekun lati ninu igbekun lo lati jade kuro ninu awon buburu ti a tin se tele baya wa dominira lati sin oluwa ka sin oluwa o so fun wa ni ese ikeji le 32 esi mu agbo yin ati owo eran yin bi eti wi mo se ti wi pe ki o si ibose ba tere wa a o ni fi sile leyin o fe gba ola iwo ati le re o fe gba ola ati gbogbo to awon to gbekele o o fe gba ola ati gbogbo awon to feran re tati awon to feran o fe gba ola o fe ki o gbogbo to ni ki a mu jade kuro ninu igbekun ti idibaje ani awon ini tara to ni gan to ma nlo fun itesiwaju ati ikede idibaje ti jibiti rara o wa mu gbogbo awon nkan jade bayi o lo ohun kohun ti a fojuri to ni lati lo fun idibaje ti nbe ninu aye sugbon fun itesiwaju ati ikede irere ti ijoba na oni kesi ma lo ekesi sure fun mi pelu ese iketa le 33 awon ara Egypt sin ro awon eyan na ki won ki o le ran won jade lo kuro ni ile na kankan nitori ti won wi pe gbogbo wa di oku on ti an so ni o pe ta ba tu awon isile ti a ba je ki won lo gbogbo wa pata la odoku won mo olorun bayi won mo olorun nisisi gege bi onidajo gbogbo aye olorun onidajo farao ati onidajo awon pidanpidan ati onidajo awon iranse farao ati onidajo gbogbo orilede Egypt ati onidajo gbogbo aye ti won ba tun won sile gbogbo won ni yo doku atun won sile nipa agbara Olorun Corinth keji ori kewa mo fe ka ese ikerin Corinth keji ori kewa ese ikerin nitori ohun ija wa ki se ti ara a o tu wa sile nipa ogbon tara tabi ogbon taye tabi ogbon ti oselu tabi ni ogbon tiniyan ohun ija wa ki se ti ara sugbon o ni agbara ninu Olorun lati wo ibi giga pale gbogbo ibi giga ninu aye re a o wo won subu loni loruko Jesu won ni fi o sinu igbekun mo o ni duro sinu igbekun mo boya igbekun temi ni o tabi igbekun ailera o ni fidi pa gba sinu igbekun loruko Jesu wo ese ikarun o so ni ese ikarun pe awa nso gbogbo ero kale ati gbogbo ngiga ti ngbe ara re ga si imo Olorun si imo Olorun awa si ndi gbogbo ero ni igbekun gbogbo ero ni igbekun wa si teriba fun Kristi on ko to ba mu wa sinu igbekun ni igba kan ri bayi o wa mu wa sinu igbekun ni oruko Jesu gbogbo ero omo satani o ni ero gege bolo na ti ni ero awon emi okokun esu won ni ero sugbon awon mo ile ba la se mo tori pe esu wi pe ninu okan re pe emi o lo sibiti mo ti jade ero won niye won fe wonu e pada won fe paye re je won fe paye re run ko paye re run gbogbo ero satani lori aye e a o mu obale loni gbogbo ero emi okokun nipa re gbogbo re la o mu bale loni awon olubi eda won lero awon ota won lero gbogbo awon ero won ye a mu won a so won kale loni ni oruko Jesu ko si on kan to le duro lodi si itusile re su aseyori atuwa sile kuro ninu igbeko idibaje we keji nibe ekeji oni igbese tabi idahun latodo awon ijo eniyan majemu re won di ijo eniyan majemu oluwa exodus ori kejila mo nka ni ese ikerin le logbon 34 awon eyan na si mu iyefun pipo won ki won ki o to fi iwukara si o si di opon ipo yefun won sinu aso won le ejika won won kankan won pa won ko pale onje won mo ati on gbogbo to se pataki fun iwa laye won ti won o nilo bi won se jade kuro ni le Egypt won gbegbe se lese kese olorun o si mu idande wa fun won itusile fun won irapada wa fun won won gbegbe se won down lese kese won so pe mo ti wa ni Egypt fun ojo pepe a o duro de igba die rara o gbodo duro ni iseju kan si ni ile igbekun o ni duro ni iseju kan si ni adugbo idibaje ni oruko Jesu o wa so fun wa ni ila koko ni ese ikarun di ni ogoji ese ikarun di ni ogoji 35 awon omo Israel si se gege bi oro Mose awon omo Israel won se gege bi oro Mose kilode nitori pe Mose o ni asipe o ni o wa lagbede meji laarin Olorun ati awon omo Israel won ori Olorun ti won won o gbo won Olorun won o gbo oro yen tarata lati odo Olorun won o ti eni bibeli lati ka Mose nikan o leni ti mu oko Olorun to so di mo fun won iwasu Olorun idande Olorun ileri Olorun agbara Olorun wa sodo won nitori na won gbegbe se dara dara won down lese kese won down lese kese won si down lona to pe won se gege bi Moses se pa lase fun wese ike dogun ese ike dogun 15 o so pe ojo meje ni e fi ma je akara alaiwu ni ojo kini gan ni e o pale iwo karamo kuro ni ile yin ko si ibere kankan won o ma jiyan won o se pa won o fe ati nje to wu lati ejo yi ni opolopo odun ki wa lo sele bayi kini ko lo fa ikanju bayi pe ka mu iwukura ko patapata kuro ninu ile wa e gba ile yin mo toni toni ko bo lowo iwukara ko si ariyanjiyan ko si ibere ko si ironu ti eniyan nitori pe olorun wi pe ero mi ko ni eroyin be ni ona mi ki si ona yin gege bi orun se gaju ile lo be ni ona mi ga ju ona yin lo ati ero mi o ga ju ero yin lo ohun to ba so pe ko se wa se lai bere bere kankan lai mo jiyan ariyan jiyan ti o si gbe ko ntako ohun ti won se gan leleyi ani ni ojo kini gan e o pale iwukara mo kuro ni ile yin nitori eni ti o ba je akara wiwu lati ojo kini lo titi o fi di ojo keje okan na ni a o ke kuro ninu Israeli ko buru o ye ko ye oro Olorun ko ye o awon kan wa ton ni odi won imo ton ni odi won imo nipo oro Olorun won ma di won gbogbo ti an ba di won pelu ofin mewa emi o re le inu majemu ayoye ofin mewa ikini keji keta ti dide kewa mi ori nbe ma se mu e ma se je iwukara ni ojo meje si je tabi meje o je ami pipe meje o ni ami pipe ninu igbe aye re pipe laye ka aye re bi gbogbo ose bo se ni se pelu gbogbo oju aye wa o mo gbogbo igbe aye wa o ni ani diwon ni podun awon odun yi ni adiwon ni po osu awon osu la diwon ni po ose ose la si diwon ni pa ojo meje lati ojo ikini di ojo keje atun bere ninu ayika meje to je pipe yi ko gbodo si iwukara ko gbodo si ijiyan kilode kilode ta le mu ka ma je iwukara kilode ti ojojo meje tojojo meje ti osojo marun kilode ti ojojo meji nigba ti oro olorun ba to wa wa ta ni o lati mo bo olorun jiyan ta ti e ni o lati mo foro wero tabi ti o mo bere di lowo olorun n to olorun so ni yi o bayi awa ni itumo re fun wa ninu majemu tuntun o so fun anu corinthi kini ori karun lati ese ikefa ise fefe yin ko dara eyin ko mo pe iwukara die ni mu gbogbo iyefun di wiwu iwukara die yo salaye le fun wa o ni iwukara kekere bayi a ba gbogbo iyefun je iwukara kekere o ma so gbogbo iyefun aye wa di asan iwukara kekere a pa gbogbo igboro to ropo ni yo ba gbogbo re je wo ese ikeje ni ese ikeje o so wi pe nitori na e mu iwukara ti jo kuro ninu yin ke yin ki o le je iyefun tuntun gege bi eyin ti je iwukara nitori a ti fi ire koja wa ani kristi rubo fun wa to ba ti gba jesu oluwa gbo to si gbagbo ninu eje to fun ni mo ju ojo didi lo eje ti nwe wa nu ko nu gbogbo ese to ba gbagbo wi pe nigba ti baba ba ri eje na yin olorun tori odo agutan na o ko ese araye lo pe yo mu ese ti re na kuro o so wi pe ti kristi ba ti je ire koja re o gbodo loye nigba na pe wa mu iwukura iwukara kuro patapata ninu aye re patapata lekun rere fun ojo meje yi e to nse ayika igbe aye wa awon ese ikejo ni ese ikejo so wi pe nitori na e je ki a se ajo na ki se pelu iwukara atijo be ni ki se pelu iwukara arankan ati ti iwa buburu so le papo pelu ese ikefa iwura iwukara kekere lo mu gbogbo iyefun di wiwu aran kan kekere bayi yo ba igbe aye kristiani je ikorira kekere bayi yo ba yo so igbe aye kristiani di radarada ibinu kekere yo pa igbe aye ododo kristiani re ibinu kekere o le mo po ikorira kekere bayi iwukara kekere ni agabagebe kekere bayi tori pe jesu salaye wi pe agbodo kesara ka sora ka mo se faaye gba iwukara awon farisi ti se agabagebe agabagebe kekere iro kekere itanje kekere idiba kekere eko to lodi kekere ise to buru kekere yo ba igbe aye kristiani iwa si kristiani re je iwukara kekere yo ka di alaiye ni waju olorun o wa so nigba na pe ko gbodo si pelu iwukara ti jo be ni ki se pelu iwukara ranka ti iwa buburu bi ko se pelu aiwukara ododo ati otito ododo iwa otito ati oti gije oloto wo iketa iketa nibe iketa oni oro didi oloro nipa isopada fun ilowo tabi ise won lojo gboro won tin kole fun won won tin kole fun jibiti won de sanwo fun won won mu won gege bi eru bayi won gbodo jade bayi won pada wa tori na oluwa fe mu ileri re ti o ti fi fun abraham se wi pe iru omo re won wa ni ile ajoji ni jibiti ni ile ajoji pe ni gbo se won mu won jade nigbati mo baba mu won jade ma mu won jade pelu oro nla genesis ori ke dogo anka lati ese iketala genesis ori ke dogo ese iketala o si wi fun abraham pe manito to pe iru omo re yo se alejo ni le ti ki se ti won iyan ni pe ki se le kenani ile ti mo fi fun o gege bi ohun ini ele yo je ile ajeji ti ki se ti won won je alejo nibe won si sin won won si je won ni iya ni irewo 400 odun wese ikerinla o so npe ati orilede na pelu ti won ma sin ni emi o da lejo o ati ri ohun to sele ninu exodus lati orikeje orikejo orikesan orikewa orikokanla ati orikejela idajo to wa sori ile ejibiti nitori iwa agidi okan farao ati awon ranse farao o wa di muse sori nti oluwa ti so nipa re fun abraham bo ti e je pe abraham ti lo abraham ti ku sugbon olorun abraham isaac ati jacob olorun won ki ku o si ranti oro re bakan na loni olorun si ranti awon oro re awon ti olorun lo ni ibere lati fi oro na fun wa won ti le lo sinu ere won sugbon sibe sibe olorun o si ranti o wa so nibe wi pe leyin na ni won o si jade ni ojo yi gan awon eyan yi eleyi o wa se si won la pe lojo na won jade ti awon ti oro pipo pelu oro pipo bayi nnu orin dafidi 85 ese iketa din ni ogoji 10537 o mu won jade yo mu won na jade yo mu won jade o mu won jade ti awon ti fadaka ti wura ko si se alailera kan ninu eya re ninu eya re ko sarun ko si aisan ko si ailera laarin won rati o pe 100,000 awon aya atoko pelu aya oko atawon mo bi marun kasa pe marun to ba fi di to ba fi dipo to ba gbe lona marun 600,000 to gbe sona marun million ni won olorun wa mu 100,000,000 lona meta atokunrin atobirin atomode won ko wa si enikan ninu awon eyan to si alailera ninu eya won olorun yi kan na so pe emi ni olorun emi ko yi pada jesu christi to nlo to nse orekiri to nse didara gbogbo awon ti esun pon loju jesu kan na ni o lana loni ati titi lailai o mu esan kuro laarin won yo mu esan kuro laarin e won na o mu arun o mu arun woronu nipa million eyan lona meta o ti e fe julu kan lo ilu nla kan ninu aye ba se ri ko si le wo san ko so ogun ko si woru agbe mi ko si tablet ko si nkan kan te mu sibe gbogbo wo wa ni lera yo mu wona wa ni lera awa si koko keji bayi koko ikeji bayi anwo sisi awon ijo eniyan re nipo pada sibomiran on tolorun se lakoko yi oni pe o si won nipo gbogbo Israel lapapo lati Egypt yo si won nipo pada ko wa gbe won si ile Kenani Exodus ori kejila ese ikeji din ogoji 38 ati opo eniyan si dapo mo won ati opo eniyan ti o dapo mo won ba won goke lo pelu ati agbo ati owo eran ani opolopo eran ese ikokan din ogoji 39 won si yan akara iye fun pipo alaiwu ti won mu jade ti ijibiti wa jade ti ijibiti wa won jade iwo ti jade na kosa won kosa fi wukara si nitori ti ati won jade kuro ni ijibiti won ko si le duro be ni won ko pese onjije kan fun ara won ese ogoji 40 nje igba ti po awon omo Israeli ti won se ni ile Egypt o je irinwo odun o le ogbon 430 aka irinwo ni bere ni ile iwa so pe o le ogbon odun kin lo de ti o da be wi pe iyato die wa nbe ko buru Joseph o lo saju won to ba wo akoko ti Joseph lo nibe to ba wa fi ko gbogbo akoko ti Jacob ko gbogbo awon mo Israeli ati awon eya re ti wa wa si Egypt titi di akoko yi wa ri wi pe afikun na ti se ogbodun wa nbe bayi idire ta se ni irinwo odun o le ogbon 430 years o si so ni ese ikokan le logoji 41 o si se ni opin irinwo odun o le ogbon 430 ani ni ojo na gan ni o si se ti gbogbo ogun oluwa jade kuro ni ile Egypt won tin duro won tin duro won tin duro sugbo ojo kan de boya won na tin duro to nduro to nduro ojo ti e na ti de ojo ti e gan won kan meta labe ileyi akoko iwole wa awon adalu eniyan ekeji ifaraji won sonje ti apalase iketa oni jijade kuro pelu awon ete ti o nitumo ninu akoko akoko iwole wa awon adalu eniyan awon omo Egypt won ti ri ifarahan agbara laarin awon omo Israeli nigba to kokun wa okokun biribiri ni ile Egypt imale wa ni Goseni nibi ti awon omo Israeli ti won gbe nigba ti awon ohun ajalu bi nsele si awon omo Egypt si awon ara Egypt awon omo Israeli won dominira awon omo Egypt kan wa wo ti on wo ti so wi pe ah Olorun wa ni iha ti won bayi awon omo Israeli won jade lo kuro ni Egypt won kan ranti pe eto sesesele laipe pe ni gbogbo ile awon omo Egypt gbogbo won akobi te nbe nibe loku nigba te ronu nipa ile to si wo gbogbo ile awon omo Israel ko si eyo enikan to ku nitori na awon eyan waye won wa pinu wipe awon ba won jade awon bo omo Israel jade a o ko won nila o sugbon won pinu pe a mo ba won lo won o kiesi eto ire koja pelu won sugbon won pinu wipe a mo ba won lo Exodu ori kejila ese kejidi logoji 38 ese kejidi logoji 38 ati opo eniyan ti o dapo mo won ba won goke lo pelu ati agbo ati owo eran ani opolopo eran omo o lewu nigbati enikan to ba kan ri pe olorun oje olorun ise iyanu olorun alagbara ni olorun to nse ise ami ati se iyanu ni o wa darapo mo ijo o darapo mo idapo awon eniyan so ti ni riri ire koja rara sa ti we mo rara sa ti so di funfun rara o sa ti so dotun rara o e da re si ri bo ti ri tele o si je ara Egypt o si ni ide baje ninu okan ko si yi pada okan sugbon o kan darapo o so wi pe emi o mo ba won lo nitori pe eni ibukun ni won nigbati mo ba sa esan ma kan so fun

wà nù wọn ẹ̀dá ìníyípadà ó sì wà nù wọn síbẹ̀ àwọn ọmọ ìsírẹ́lì pẹ̀lú sì tó sunkó wípé ta ni yóò fún wa ní ẹran jẹ wẹsẹ̀ ìkarùn ní ẹsẹ̀ ìkarùn àwa rántí ẹja tí àwa ti ń jẹ ní jíbítì ní ọ̀fẹ́ wọ́n gbàgbé ẹgba tó ń bẹ lọ́wọ́ àwọn akóniṣiṣẹ́ àti àpàlà àti bàrà àti ewébẹ̀ àti àlùbọ́sà àti ewéko wẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n nísinsìnyí ọkàn wa gbẹ kò sí ohun kan rárá bí kò ṣe málàyé níwájú wa àwọn àdàlú ènìyàn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ o wọ́n ń ṣàwáwí bó ti mọ́ bẹ̀rẹ̀ rẹ o àwọn ẹni tara àwọn tí ò ní ìyípadà ọkàn àwọn ẹni ara àwọn àdàlú ènìyàn kò sí ìyípadà ọkàn kò sí ìgbàgbọ́ nínú kristi kò sí tí gbogbo ti ìdánwò kò sí ìforítì kankan ní àkókò wàhálà wọ́n máa ń kù nígbà gbogbo wọ́n máa ń ṣàwáwí àwọn àdàlú ènìyàn wọ̀nyí ìgbà míì àwọn àdàlú yìí ó lè má jẹ́ta ni ẹ ti ń bọ̀ àwọn tá a bí sínú ìjọ gan wọ́n sì rò wípé torí pé wọ́n ti bí àwọn sínú ìjọ mi ò nílò ìyípadà ọkàn wọ́n ti ń kọrin wọ́n ń kọrin dàgbà wọ́n ń ka bíbélì wọ́n dàgbà sókè sí kíka bíbélì ṣùgbọ́n kò sí kókó àyípadà nínú ayé wọn tí wọ́n mọ̀ wípé ẹlẹ́sẹ̀ làwọn tí wọ́n sì láti ké pe orúkọ olúwa kí wọ́n sì dẹni ìgbàlà wọ́n á kàn mọ bá wa lọ àwọn obìnrin wọ́n ń gbé scarf wọn wọ́n sì wọṣọ wọn àwọn ọ̀dọ́mọkùnrin wọ́n ń ṣe ohun táwọn ọkùnrin ń ṣe ṣùgbọ́n kò sí ìyípadà ọkàn íjíbítì wà nínú ọkàn wọn ayé ó sì wà nínú ayé wọn ìwà ara ó wà nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe kò sí ìbáyé rẹ̀ ń bẹ nínú èrò wọn nígbà tí ìpèníjà bá wá dé àwọn ẹlẹ́ni àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ láti máa kùn àti láti máa ṣàwáwí àwáwí wọ́n á fi eléyìí yóò wá ran àwọn ìjọ lápapọ̀ torí pé ìjọ ń ò mọ yàtọ̀ láàrin ẹni tí àwa jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti àdàlú ènìyàn nínú àárín wa wẹ́sẹ̀ ìkẹwàá ní ẹsẹ̀ ìkẹwàá nígbà náà ni mose gbọ́ àwọn èèyàn ń sunkó ní ìdílé wọn olúkúlùkù ní ẹnu ọ̀nà àgọ́ tirẹ̀ ìbínú olúwa sì ru sí wọn gidigidi ìbínú olúwa sì ru sí wọn gidigidi nígbà tá a bá fààyè gba àwọn àdàlú ènìyàn láti wá sáàrin wa wọn ò dàtún bí ṣùgbọ́n wọ́n darapọ̀ mọ́ wa wọ́n nídàpọ̀ pẹ̀lú wa wọ́n tiẹ̀ ti di òṣìṣẹ́ nínú wọn wọ́n ti dadarí ṣùgbọ́n wọn ò lè mú ẹ lọ sí àkókò àti ibi nígbà tí wọ́n ti di àtúnbí àdàlú ènìyàn ni wọ́n ìwà tara ó sì ń gbé nínú wọn nítorí náà wọ́n á fa wàhálà nínú Nehemiah orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta Nehemiah orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta ó sì ṣe nígbà tí wọ́n gbọ́ òfin náà ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n ya gbogbo àwọn ọ̀pọ̀ ènìyàn tó darapọ̀ mọ́ ìsírẹ́lì kúrò ó wá lè ronú eléyìí pé láti àkókò tí wọ́n jáde ní ilẹ̀ íjíbítì títí di àkókò Joshua títí di àkókò àwọn onídàájọ́ à ń sọ nípa ọgọgọ́rùn ọdún tó ti kọjá títí di àkókò Samuel kìíní Samuel kejì báyìí a wá sí Nehemiah ó ná wọn ní ọ̀pọ̀ àkókò fún adarí láti nígboyà láti tì wọ́n jáde àní àwọn

láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wá lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa, yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa, yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe, kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore, tí ó wúwo, tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hébrew, Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Hébrew ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epístélì sí àwọn ará Hébrew. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà, tí wọ́n sì máa ń bójú fò dá, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀.

yóò rí yín. Níhìn ni a ti jẹ́ kí ó yé wa wípé Pọ́ọ̀lù ó ń gbà á ní ìmọ̀ràn, ó ń ṣe ìpinnu wípé òun yóò lọ bá àwọn ará Hebrew láti tẹ̀síwájú láti máa kọ́ wọn. Àti wípé Timotheus tí ó ti la ìpọ́njú kọjá, tí ó ti la inú níbí ni kọjá, èyí yóò dá a sílẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run, ó sì ní láti tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ Ọlọ́run, kí ó sì máa mú àwọn ẹlòmíràn lọ́kànlé. Bí ó bá jẹ́ wípé ìwọ pàápàá o ti fojú finá, a sì ti ṣe ọ́ ní wàhálà tàbí inú níbí ni nítorí ìhìnrere, ó yẹ kí o mọ̀ wípé nígbà tí a bá tu ọ sílẹ̀ tàbí tí a dá ọ sílẹ̀, wípé iṣẹ́ ìránṣẹ́ rẹ yóò máa tẹ̀síwájú. Nísinsìnyí à ń wo ìkẹta, ọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí òpin. Ọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí òpin, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá sí kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Èyí ni ọ̀rọ̀ tí ó kẹ́yìn nínú Epístélì yìí. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni a rí kọ́ nínú ọ̀rọ̀ tí a ń sọ yìí, ṣùgbọ́n kí a tó wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí, kí a tó ṣe ìtumọ̀ wọn, ó yẹ kí a rántí ara wa létí wípé níhìn yìí a ti dé òpin Epístélì. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá wa péjọ, ó mọ̀ wípé ó gbà wá ní ọ̀sẹ̀ 52 gbáko kí a tó wá sí ìparí. Ẹ̀kọ́ kan ni a rí kọ́ níhìn wípé bí ó ti wò kí ìrìn àjò wa kí ó gùn tó, tàbí kí iṣẹ́ kan kí ó nira tó, ó pẹ́ ó yá ni a ó dé òpin rẹ̀. Jẹ́ kí o yí ọ wípé bí o bá ní wàhálà, ó pẹ́ ó yá, wàhálà yóò dópin. Bí ohunkóhun bá sì wà nínú ìgbésí ayé wa, bí a bá tọ Ọlọ́run lọ, ó pẹ́ ó yá ni yóò dópin lórúkọ Jésù. Àti wípé ìrìn àjò wa pàápàá nínú ayé yìí fúnra rẹ̀ yóò dópin lọ́jọ́ kan. Ǹjẹ́ báwo ni o ti ń lo ìgbésí ayé rẹ? Bí o bá jẹ́ wípé ọwọ́ aago tí à ń wò tí a fi ń ka ọjọ́ yóò dópin fún ẹnì kọ̀ọ̀kan wa nísinsìnyí, níbo ni a ó ti lo ayérayé? Ẹ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ láti rán ara wa létí wípé òpin yóò dé lọ́jọ́ kan. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí o múra sílẹ̀. Nínú Pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ ìkeje, ṣùgbọ́n òpin ohun gbogbo kò sí dẹ̀dẹ̀. Nítorí náà kí ẹ̀yin kí ó wà lé àìrè kọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Ó ní bí a ti mọ̀ wípé òpin ò ní pẹ́ dé, òpin ẹnìkọ̀ọ̀kan tàbí òpin ayé tàbí òpin ìgbà àsìkò tí a wà nínú rẹ̀ nísinsìnyí, bí a ti mọ̀ wípé òpin kò sí dẹ̀dẹ̀, ó ní kí ẹnìkọ̀ọ̀kan wa kí a wà lé àìrè kọjá, kí a jẹ́ ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, ẹni tí ó wà ní tó ń rìn ní ọ̀nà òdodo, kí a sì máa ṣọ́ra nínú àdúrà. Ṣùgbọ́n ó ń kí ẹnìkọ̀ọ̀kan wọn, ó ní yẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín. Èyí jẹ́ kí ó yé wa wípé a ní láti máa fi ìfẹ́ hàn fún àwọn tí ń ṣe olórí, àwọn tí ń ṣe oníwàásù tàbí olùṣọ́ àgùntàn tàbí àwọn adarí wa ní ẹkùn wa tàbí ní agbègbè wa. Ó ní kí a sì máa kí gbogbo àwọn ènìyàn mímọ́. Ó yẹ kí a mọ̀ wípé nítorí ajé ẹbí kan náà, ó yẹ kí a máa kí ara wa, kí a máa ṣàánú fún ara wa, kí a máa ṣoore fún ara wa. Ó ní àwọn onígbàgbọ́ tí ó wà ní Ítálì pàápàá, wọ́n ń fi ìkíni wọ́n fi ránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa. Ní òpin ohun gbogbo, ó wá ń sọ fún ọ wípé kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́, ó yẹ kí ó jẹ́ kí ó yé àwa tí a jẹ́ onígbàgbọ́ oníhìnrere wípé oore ọ̀fẹ́ ó ṣe pàtàkì púpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa tí a wà nínú ẹbí Ọlọ́run. Láti ní ìgbàlà, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti ní ìsọdimímọ́, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti ní àìdáhùn sí àdúrà wa, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti borí ìdánwò, láti borí àwọn wàhálà, àwọn ìpọ́njú tí máa dé báni ní kọ̀ọ̀kan, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Èyí ló fi rí wípé nínú Májẹ̀mú titun láti ìbẹ̀rẹ̀ dé òpin ni a ti ń sọ nípa oore ọ̀fẹ́. Jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ tí ó sọ nípa oore ọ̀fẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a nílò. Nínú Róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún, àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, à ń dá wọn láre, wọ́n jẹ́ ẹlẹ́bi tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ìbínú Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí a bá tọ Jésù Kristi wá, tí a bá sọ wípé a gbàgbọ́ nínú ẹbọ àti ètùtù tí ó ṣe fún wa lórókè Káfárì, ó ní à ń dá wa láre lọ́fẹ̀ẹ́ láìsówó, à dá wa láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristi. Jẹ́ kí ó yí ọ nígbà náà wípé bí o bá ń fẹ́ ìdáláre, bí o bá ń fẹ́ ìgbàlà, bí o bá ń fẹ́ ìdáríjì, èyí wà

Tọ́kìnì ó sáàárín wọn tí ó sì ń pa wọ́n. Ṣé ìwọ náà ṣe ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀? Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀, ìdájọ́ ń bọ̀ o. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpọ̀ àdá tí ó sọ fún Ọlọ́run wípé ṣàánú fún mi, nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé bí o bá ronúpọ̀ àdá jinlẹ̀ jinlẹ̀, tí o ronúpọ̀ àdá tọ́kan tọ́kan, yóò dáríjì ọ́. Wo ìwé wòlíì Isaiah orí ìkíní. Ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá. Olúwa ní kíni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ. Àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ. Àwọn ẹlòmíràn àtilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta. Èṣù ni wọ́n ń sìn o, wọn ò sin Olúwa. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà Ọlọ́run dà. Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohùn rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi. Ta ló bèrè yí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi? Nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run. Wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀. Èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀. Ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn á jó wá síwájú pẹpẹ. Ni wọn á sọ wípé Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn, iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa. A ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn. Dá mi lóhùn, ṣe iṣẹ́ nìyẹn. A sì mo wọ́ ẹ̀ wá síwájú Olúwa. Ọrẹ asán ni, tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì. Àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kó lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù, tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré lóní ilé ìsìn. Àwọn ni igi lẹ́yìn ọgbà. Àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀. Ẹ má mú ọrẹ asán wa mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo sì jẹ́ ẹlẹ́sìn. A wọ aṣọ funfun, inú wa dúdú ju kínì lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àránkan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa.
bi e ba ti woso funfun a gbagbe pe ara ta woso funfun si odudu inu ta si woso funfun si papa odudu ju nkan mi lo a ni aye igba ni a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala okuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo sile esin kemi olohun ko tun do ti aso e ko to de kan ni mbo lo tin bo o loja ni abe o lo lo se ah ko ni emi olohun ni emi olohun ko yi ni awa ti wa nbe tele bi nba ti lulu atawon ti won se agbere ti won se panshaga atun ati awon ti won ko bi ni jo be ni emi nba le won ni won fi oriru bench ninu lesi mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo ngba awe ni ajo nka samu ago meji la ago mesan loru lajo la ngbadura a lo nse ise oru papa a je wo bata bi so ba gun elese bo ba ku lo sorun apadi wo ese keta la on so fun pe turari je so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to ngbadura tolorun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to ngbadura tolorun so pe ta lo yo mi lenu yen omo onina kuna woni e ti o pada wale to ngbadura to ranse latokere sile pe o nfe alaafia o nfe ilera o nfe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e sugbon bo ba le ronu po ada bo ba so fun olorun wipe saanu fun mi emi o to se elese olorun a saanu fun o nitori alaanu ni olorun bo ba jo ara re loju ni ipo elesin ti o wa ti o so fun olorun wipe o gbagbo pe jesu ku lati ku ese re lo bi o ba si ti ku ese lo be ni o nju ese sile patapata to je ko sumo sakani re mo ni ese kerinla o so wipe osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o sun mi lati gba won ni igba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto ni igba ti eyin ba gba adura popo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wipe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wipe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wipe mo wa ni egbe awon ti won ma n wo aso funfun tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto isin la n pe be awon ti o mo wipe bi o ba la ala bayi ko wa si wojo ko so pe mo la la o bayi lori o kan ma tun ala fun wa kan so fun wa pe ala eyen a gba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje aye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori oso mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro ba kobo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je
bo ba nsise pelu Olorun a toju e a o se di ologbon ka so fun ra wi pe e ta se ninu esin o to a fe sin Oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi meji dinogun seyin leni kan so fun mi lo so pe ko sona nbi to wa yi ko koko ye mi mo ro wi pe o nfi mi se eleya ni oni arakunrin wa ti o ndari awon akorin wa nisisin yi o pe o ni ki wa gbo yin rere mo e ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba tin gbadura ta ngba awe ta nfo soke ta lulu be ni emi ba le wa asin la la ngba na mo ni awon iwe ti mo nko alasi ni bi n ba ti ji laro mi o je ki e kin to ko alami ile tori mo le lo gbagbe mi o je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo ihin rere bo ti le je wi pe ori mi kokoko mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ma ngba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma nkan mi ni sugbon inu ifoju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma ni igbala ni to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe ke eyan bo lowo ta la wan ro sugbon olorun to je alaanu to si ni suru to be ge lo fi pe yin fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon ele o mamadura agba atori pe mo ba ngbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o farahan bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on to gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni o be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin mo soro bo n waasu ma ti ma sori bayi tori kina ati ma tami npa ko ma ti ma so pe we emi nde niyan asin lati jura le fun emi sugbon ojo yi adura ti mo gba ojo na yato mo so fun olorun wi pe o su mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni o to mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wun mi da tele tele awon ti mo ti ma n baja ti mi o kin ki nkan na wa na okan mi lati ma ki won lati dariji won mo be si ni ko orin ere orin aye ati jo pe baba fosoke a wo ri esu mole wom wom mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ohun ori mi mo mo lo le ri mi mo yi kuro ni waju oju mi da wo duro lati se gbogboro ko lati se rere wa idajo no awon eni ti ani lara lowo se idajo alai ni baba iyen so pe se eto fun won gba ejo po wi oluwa wi pe wa nisisin yi olako o ma fi ojo igbala re dola wa nisisin yi ke si je ke aso asoye po bi ese yin ba ri bi ododo won o fun ju won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe te se gboran
ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Ẹ dìde kẹ jẹ́ kí a gbàdúrà. Bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn, àwọn tí kò mọ Olúwa, àwọn tí wọ́n tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, ó kù sọ́wọ́ ẹ o. Ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, tòde onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀.

Olúwa yóò tẹ ọ gbà ọ, ó ti fẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ikọ̀ ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pó padà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí ààtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu ò sí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọn ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ́ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warùn òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí kà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. Àfẹ́jẹ́ tirẹ̀. Àbíọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́, yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, báwa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run, àfi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ìsìn tòótọ́ sílẹ̀, bàbá dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
Baba da won sile. Abe o. Wo pe nigba te o ri o ni ojo ikehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni koko. A fe ma de se ni koko. Nigba ti o se enikeni nigba ti o se lufa. A o si fe ma so fun enikeni pe ah church wa ni o je ka se. Baba nbe o, on ti o kin fe de se. On to n korira ese. On to n safo ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Nibi kibi ta le wa, nibi ise ni. Tabi ni abule wa, tabi pelu awon ebi wa, tabi pelu awon alejo. Baba ma je ki ese kese ki o wa ni owo wa. Se wa ni omo Olorun tooto. Oro enu wa se ni oro otito. Iwa owo wa se ni iwa mimo. Ero inu okan wa je ki o je mimo. Adupe pe o ti gbo. Awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni ni asale yi. Wo won tan ni oruko Jesu. O so fun a wi pe aya yi o pa won alejo. Wo si fi eru sajade ni bi kolo fi won. Nje a pase fun yeyin aisan ni bi kibi tele wa. E jade ni oruko Jesu. Nitori aduro ni abe ase Olorun Olodumare. Ati ni abe ojiji Olodumare. Aduro ni inu ase je Jesu Kristi. Pelu oro Olorun ati ileri re, pelu eje ti a fi ra wa pada ni a pase fun gbogbo aisan patapata. E jade ni oruko Jesu. Baba fi owo kan awon eniyan re. Lati ori de ese. De inu egungun. De inu ora. Ni gbogbo ara awon eniyan re. Le esan jade ni oruko Jesu. Ambe o. Omo imole ni wa. Aje ori wa gbese. Oso ori wa mo. Awon elebo logun won mo ti wa se. Ambe wo Olorun. Ba se wa ninu imole. Ti o so le sumo ti a je o le fara kan ti e lebo logun ti o le foju kan baba so wa di eru loju awon logun abe wi pe ni bi kibi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e so ogun abagbara re je ni oruko Jesu adupe po ti so wa di ominira. I saw law.

0: ẹ̀yìn irin mi àti gbogbo ibú omi, iná àti yìnyín òjò dídè àti ìkúùkù, ìjì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ, ẹ̀yìn òkè ńlá àti gbogbo òkè kéékèèké, igi eléso àti gbogbo igi kédàrì, ẹranko àti gbogbo ẹran ọ̀sìn, ohun tí ń rákò àti ẹyẹ tí ń fò, àwọn ọba ayé àti gbogbo ènìyàn, ọmọ aládé àti gbogbo onídàájọ́ ayé, àwọn ọ̀dọ́mọkùnrin àti àwọn wúńdíá, àwọn arúgbó ènìyàn àti àwọn ọmọdé, fún wọn kí ó máa yin orúkọ Olúwa, nítorí orúkọ rẹ̀ nìkan yóò ní ọlá, ògo rẹ̀ borí ayé òun ọ̀run. Ó sì gbé ìwòkàn sókè fún àwọn ènìyàn rẹ̀, ìyìn fún gbogbo ènìyàn mímọ́ rẹ̀, àní àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ènìyàn tí ó súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ẹ fi ìyìn fún Olúwa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wù yín nínú àánú ilé ìkànsí láti kó àjọ pọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ jẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà, àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé ó rí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹ rán wa létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeéṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara, ẹ ó fà wọ́n tu, ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá kí ó farahàn, kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìnyí lọ àti títí dópin. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Ídẹ́nì ni a ti fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni kìí ṣeé ṣe fún láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó sì dájú wípé ọkàn kò lè dádúró, ènìyàn kọ̀ọ̀kan kò lè dádúró. Bí a kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó dájú wípé a ní láti wá ohun kan láti fẹ̀yìntì, a ní láti wá ohun kan láti gbẹ́kẹ̀lé, yálà ènìyàn mìíràn, yálà ara wa pàápàá, tàbí àwọn òrìṣà. Ó ṣeéṣe, ó sì rọrùn fún ènìyàn ẹlẹ́ran ara tí kò ní ìyè Ọlọ́run, tí kò sí nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, láti gbẹ́kẹ̀lé àwọn ohun asán ayé yìí. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbígbẹ́kẹ̀lé ènìyàn ó jẹ́ ohun tó wọ́pọ̀ láàrin àwọn ẹ̀dá, síbẹ̀ ewu púpọ̀ ni ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Kí a wo orin Dáfídì 20:7. Orin Dáfídì 20:7. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Níhìn-ín ni onísàmù yìí ti ń jẹ́ kí ó yé wa wípé àwọn mìíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. Nígbà tí onísàmù ń sọ àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin, ó ń sọ nípa ìgbé ayé tí a wà, wípé ẹnikẹ́ni tí a bí sínú ayé yìí, a bí sínú ìwàyà ìjà, a bí sí ojú ogun, wípé àwọn ẹlòmíràn láti jagun, láti ṣẹ́gun, wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun, wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n ń lò ní ìgbà ogun, ṣùgbọ́n onísàmù bí ó ti ń sọ wípé àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń ka bíbélì wípé bí onísàmù ti ń sọ èyí ó ní láti rántí ìtàn àwọn ọmọ ísírẹ́lì kí ni ó ṣekú pa àwọn ará íjíptì ìgbẹ́kẹ̀lé wọn nínú kẹ̀kẹ́ ìgbẹ́kẹ̀lé wọn nínú ẹṣin nígbà tí wọ́n ti rí agbára ọlọ́run nígbà tí wọ́n ti rí títóbi ọlọ́run nígbà tí wọ́n ti rí gíga jùlọ ọlọ́run wípé ó ga ju ẹṣin ó ga ju kẹ̀kẹ́ ó ga ju odò omi nílé tí wọ́n gbẹ́kẹ̀lé ó ga ju àwọn òrìṣà wọn ó ga ju àwọn pidánpidán alálùpà ìdá wọn síbẹ̀síbẹ̀ ó ṣòro fún ọkàn àwọn ará íjíptì láti kúrò nínú ìgbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ẹṣin ṣe rántí bí àwọn ọmọ ísírẹ́lì bí wọ́n ti jáde tí wọ́n bọ́ nínú oko ẹrú àtọdúnmọ́dún bẹ́ẹ̀ ni àwọn ọmọ íjíptì wọ̀nyí ni wọ́n tún lépa wọn kí ni ìgbẹ́kẹ̀lé wọn ìgbẹ́kẹ̀lé wọn ni wípé àwọn ọmọ ísírẹ́lì tí wọ́n jáde kúrò ní oko ẹrú kúrò ní íjíptì wọn ò ní kẹ̀kẹ́ wọn ò ní ẹṣin wọn ò ní idà wọn ò ní ohunkóhun nítorí bẹ́ẹ̀ àwọn rò wípé àwọn ó ṣẹ́gun àwọn ọmọ ísírẹ́lì nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe sátẹ̀lé wọn ṣùgbọ́n ó ní àwa ó gbẹ́kẹ̀lé orúkọ olúwa ọlọ́run wa kí ni mose ní láti jà fún àwọn ọmọ ísírẹ́lì orúkọ olúwa ọlọ́run ni ó ní orúkọ jehova lẹ́nu bí ó ti ké pe olúwa bẹ́ẹ̀ ni olúwa sọ fún ohun tí yóò ṣe ní òkun pupa lópin sí méjì àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin ibẹ̀ ni wọ́n ṣubú sí ibẹ̀ ni gbogbo wọn parun sí tí wọ́n sì lọ sí ọ̀run àpáàdì láìròtẹ́lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó dá ní lójú wípé olórin dáfídì yìí ó ní láti máa rántí gòláyàtì ó ní láti rántí wípé nígbà tí àwọn ọmọ ísírẹ́lì tí wọ́n kọjú ìjà ogun sí àwọn ará fílístínì ni gòláyàtì gẹ́gẹ́ bí ẹnìkan ló jáde ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó wà nínú kẹ̀kẹ́ àti ẹṣin ó wà nínú ohun ìjà èyí tí àwọn ti ṣe pẹ̀lú ọgbọ́n ènìyàn ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé dáfídì ó wà ní orúkọ olúwa èyí ni ó fi ń sọ fún wa wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin àwọn ẹlòmíràn yìí wọ́n jẹ́ àwọn aláìlọ́lọ́run wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn tí kò mọ ọlọ́run aláàyè àwọn tí òtítọ́ bíbélì àwọn tí ìmọ́lẹ̀ ìhìn rere kò tí ìmọ́lẹ̀ fún àwọn yìí ni wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ tí wọ́n sì gbẹ́kẹ̀lé ẹṣin ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nínú ayé tí a wà yìí kì í ṣe àwọn tí kò ti ka bíbélì rí nìkan ṣoṣo kì í ṣe àwọn tí kì í lọ sílé ìsìn nìkan ṣoṣo ni ó ń gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ni ó ń gbẹ́kẹ̀lé ẹṣin mo sọ fún ọ tẹ́lẹ̀ wípé bí a bá ti bí ẹnì kọ̀ọ̀kan sínú ayé àbí sójú ogun àbí sójú ìwàyà ìjà nítorí wípé èṣù ńlá ti bá ẹnì kọ̀ọ̀kan jagun nítorí wípé ẹ̀ṣẹ̀ àti àwọn ẹran ara wọn ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun nítorí pé ayé tí a wà pẹ̀lú ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun èyí ni Jésù sọ fún wa wípé nínú ayé o ẹ ó rí ìpọ́njú ẹ ó rí inú níbí ni ẹ ó rí ìjà ó ní ṣùgbọ́n ẹ̀túndúnká nítorí èmi ti ṣẹ́gun ayé ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn jẹ́ ẹni bíi ti inú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn ń sin ọlọ́run nínú ìwàyà ìjà nínú ayé yìí nínú ogun ayé yìí nínú ìṣòro ayé yìí nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kún nínú rúkọ ìrúdò tí ó wà nínú ayé ìgbẹ́kẹ̀lé wọn kì í ṣe nínú ọlọ́run ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ohun ìjà àti ara ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú agbára wọn ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ìrírí tí àwọn ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú bàbá àṣàlẹ̀ a máa wà nínú ẹnìkan tàbí nínú ẹlòmíràn tàbí ẹlòmíràn máa fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí orí àwọn òrìṣà ó ní ṣùgbọ́n àwa ò rántí orúkọ olúwa ọlọ́run wa jẹ́ kí a wo àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin mo ti sọ díẹ̀ fún ọ nípa ti àwọn ọmọ íjíptì jẹ́ kí a wo gòláàtì tí mo mẹ́nubà lẹ́ẹ̀kan nínú samuel kínní orí kẹtàdínlógún wo láti ẹsẹ̀ ìkọkànlélógójì filistini náà sì ń bọ̀ ó sì súnmọ́ dáfídì àti ọkùnrin tí ó ru àwa rẹ̀ sì ń bọ̀ níwájú rẹ̀ nigbati Philistini na si wo ti o si ri Davidi o shatare eni wo pe o kegan re nitori pe odomode kunrin ni se o pon o si se arewa eniyan Philistini na si we fun Davidi pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa Philistini na si fi Davidi re nipa awon olorun re awon orisa re Philistini na si we fun Davidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa Davidi si we fun Philistini na pe iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko Oluwa awon omo ogun Olorun ogun Israeli ti iwo ti gan seranti we pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni Goliath se nitori we pe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara on ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan Davidi o gbekele awon orisa re nitori pe Philistine na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun Philistine yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko Oluwa olorun wa sugbon je ki awo awon elomiran fun abo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni abo je ki awo Isaiah ori keji dini ogbon ki awo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro Oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalemu nitori eyin ti wipe awa ti ba iku damajemu a si ti ba ipo oku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wi pe opolopo e ti won iba fi gbekele olorun won a lo mule awon elomiran won a lo sinu egbe okunkun awon elomiran won a fi awon emi iye moja tabi awon emi okunkun tabi awon emi alalupaida won a fi se agbara won won a fi se asa won won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won o ni farapa won a gbekele awon ohun asan won a fi ro se igbekele won o ni o nso nihin wi pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu we pe won ti fi akoko si igba ti awon le ko we pe won lati gbe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon lati ni ton nitori pe awon mo we pe ko ti si iku loju won nisisin yi won ro we pe majemu ti awon ti da ninu egbe okunkun won ro we pe o le duro awon ro we pe won ti ba ipo oku mule wi pe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa we pe awon wonyi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo ko lu eni kokan we pe ki yo de odo awon nitori wi pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wi pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fun o ni ofise abo re oni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe oni abo labe iro ni eni be ni o fi ara pamo si oni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo le mi o fi le osuwon yin yo gba abo eke lo omi o si kunbo ibi isasimole oni bi enikeni ba ro we pe ohun ni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poda bi enikeni ba ro we pe ohun ni ibi isasi ni akoko idajo olorun oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye noah bi noah bi o tin kan oko igbala be ni o so fun awon eniyan won ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogbon ori won won so wipe ojo ti rori awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro wipe awon ni imo won so wipe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile we pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o sese ki won ti kole ile oloke giga ki won ki o ma ro pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso we pe bakan na ni bi enikeni ba ro we pe o ni abo ike kan bi enikeni ba ro wipe ohun ni ibi isasi kan bi enikeni ba ro wipe ohun ni igbekele kan wipe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju wipe idajo olorun kò ní rí irú ẹni bẹ́ẹ̀ kọjá àwọn ẹlòmíràn wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn ìlérí tí àwọn ènìyàn ẹlẹ́ran ara àwọn ènìyàn tí wọ́n gbé ara kíkú wọ̀ wọ́n máa ń gbẹ́kẹ̀lé ìlérí tí irú ẹni bẹ́ẹ̀ ṣe fún wọn ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń fẹ́ ìrànlọ́wọ́ bí a bá ń fẹ́ ìpèsè àtọ̀dọ̀ ọlọ́run nìkan ni a ti lè rí àwọn nǹkan wọ̀nyí ó ṣe láàánú wípé àwọn ẹlòmíràn tí wọ́n fẹ́ gbéyàwó èyí tí wọn ì bá fi gbàdúrà èyí tí wọn ì bá fi wọ ojú ọlọ́run èyí tí wọn ìbá fi béèrè lọ́wọ́ ọlọ́run èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé ọlọ́run gẹ́gẹ́ bí Abraham ti ṣe pẹ̀lú Isaaki tí ó gbẹ́kẹ̀lé ọlọ́run tí ó sọ fún Eliezeri wípé áńgẹ́lì ọlọ́run yóò lọ níwájú rẹ̀ ọlọ́run tí èmi ń sìn yóò sì yan obìnrin rere fún Isaaki ọmọ mi èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé ọlọ́run kí wọn kí ó jẹ́ kí ọlọ́run kí ó yàn fún wọn wọn máa gbẹ́kẹ̀lé àwọn ìlérí tàbí àwọn àbá tí àwọn ẹlòmíràn dá pẹ̀lú wọn àwọn tí wọ́n sì ń gbẹ́kẹ̀lé wọ̀nyí wọn ò lọ́lọ́run wọn ò nígbàlà wọ́n jẹ́ àwọn tí ò lè gbàdúrà wọ́n sì jẹ́ àwọn ènìyàn ẹlẹ́ran ara àwọn tí ò mọ̀lá àwọn tí ò mọ̀ kí lọ ọjọ́ ọ̀la yóò ti rí ẹlòmíràn bóyá ń wa iṣẹ́ ni a máa gbẹ́kẹ̀lé lágbájá a máa ní òun ní bàbá àṣàlẹ̀ níbì kan òun ní ọ̀gá kan níbì kan wípé ẹni ẹ kì í bàátì nítorí wípé ó ti jẹ́ òṣèlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ olówó ó jẹ́ gbajúmọ̀ nítorí bẹ́ẹ̀ ó ti jẹ́ kó dàmí lójú wípé mo láti rí iṣẹ́ ni ó ṣe gbàdúrà àdúrà kẹ̀ kí ni mo fẹ́ fàdúrà ṣe ó ṣe wá ojú ọlọ́run ọlọ́run kí ni mo fẹ́ fojú ọlọ́run ṣe nígbà tí lágbájá ti wà nbẹ̀ lágbájá lọ́lọ́run ẹ̀ lágbájá tó ń gbẹ́kẹ̀lé yìí kò mọjọ́ tí lágbájá ó kú kò mọjọ́ tí lágbájá ó fàyé sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ìjà tilẹ̀ ni ó máa ń fa ni ó máa ń wá sí ìgbé ayé àwọn ènìyàn bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ mú gba àwọn ìṣòro wọn kúrò nípa gbígbẹ́kẹ̀lé àwọn ènìyàn tó jẹ́ wípé wọn kò dúró pẹ́ àwọn ènìyàn tó jẹ́ wípé wọn kò ní pẹ́ fi ayé sílẹ̀ èyí ni ọlọ́run fi ń kìlọ̀ fún wa wípé kí a gbẹ́kẹ̀lé òun kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ènìyàn ẹlẹ́ran ara wo Isaiah 29 ẹsẹ̀ kínní ègbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Egypt fún ìrànlọ́wọ́ dúró níbẹ̀ bí a bá ń sọ nípa Egypt ó ń sọ wípé àwa tí a ti jáde kúrò nínú oko ẹrú àwa tí ọlọ́run ti ṣèrànwọ́ fún tí ó ti fi oore ọ̀fẹ́ rẹ̀ fún àwa tí a ń jó tí a ń yọ̀ àwa tí a ń sọ fọlọ́run wípé a dúpẹ́ wípé ó dá wa sílẹ̀ o gba wa kuro ninu isinru aye kuro ninu isinru esu kuro ninu ebo jije awa ti o je wipe tele tele ba ji laaro agbo lani lati mu nitori won so wipe awon aye loko ti wa won so wipe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti a nse sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wa la ni olorun gba wa kuro ninu awon nkan won yi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti won kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isinmi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o sese ki o je wipe won ni wahala die ninu ebi tabi o sese ko je wipe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wipe awon ota ni won pinu ni won pero nitori won eti won iba fi gbekele olorun eti won iba fi sa sabe abo olorun eti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni lanu wipe won atun so kale lo si Egypt fun iran lowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisha bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin sin esu o ni egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo kini se ti won ma so kale lo fun Egypt fun iran lowo nitori ti won ni won gbekele esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba Olorun won lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wipe ara le won kan loku o si dun won re koja won si nfe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja kuro lorun apadi se eyi ni mu kuro wipe oni kumo ni o ye ki a mo wipe bi nkan be ba sele awa ti a je omo Olorun a ke tun pada lo si Egypt lati so wipe atun wa nkankan ninu ese iketa nitori eniyan li awon ara Egypt ki si se Olorun awon elomiran won ki mo wipe eni ti o ba ti gbe ara kiku iwo wipe eniyan lasan ni won ma gbekele eni Olorun fi so fun awon Israeli wipe eniyan lasan eniyan eleran ara ni awon ara Egypt elomiran boyo tin wa se ile isin tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni ti n gbadura o je eni ti o fi ara fun isin Olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise na oyinbo wa n so fun wipe bi o ba se daadara bi o ba jafafa bi o ba se ohun gbogbo ti ohun fe ohun a mu lo si ilu oyinbo ohun a mu lo si America ohun a si je ki owo po lowo e ohun a je ko ra awon nkan monamona a lo si Japan a lo si Chibi a lo si Tohun bi a ba ti n se awon ipinnu wonyi fun iru eni be ti a ti n fun ni ileri okan re a ma bale a ma so wipe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe ohun mu mi lo si ile oba nitori be o ti pari mo ti n gbadura tele tele gba ti mi o leyan mo ti n gbadura tele tele gba ti mi o ni alafeyinti oni karan ti o oyinbo ta n gbekele eniyan to gbe ara kiku wo ni ara America ti a n gbekele eniyan to gbe ara kiku wo ni baba asale to feyinti eniyan to gbe ara kiku wo ni won ki se Olorun nitori eniyan li awon ara Egypt ki se Olorun eran li awon esin won won ki se emi Oluwa yo si na owo re ki eni ti ran ni lowo ba le subu awa ti a gbe ti a mu igbekele wa kuro lodo Olorun ti o je wipe eniyan la n sare to leyin o ni Oluwa yo si na owo re ki awon ti ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni ti ran eni ti a ran lowo ba le subu gbogbo won o jimo se gbe eyi ni idaje Olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni laanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi nrubo won ro we pe nitori wi pe awon nrubo pelu eran pelu adiye ki a kon ko so wi pe nitori won se sara nitori be won ro we pe awon ni igbala we pe bi oju ba pa bi iku ba pa oju won de wi pe awon o le lo sorun rere kori be ani lati gbekele olorun igbekele wa o ni lati wa ninu olorun nikan sosho bi a ba fe ri oju olorun nikeyin o ni wo odo agutan olorun ti o ko ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju olorun bi a ba fe di eni igbala ani lati wo odo agutan olorun ti o ko ese ara aye lo je we pe ani lati gbadura ani lati so fun olorun ani lati wa oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a simi le olorun patapata ki se pe ki a simi le olorun ni owo kan ki a tun simi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke la nigba kan na on so wepe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won won ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luko ori kejila luko ori kejila lati ese ikokandinlogun ari eni ti o gbekele awon ohun ti o ni emi o si we fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be li eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni a so fun wa wepe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewo ti o wa ninu wepe ki a gbekele eniyan die ni a ti so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi orin dafidi ori kerin din ni adojo o kan erin efa o kan erin efa ori kerin din ni adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti a ri we pe awon ti o gbekele eniyan ohun ti awon eniyan won yin se le ri fun won won ki o le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa we pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a se wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won o ri iran lowo ti won fe iran lowo ti won reti won o ri gba elomiran a fi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wepe ohun a fun ni nkan bayi ohun a fun ni nkan tohun ohun a da lokowo ohun a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wepe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun a wepe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si iran lowo ese ikerin emi re jade lo o pada si erupo re le ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti agbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan won yi ni yorun ni a gbagbe won ninu Isaiah ori keji ese ikeji lelogun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wi pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini alikasi o nso fun awe pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wi pe isise kan lo nbe laarin eni kokan ati iku isise kan lo nbe laarin emi ati iku nitori be ke ma gbekele eniyan olorun ti ki yipo pada olorun ti o je wi pe o wa titi lai oni o ye ki a gbekele ninu Jeremiah ni a ri igun olorun lori awon ti won gbekele eniyan awon ti won fi eleran ara se apa awon tabi igbekele won Jeremiah ori 17 lati ese ikarun bayi le Oluwa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa re eni ti okan re si si kuro lodo Oluwa eyi ki se oro Jeremiah o je oro Oluwa eyi ki se oro ni wasu kan o je oro Oluwa o ni bayi le Oluwa wi asimo we pe ohun ti Oluwa ba wi aye ati orun won le re koja lo sugbon kikini ninu oro Olorun ki o koja lo laise o ni egbe ni fun eni ti o gbekele eniyan nbo ni igbekele ti re wa o sese ki o ma so lenu wipe o gbekele Olorun o sese ki o ma so lenu wipe o gbekele ileri Olorun sugbon nigbati wahala ba de nigbati inu ni bini ba de nigbati awon ota ba koju oja si o nigbati o dabi eni pe iru mi de si igbesi aye re ni akoko na ni a ma nfi igbekele wa han eni ti ko ba gbekele Olorun ko mo wi pe inu iborisa ni o nwa je kin se ala ni kikun fun o bi abagbekele eniyan e je wi pe a fi eniyan yi a fi dipo Olorun o sese ki a ro wi pe eniyan yi o ni owo ohun ti a ro ni wi pe owo ti eni yi ni oju awon ohun ni ti Olorun ni nitori be nitori iwa omugo wa ati okan isina wa a fi eni yi a fi dipo Olorun o ni igbekele eniyan o ni o fi je iborisa nitori pe iru eniyan be o di orisa fun wa o di Olorun fun wa elomiran ko mo we pe nigbati a ba gbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo Olorun ohun ni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo Olorun iru eni be a ma si eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti agbekele Olorun a ma so wi pe a fe lo si ilesi nitori pe eni je ojo ti a nsin Oluwa a fe lo gbadura a fe lo mu awon ibeere okan wa ati awon edun okan wa a fe lo tun won paya niwaju Olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma wi pe o fe lo ba baba asale oun fe lo ba lagbaja nitori pe ebi ba tire bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo Olorun o nsin eda ju eleda lo iru eni be igbekele eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbesi aye eni be omobirin ti o je wi pe o gbekele eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo si bi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wi pe ohun a ba mi wase lagbaja ti so wi pe ohun a je ki n joko si ibo joko rere lagbaja ti so wi pe ohun ko ti n ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be ese agbere ati panṣaga ko jina siru eni be tabi obinrin to loko nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wi pe en lo to lo loko sugbon o da bi eni wo pe ibukun olorun opo lowo oko e nitori be bi ma fi ara e jiya ma fi ara e sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile e boko o ti e le pese to ba wa ba mi ma fun e iru eni be a ma fi oko sile ninu ile a ma lo ba okunrin kan nita o ti so okunrin di olorun o ti so di eni to gbekele o ti mu okan re kuro ninu ile lodo oko ati lodo olorun o ti so iru eni be di ore abani dese papa nitori ko sese fun eni eleran ara lati ma fun ni awon kan ti o ye ki oko re ki o ma fun ki o ma ba lo sinu ese agbere tabi panshaga iwa iri gbogbo nitori be ni olorun se nkilo fun wa ti o si so fun awe pe igun wa lori awon ti o ba fi eleran ara se igbekele won bayi ni olowa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wese kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo olowa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le agiju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le agiju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi abati da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun e ni an pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti o nkon ki hu jade ninu re o ni eni ti o ba ko olorun sile eni ti o ba je wo pe o ko igbekele ninu olorun o ko sile yo dabi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti enikan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa npe ki a se ohun ti olorun pe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele olowa ti o si fi olowa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele olowa o gbodo gbekele ise rere ti re o gbodo gbekele we pe ati sami fun mi lati kekere o gbodo gbekele wo pe mo nka bibeli o gbodo gbekele wo pe mo nlo sori oke lati lo gbadura o gbodo gbekele wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbekele re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ku fun mi ki se pe baba ati iya won je oludasile ijo ki se wepe asami fun mi ni kekere ki se wepe mo fun awon alagbe lowo ki se wepe mo ngbadura mo ngbawe ki se wepe mo ma lo sori oke nigba gbogbo igbekele re ni lati wa ninu Calvary ninu eje ti Jesu Christi ta sile ninu eje Jesu ti a fin we lese mo ti o nfun fun Jesus no lo oni lati gbadura wepe olorun mi o gbekele se owo rere mi mi o gbekele awon igboran ti mo ro pe mo nse si ofin olorun awon igboran ti ko to nkan mi o gbekele onkon ti mo ti se onkon ti mo nse tabi onkon ti mo le se igbekele mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan olorun ti o ko ese ara aye lo o ni ibukun ni fun iru eni be ti o gbekele olowa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji ibukun alaafia ninu okan ibukun wipe akoruko re pelu awon ayanfe loke lorun ibukun wipe bi o ba pa ojude ni iku wipe awon angeli yo gbe lo soke orun ibukun wipe o ti ba olorun laja ibukun wipe a npe ni omo olorun nitori wipe o gbekele Jesu Christi o gbekele olorun fun ase pe igbala re ki se be nikan nigba ti o we pe ibukun ni fun ni ti o gbekele olowa e je we pe bi abaje alaini bi wahala ba wa fun wa bi onkon ba de a le ke pe olowa olorun yo da wa lohun ibukun idan wa dura ni an so nipa re ibukun ipese latoke wa ibokun abo olorun ibokun wipe bi aba se aisan bi aba gbekele olorun olorun le mu wa larada bi onkun ba wa ti o da bi eni wipe emi okunkun ni o fe je gaba lori wa bi aba gbekele olorun olorun le tu wa sile olorun le je ki awon ide ti o fe de wa ki a ja won kuro ibokun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re bi a ba so we pe agbekele oluwa e je we pe gbogbo awon igbekele miran ni ati ja sonu e je pe ki se we pe a nso fun olorun we pe se die babalawo a se die ki se we pe a nso fun oluwa mu wahala die kuro ki o si gba e baba asale mi lati mu eto ku kuro e je we pe agbekele olorun ati olorun ni kan soso ki se we pe bi a ngbadura ni igbekele ni oruko jesu ati pelu igbekele ni oruko angeli iru eni be o gbekele olorun eni to ro we pe oruko jesu to ani lati poruko angeli kun eni toro we pe eje Jesu Kristi oto ani lati fi omi adura ani lati fi kun eni toro we pe bibeli ni kan soso wi pe ko to awon hanturu awon nkan ti awon elebologun awon nkan ti awon alalupaida ti won ti ko sile awon nkan ti awon egbe imole egbe okunkun ni bi ipoku ti won ti ko sile o tun fi die kun awon ti o ki se awon ti o ro we pe eko bibeli eko ihirere wi pe ko to wi pe awon tun ni awon eko miran ti won le fi kun bi a ba so wi pe agbekele olorun e je pe agbekele patapata pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu wa ni a fi gbekele olorun o ni ibukun ni fun eni na eni ti o gbekele oluwa ti o fi oluwa se igbekele re yo se dabi igi ti agbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de sugbon ewe re ki yo tut ewe re yo tutu ki yo si ni ijaya ni odun oda be ni ki yo dekun ati ma so eso eyi ni ibokun awon ti o mo olorun ibokun awon ti o gbekele olorun ibokun awon ti o nkepe olorun ibokun awon ti ko fi igbekele won si ori eniyan ti o je eleran ara mo fe ki o ye igbese aye re wo loni nibo ni igbekele re wa se o n fi oko dipo olorun o n fi aya dipo olorun o n fi ohun ini dipo olorun o n fi baba asale kan se igbekele re o n fi balogun kan se alatileyin fun o ni abi o je ni to gbekele olorun abi o je ni to ti ronupo ada patapata ti o n kepe oruko oluwa se o je ni to gbekele oluwa lai boju weyin je ki a dide duro ki a so fun olorun wi pe a fe ki igbekele wa ki o wa ninu re nitori pe ewu popo lo nbe ewu popo lo nbe ibinu je popo lo nbe fun awon ti o je wi pe igbekele won ninu eniyan leran ara lo wa ati wi pe idajo olorun idajo ibinu gbogbona olorun o wa lori awon ti won gbekele eniyan ki se be nikan iru awon be won ki o le ba Jesu joba won ki yo le ba Jesu lo nigba ti o ba de won ki yo le lo sonre lati ma ba olorun gbe titi lai bi igbekele re ba wa ninu eniyan so fun olorun dede duro ki o gbadura ki o so fun pe ni ti igbala o fe gbekele olorun o fe gbekele etutu Jesu Christi lori igi agbelebo o ti jewo ese re o ti kan won sile o si simile ise irapada ti Jesu Christi se ise ti o se ti o je wipe o je tewogba lowo olorun loju olorun o fe gbekele patapata so fun olorun wipe ko tun se ebo miran ko tun si o miran ti o ni lati se bi ko se pe ki o kan ronupo ada ki o si je ki eje Jesu ki o we omo Jesu lo o si fe ran lowo ni o fe iwosan ni o fe ibukun ni o ko ti o je aini re je ki igbekele re ki o wa ninu olorun ni kan soso ki se we pe ki o tun ni baba asale kan nibi kan ki se ki o tun ni ore abani dese kan nibi kan ti yo ma pese fun o ki o fi igbekele re si gbekele olorun nikan ki se pe ki o tun ni iborisa kan tabi orisa kan ni ikoko iyara re ti o tun gbekele gbekele olorun gbekele olorun gbekele yo si bukun o laye yi ati ni aye to nbo
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Eje ki agbadura Olorun baba wa adupe we pe awa si akoko ti o se pataki bayi bi ati fe wo inu iwe mimo an bebe we pe gege bi a o ti ma se alaye gege bi a o ti ma ka oro Olorun gege bi a o ti ma ko ni we pe e o fun olukuluku wa ni ore ofe lati fi aye sile fun emi mimo lati se itumo nkan wonyi fun wa lati la wa loye lati la wa loju lati je ki okunkun okan wa ki o poora an be yin wo pe gege be tin tan imole oro yin sinu okan wa we pe a o dide pelu iranlowo Olorun a o rin ni ona ti o ye ona ti o lo si ile ogo tara we pe bi o ti ma si wa loju bi o ti ma la wa loye wi pe a o tele ona yi gan ti e la sile fun wa wi pe gbogbo okan tin sako okan tin se egboran okan tin se ori kunkun si oro Olorun e o le won jina si wa loruko Jesu adupo pe ti gbo e gba pe ati yin wa e si ma ba wa lo ninu gbogbo ita o se ni titi isin yo fi pari loruko Jesu Christ Oluwa wa lati ibere odun yi ni Olorun ti n fi oju rere ore ofe ati anu re han fun wa nitori wipe o n fun wa ni aye lati wo awon nkan ti o se pataki ti o se koko ninu oro Olorun lati ibere odun yi Olorun ti fun wa ni awon apere ati awon orisirisi eko ninu iwe mimo lati je ki a mo ipo ti awon elese ti won wa nipa ti emi o si ti je ki a mo ife re ati ilana re nipa idande ati igbala okan wa bi ati nkeko si ti ati ri awon ohun ijile nipa eda abinibi ti eniyan ati nipa awon ese ati ibi ti o wa ninu okan omo eniyan be na la tun ri ife Olorun ni fifi aye sile lati ran olugbala si aye ke a ba le gba awa ti ati sako lo awa ti ati sonu awa ti ati jina rere si Olorun ke a ba le gba wala loni an wo itunriran fun ifoju okan itunriran fun ifoju okan o ye ke a mo we pe awa eniyan nipa ti eda yala aje Jew ni tabi aje keferi yala aje alawo funfun abi aje alawo dudu ni ile Africa enikeni ti ba je ti o wa lori ile aye yi ti o je okan ninu awon omo Adam ari wipe bibeli so fun wa wipe iru eni be o je alai lagbara iru eni be o je alai ni oluran lowo iru eni be o je afoju nipa ti emi eni ti ko ni ireti wipe yo le sese lati ri imole ogo ihinrere ti Olorun bi ki ba se wipe o ba Jesu Kristi pade nitori abi wa ni afoju nipa ti emi eni ti abi ni afoju ti ko mo baba eni ti abi ni afoju ti ko mo olugbala eni ti abi ni afoju ti ko mo olufe okan re eni ti abi ni afoju ti ko mo ona iye ona igbala ni eni kokan wa ni o je asimo wipe gege bi oro Olorun ko sese fun eda kan lati la wa loju nipa ti emi bi ki ba se wipe a ba Jesu pade ye ki nka yi fun gege bi apere ninu Johanu ori kesan ese ikejile logbon lati igba ti aye ti se a ko si gbo pe enikan la oju eni ti a bi le afoju ri lati igba ti aye ti se okunrin yi so wipe a ko gbo bi ki ba se wipe o n ba Jesu pade a ko gbo wipe eni ti a bi le afoju wipe enikan la loju ohun ti o ye ki o ye wa ni wipe awa ti a je elese awa ti a jade lati inu ese ti a ti mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun lati kekere wa o ye ki a mo wipe a bi wa gege bi afoju ko si sese fun enikeni ko sese fun esin kan ko se se fun irubo kan ko se se fun agbara ti wa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ose idande kuro ninu ifoju okan o wa lati odo kristi ni kan soso sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki awo oro olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa ye ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a so nihin ni wipe enikokan wa gege bi eni ti a bi lati inu obirin enikokan wa gege bi eni ti o wa si aye yi nipase adamu ati efa enikokan wa gege bi eni ti o gbe ago ara erope yi wo abiwa le afoju bi ati biwa ni afoju a ko mo rere yato si boburu afoju ni ini bi ati biwa ni afoju a ko mo ona igbala ona iye ona ti a orin ti a o le lo sodo olorun taara a ko mo eyi ni a npe ni afoju nipa ti emi je ki a wa awon aworan ti bibeli ti o la sile fun wa ti o ya fun wa nipa ti awon afoju nipa ti emi ninu Isaiah iwe woli Isaiah ori ikokandilogota lati ese ikewa anwa ogiri kiri bi afoju awa si nwa ona bi eni ti ko li oju awa nkose losan gangan bi eni pe loru ni ibi ahoro bi oku eyi ni a fi se apere ati apejuwe ifoju okan ti o ti deba eni kokan ninu aye bi o ba wo aworan ti a ya sile yi aworan nipa re aworan nipa elese kokan aworan nipa eda kokan ti o wa ninu aye o so wipe awa nwa ogiri bi afoju o je wipe a ori ibi ti a nlo o si so wipe awa nwa ona bi eni ti ko li oju o tun wa so wipe awa nkose losan gangan bi a ba so wipe a nkose losan gangan osan gangan ti a nso nipa ti emi ni o so wipe kristi ti wa si aye imole aye yi o ti so okunkun o ti so di osan gangan ati fun ani bibeli ati fun ani oro olorun ati fun ani awon asaju nipa ti emi ati ri apere awon aposteli ninu majemu titun a si ti ri awon ti won ti mo ona igbala sugbon bi o ti le je wi pe a wa le osan gangan sibe sibe awa nkose a si nwa ona kiri bi eni ti ko li oju elomiran a fi ijosile a fi ibi ti a ti nwa asu eko ti oye koro eko oro olorun a fi sile a tun ma ka kiri bi eni ti o nwa ona ala ona igbala sile fun o wa ninu awon iwe kekeke iwe ipolongo ihinrere o wa ninu iwe feregede ti a ma npe fun awon eniyan o wa ninu iwe wa ninu iwe mimo o wa ninu bibeli o wa ninu cassette ti a ti gba sile sugbon sibe sibe afoju nipa ti emi a pa nkan won yi ti a tun ma wa ona kiri gege bi eni ti ko li oju eni apere ati apejuwe ati aworan awon ti ko lolorun awon ti ko ni igbala awon ti ko mo ona iye awon ti a pe ni afoju nipa ti emi e je ki a wo Ezekiel ori kejila lati ese ikeji Ezekiel ori kejila ese ikeji omo eniyan iwo n gbe aarin olote ile ti won ni oju lati ri ti won ko si ri won ni eti lati gbo won ko se gbo nitori olote ile ni won nihin ni a so fun Ezekiel to je woli laarin awon omo Israeli awon omo Israeli ni o ye ki a ro we pe o ye ki o mo ona igbala nitori awon ni a ti fi majemu lailai le afile lowo majemu lailai yi ni o so nipa odo agutan olorun ti n bo wa si aye lati gba olukuluku wala

Trẹ́lì, àwọn tí ó ní ojú láti fi rí ọ̀nà ìgbàlà ṣùgbọ́n tí kò sì rí i. Ẹni àpẹẹrẹ àti àpèjúwe fún wa láti mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan tí a bí láti inú obìnrin wípé àfọ́jú ni bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ Ísírẹ́lì. Bí a bá ń sọ èyí nípa ti àwọn tí a ti fi ìlànà Ọlọ́run hàn. Bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ láti ìrandíran fún Ábráhámù. Báwo ni kí a sọ nípa ti àwọn kèfèrí? Àwọn tí kò lọ́lọ́run. Àwọn tó jẹ́ wípé igi àti ọ̀pẹ ni wọ́n ń bọ. Àwọn tí ó jẹ́ wípé ìgbẹ́kẹ̀lé wọn wà nínú òkúta. Ìgbẹ́kẹ̀lé wọn wà nínú ohun asán ti ayé yìí. Mélòó ni kí a sọ bí a bá pe àwọn Ísírẹ́lì tí ó ní wòlíì, tí ó ní àwọn adarí, tí ó ní àwọn tí ó ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá pè wọ́n ní afọ́jú, kí ni kí a pe àwọn kèfèrí tí kò lọ́lọ́run, tí kò ní ìmọ̀, tí kò ní májẹ̀mú Ọlọ́run? Èyí jẹ́ kí ó yé wa wípé àti Júù àti kèfèrí àti afọ́jú àbí wa gẹ́gẹ́ bí afọ́jú. Ẹ jẹ́ kí a wo ẹ̀kùn Jeremiah. Ẹ̀kùn Jeremiah orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí ẹ̀ṣẹ̀ àwọn wòlíì rẹ̀ àti àìṣedédé àwọn àlùfáà rẹ̀ tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn olódodo sílẹ̀ láàrin rẹ̀, wọ́n ti rìn kiri bí afọ́jú ní ìta. Wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn. Níhìn-ín ni a tún jẹ́ kí ó yé wa ní ẹsẹ̀ ìkẹrìnlá yìí wípé ẹ̀ṣẹ̀ gbilẹ̀ kan ní ọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì, àwọn tí a ti la ọ̀nà ìgbàlà fún, ṣùgbọ́n wọ́n kọ ọ̀nà ìgbàlà. Àwọn tí ó jẹ́ wípé arán wòlíì sí wọn, èyí tí wòlíì bá fi ṣe ìyípadà ní ilé Ísírẹ́lì, àwọn wòlíì pàápàá wọn di ẹlẹ́ṣẹ̀. Wọ́n ré òfin Ọlọ́run kọjá. A tún rán àlùfáà sí wọn, àwọn àlùfáà pàápàá èyí tí wọn ìbá fi mú àìṣedédé kúrò, àwọn àlùfáà pàápàá wọ́n tún dákún àìṣedédé ilé Ísírẹ́lì. Èyí ni Ọlọ́run fi wá wípé àwọn wọ̀nyí ń rìn kiri bí afọ́jú ní ìta. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Bí a bá wọ àárín wa, àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà gẹ́gẹ́ bí adarí ní orílẹ̀-èdè, àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà kí ó máa fi ọ̀nà Ọlọ́run hàn wá gẹ́gẹ́ bí àlùfáà, gẹ́gẹ́ bí àwọn tí ó ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ Bíbélì, tí wọ́n ti di bíṣọ́ọ̀bù, tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ oyè àti ipò nínú ìjọ. Kì í ha ṣe àwọn náà ni wọ́n ń bayé jẹ́? Kì í ha ṣe àwọn náà ni wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀? Kì í ṣe láàrin wọn láti rí agbára òkùnkùn? Kì í ṣe láàrin wọn láti rí àwọn tó lọ múlẹ̀ pẹ̀lú àwọn oṣó, pẹ̀lú àwọn àjẹ́? Ni bí a bá rí bẹ́ẹ̀ láàrin àwọn bíṣọ́ọ̀bù, láàrin àwọn àlùfáà, láàrin àwọn wòlíì, kì í ha ṣe àwọn wòlíì létí òkun ló tún kóbìnrin jọ? Èyí ni a fi ń sọ fún wa wípé ìgbà tí wòlíì àti àlùfáà tí wọ́n ti ń dákún àìṣedédé ilẹ̀ náà wípé àwọn ènìyàn pàápàá wọ́n ń rìn kiri bí afọ́jú ní ìta. Bí o bá wo ìgboro wa, ó rí àwọn tí ó ń rìn kiri bẹni wípé wọn ò níbi rè. Wọ́n á jí láàárọ̀, wọ́n máa rìn káàkiri. Ńbo ni wọ́n ti ń bọ̀? Ńbo ni wọ́n wà? Ńbo ni wọ́n ń lọ? Kí ni dé tí wọ́n wá sí ayé yìí? Nígbà wo ni ayé yóò parí fún wọn? Nígbà wo ni a ó fi ìpèpè wọ́n tí a ó pè wọ́n lọ sí ọ̀run? Wọn kò mọ̀, wọ́n kàn rìn káàkiri bẹni tí kò níyè nínú. Wọ́n rìn káàkiri bẹni pé wọn ò mọ ibi tí wọ́n ń lọ. Wọ́n rìn káàkiri bẹni wípé wọn ò mọ nǹkan tí wọ́n ń wá. Wọ́n rìn káàkiri bẹni wípé ọ̀nà ìgbàlà, ọ̀nà ìyè, ọ̀nà ìtẹ̀síwájú tàbí ìlọsíwájú kò yé ẹnì kọ̀ọ̀kan. Wẹ́sẹ̀ ìkẹrìnlá lẹ́ẹ̀kan sí. Ó ní wọ́n rìn kiri bí afọ́jú ní ìta. Wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn ní ìgboro wa, bí wọ́n ti ń rìn káàkiri, ìrìnkúrìn tí wọ́n rìn káàkiri ó ń fa ìfẹ́kùfẹ́, ó ń fa ìwà ipá, ó ń fa ìwà ọ̀daràn láàrin ìgboro tí ó jẹ́ wípé a kò lè súnmọ́ wọn, nítorí pé bí a bá súnmọ́ wọn, wọn a ba tiwa jẹ́. Bí a bá súnmọ́ wọn, ìbàjẹ́ tiwọn àti ìwà ipá tiwọn ó lè kó nǹkan mìíràn bá wa. Ebi a ba sumo.

wọn, ó lè jẹ́ kí nǹkan tí a ò mọ ọ́ tí a ò mẹsẹ̀ rẹ̀, ó lè jẹ́ kí wọ́n pè wá sílé ẹjọ́ láti máa dáhùn ẹjọ́ nǹkan tí a kò mọ̀ nípa rẹ̀. Èyí ni ìfọ́jú ọkàn tí ó ti dé bá ayé. Èyí ni ìfọ́jú ọkàn tí ó wà láàrin wa. Yá ṣe àwọn tí mo sọ lẹ́ẹ̀kan wípé bóyá àwọn tí kò mọ Bíbélì, wípé bóyá àwọn tí kò tí lọ sí ilé ẹ̀kọ́ gíga, àwọn tí kò mọ bí a ti wàásù, bóyá àwọn nìkan ni à ń pè ní afọ́jú. Wo májẹ̀mú titun kí o wo Matthew orí kẹ̀ẹ́dógún. Matthew orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà, afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Jésù lẹni tí ó ń sọ̀rọ̀ yìí, kì í ṣe ẹni tí ó lè sọ̀rọ̀ tí a lè sọ wípé kí ló ń sọ. Ẹni tó mọ nǹkan tó ń sọ ni Jésù. Kì í ṣe asọ̀rọ̀ mágbèsè, ẹni tí kàn máa ń sọ bótobòto láì nítumọ̀. Kí Jésù tó sọ ọ̀rọ̀ kan, a ti yẹ̀ ẹ́ wò, a ti gbé yẹ̀ wò dáradára, a ti mọ̀ wípé òtítọ́ pátápátá ni ohun tí òun ń sọ. Níhìn-ín ni Jésù ń sọ nípa àwọn oníwàásù àti nípa àwọn ọmọ ẹ̀yìn oníwàásù. Níhìn-ín ni Jésù ń sọ nípa àwọn adarí ilé ìsìn, tí ó tún sọ nípa àwọn ọmọ ìjọ nínú ilé ìsìn. Ó lo èdè yìí afọ́jú, ó lò ó lẹ́ẹ̀mẹrin. Jẹ́ kí n tún kà á kí o wò ó dáadára, wípé afọ́jú yìí ó lò ó lẹ́ẹ̀mẹrin. Ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú, àwọn méjèèjì ni yóò sì ṣubú sínú ihò. Ó lo èdè yìí afọ́jú lẹ́ẹ̀mejì fún àwọn tí ó ń tọ́ àwọn ẹlòmíràn nípa ti Ọlọ́run. Ó sì lo èdè afọ́jú yìí fún àwọn tí ń tẹ̀lé ẹ̀kọ́ àti ìlànà àwọn ilé ìsìn wọ̀nyí. Ó ń sọ nípa àwọn àlùfáà, ó ń sọ nípa àwọn oníwàásù, ó ń sọ nípa àwọn tí wọ́n fi ara wọn ṣe evangelisti, ó ń sọ nípa àwọn tí wọ́n ń la ọ̀nà fún àwọn ẹlòmíràn wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run. Ó ní afọ́jú ni wọ́n. Ẹni tí ó rò wípé a ó ní ìgbàlà bí a bá ń rúbọ, afọ́jú ni. Ẹni tí ó rò wípé nípa iṣẹ́ rere wa, ẹni tí ó rò wípé bí a bá ń fún alágbe lówó, ẹni tí ó rò wípé bí a bá ń ṣe sàárà, ẹni tí ó rò wípé bí a bá ń lọ sórí òkè, nípa bẹ́ẹ̀ ni a ó fi rí ojú Ọlọ́run, nípa bẹ́ẹ̀ la ó fi bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Afọ́jú ni ẹni tí ó rò wípé bí a bá wọ aṣọ funfun, ìwọ náà gbé yẹ̀ wò. Ọkàn dúdú, ìwà jẹ́ búburú, ìṣe ó jẹ́ ibi. Ìjà ò kúrò ńbẹ̀, ìbínú ò kúrò ńbẹ̀, àrán kan ò kúrò ńbẹ̀, olè jíjà ò kúrò ńbẹ̀. Kí a wá rò wípé gbà tí olè wà nínú, gbà tí ìjà wà nínú, gbà tí ojú kòkòrò tí ó wà nínú wa, tí ó fi ọkàn wa ṣe ibi ìtẹ́, ibi igun wà, ṣùgbọ́n tí a gbé aṣọ gẹ̀rẹ̀jẹ̀, aṣọ funfun wọ̀, tí a rò wípé aṣọ funfun yìí ni ó jẹ́ kí a lè gbàdúrà àgbáyé orí, kí a lè rí ojú Ọlọ́run. Ìfọ́jú ọkàn ni. Ẹlòmíràn a rò wípé bí a bá wá sí ilé ìsìn ní ìbẹ̀rẹ̀ ọdún, tí a wá ní àsìkò àjínde, tí a sì wá ní ìparí ọdún, wípé o parí àti kẹsẹ̀ já nínú ìgbàgbọ́, o mọ̀ wípé ìfọ́jú ọkàn ni. Àwọn ẹlòmíràn a máa sọ wípé bí o bá ti dáwó sí àpò àlùfáà, tí bó tiẹ̀ ń gbélé ẹ jókòó, bó tiẹ̀ nígbàlà, ṣùgbọ́n bí o bá ti ń fi owó sí inú àpò àlùfáà, wípé o parí, ìgbàlà ti dé, o parí, ọ̀run rere yóò jẹ́ tirẹ̀. Ìfọ́jú ọkàn ni. Òun ló fi wá ń sọ wípé àwọn Farisí, àwọn tí wọ́n rò wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run fún àwọn ẹlòmíràn, ó ní ẹ̀fi wọ́n sílẹ̀. Ẹ jọ̀wọ́ wọn bẹ́ẹ̀ wípé amọ̀nà tàbí afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú ni wọ́n. Wípé àwọn méjèèjì yóò ṣubú sínú ihò. Ṣé o mọ ihò tí a ń sọ? Ihò kì í ṣe sàárè nìkan ni wọ́n ń sọ. Wọ́n ń sọ nípa ọ̀run àpáàdì, wọ́n ń sọ nípa ọ̀run àrèmábọ̀, wọ́n ń sọ nípa ibi tí ènìyàn bá dé tí kì í lè padà mọ́, ibi tí kò sí àtúnṣe, tí kò sí ronúpọ̀ àdàmọ́, wípé ọ̀run àpáàdì bí wọ́n bá ti jìn sí kòtò yìí, ó parí láéláé. Ǹjẹ́ ò ní gbé yẹ̀wò? Ǹjẹ́ ò ní gbárò? Láti wo àwọn wo ló ń fọ̀nà hàn ọ́? Ṣé ẹni tí ò nígbàlà ló máa fọ̀nà hàn ọ́ bọ́ ṣe nígbàlà? Ṣé ẹni tí ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ akóbìnrin jọ, ṣé òun ló máa sọ fún ẹ bí a ṣe ń borí ìdánwò, ìdánwò ti ara?
se eni ton kaakiri nigba ti o ba kuro ni ori aga e wasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbese aye re ranti o we pe oro jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti adagun la ti a ko gbo ohun ti jesu so a o tun ba jesu pade ni ojo idajo yo si ran wa leti pe se o ka ninu bibeli ohun ti o n so wi pe bi afoju ba n fi ona han afoju wi pe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke awo korinti keji ohun ti mo n so ni aworan ti a fi han wa ninu bibeli wi pe awon ti ko lolorun awon ti ko ni igbala wi pe won je afoju ye ke awo korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wepo yi o daradara nisinsin yi ninu korinti keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu Kristi nihi ni a fi so, ni a so nipa oju inu oju ti okan e ni a fi so nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wipe awon Jew ati awon kefiri pelu wipe titi di oni oloni bi won ti le nka bibeli wipe oju inu won ti fo won ko le ri wipe Jesu Kristi ni odo agutan olorun ti o ko ese araye lo won ko le ri wipe nipa eje Jesu Kristi ni a fi nwe lese mo ti o nfunfun ju snow lo won ko le ri wipe nipa ododo Jesu e ni a nka si ododo fun okan elese ti o ro mo agbelebo ki o ba le je ni tewogba ni waju oluwa won ko le ri wipe Jesu Kristi nikan soso ni olugbala wipe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni afun wa wipe bi a ba fe ni igbala bi a ba fe ri oju olorun wipe ke a wa sodo olorun nipase Jesu Kristi wipe nipa be nikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti ati mukuro ninu Kristi Jesu Kristi nikan ohun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba nso nipa ti afoju o seese ki o ma toka si awon elomiran o seese ki o ma ti apejuwe wipe ahan lagbaja ni won soro e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki nka ese bibeli kan fun o ki o tun ma se ki o tun ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya a nso nipa re abi a nso nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o ngbe inu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti ohun re nitori ti okunkun ti fo li oju eni ti o korira arakunrin re o je afoju nipa ti emi je ki a fi suru se alaye ni kikun fun wa bi a ba n so nipa arakunrin o bere lati odo alabagbe wa bi o ba je eni ti o ti gbe yawo si ile tabi eni ti o loko sugbon ti oko ti se o ti o wa so wipe lailai aforun alakeji ni a ti le pari ija yi o korira arakunrin re o korira oko re tabi o korira arabirin re iyawo re o si nso wipe ko so ohun to le se ko si ebe to le be o le ma kunle lojojumo sugbon sibe sibe o ni gbebe
Bíbélì sọ wípé òkùnkùn ti fọ lé ojú. Tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò, àwọn ojúlùmọ̀, àwọn tí a ń bá pàdé lóde, ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá. Tàbí nǹkan kan ló ṣẹlẹ̀, bóyá wọ́n ṣe ìwọ̀sí sí ọmọ wa, bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn, ó sì ní ìkórira nínú ọkàn rẹ. Ó sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san. Ó ń dúró de àkókò tí ó jẹ́ pé àwọn ti ju òkúta, àwọn ti ju iyẹ̀pẹ̀, wọ́n júlù ọ́ ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san, ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀. Ó ń gbé nínú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sì mọ ibi tí òun rè. Ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run. Ó ń kọrin wípé Jésù Kristì ń padà bọ̀ láti mú mi lọ sílé. Ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run. Kò mọ ibi tí òun rè, kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀. Ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú, níbo ló wà? Èwo ló ń ṣe? Èwo ni ìpín rẹ? Ṣé o jẹ́ ẹni tí Jésù Kristì ti là lójú ni? O ti rí ọ̀nà ìgbàlà? O ti rí ọ̀nà ìyè àníkẹ̀kún? Tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀? Àwọn àwòrán tí a fi hàn wá yìí kì í ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn, kì í ṣe àwọn nǹkan tí a lè gbàgbé, tí a lè rò wípé kò já mọ́ nǹkan kan. Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni. Nítòótọ́, ó jẹ́ afọ́jú. Nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré. Ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé, àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀. Bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé, àwọn nǹkan ti ìjọba ọ̀run, bí a bá ń sọ nípa ọ̀run rere, bí a bá ń sọ nípa wúrà rẹ̀, ilẹ̀ dídán rẹ̀, bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun, irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀. Kò tíì rí Ọlọ́run, kò sì lè rí Ọlọ́run. Kò tíì rí ẹwà ọ̀run àti ẹwà ẹ̀wà mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere, ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jí gìrì láti dìde, láti sátọ Ọlọ́run lọ, láti wọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà. Bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀, kò lè rí ọ̀nà tí yóò gbà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún. Àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn wòlíì èké wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́, àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn, àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀. Àwọn tí wọ́n ń tọjú ilé káàkiri, tí wọ́n ń ta ilé ìṣọ́nà, tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan, tán nígbà ilé yìí bó bá san báyìí, bó bá kà á, yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀. Ogun ni wọ́n ń sọ nípa rẹ̀, wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀. Nítorí bẹ́ẹ̀, ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn. Ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú, kò mọ ọ̀nà ìjọba Ọlọ́run. Bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀, bóyá wọn ò lè ka Bíbélì ló ń dà wọ́n láàmú, bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ Ọlọ́run ló ń dà wọ́n láàmú. Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Bí a tilẹ̀ lè ka Bíbélì, bí ẹ̀mí Ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà, a kò lè mọ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí, a kò lè mọ ọ̀nà sí ìyè àníkẹ̀kún. Jẹ́ kí n kà á fún ọ láti inú Aesaiah orí 29. Aesaiah orí 29 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12. Ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì, tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà, wípé èmi bẹ̀ ọ́ ka èyí, tí ó sì wípé èmi kò lè ṣe é, nítorí tí a dì í. Ìran ọ̀run, ìran Bíbélì, ìran ìgbàlà, ó dàbí èyí tí a gbé fún ẹni tí ó lè ka ìwé. Ṣùgbọ́n Bíbélì, ó jẹ́ ìwé tí a dì, ìwé tí a fi èdì dídì, tí kò sẹ́ni tí ó lè ṣi bí kì í bá ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí Ọlọ́run. Nígbà tí a sì gbé fún ẹni tí ó mọ ìwé kà, tí a sọ wípé èmi bẹ́ẹ̀ ọká èyí, ó wípé èmi kò lè kà nítorí tí a dì í. Wẹ́sẹ̀ 12, a sì fi ìwé náà fún ẹnìkan
ti ko mo iwe wi pe